ẹbẹ. Ìmọ́lẹ̀ ṣá ni mò ń tán, ìmọ́lẹ̀ kó tọ fún mi, òkùnkùn kó fẹ́ kò lọ́nà mi. Èmi gangan, a ní èmi gangan, Olúwa. Iṣẹ́ ayọ̀ ni mò ń ṣe, iṣẹ́ àánú ni mò ń ṣe, ayọ̀ kó jẹ́ tèmi, a

0: kú ojúmọ́ o akójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọlé estate ìbàdàn oyè ọlọ́run adégòkè lóníròyìn yín igbákejì ààrẹ kazeem sheikh tí màá ń lò ti padà dé sílùú àbújá lẹ́yìn tó lọ sojú ààrẹ bọ́lá tinubu níbi ìpàdé àpérò àwọn olórí ìlú tó fi mọ́wọn ìjọba àti àjọ ọ̀sọ̀kan ilẹ̀ adúláwọ̀ nílùú luhanda yan ní angola bákan náà nígbákejì ààrẹ kazeem sheikh tí màá lókèdè wípé nàìjíríà ò ní fààyè gba iṣẹ́ ní bí ò ti yẹ àti ìṣeré níṣekúṣe eléyìí tí wọ́n ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí nílùú south africa ààrẹ bọ́lá tinubu ló ti rọ àwọn olórí ìbílẹ̀ olórí ẹ̀sìn ẹgbẹ́ àwùjọ àwọn ọ̀dọ́ lóbìnrin àwọn alábàáṣiṣẹ́pọ̀ ìdàgbàsókè tó fi máwọn ẹ̀ka aládàáni láàrin gbọ̀ngàn apá àríwá láti fi kún okun àjọṣepọ̀ wọn pẹ̀lú ìjọba àti àwọn àjọ aláàbò gbogbo nínú gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ̀ àti fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àlàáfíà ọlọ́jọ́ pípẹ́ owó òrànwọ́ iná ìjọba àpapọ̀ lórókè sí tírílíọ̀nù kan náírà ó lé ní ₦1,508,000 nínú ọdún 2025 bí wọ́n sì ń tẹ̀wájú láti dí àlàfo eléyìí tó wà láàrin iye owó iná tà ń lò àti iye tí àwọn oníbàárà olùmúlò ń san. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ọ̀nà ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lòdì sí ìgbanisíṣẹ́ ayédèrú eléyìí tí ń káàkiri lórí afẹ́fẹ́ tó ń wípé àjọ ọ̀hún ti bẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ àti ìkọ́ni fún àwọn òṣìṣẹ́ tí wọ́n lò fún ètò ìdìbò gbogbo tọdún 2027. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o ọlọ́run yóò bùkún fún yín ẹ kú ojúmọ́.
1: Ǹgá wo ni gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM Ǹgá àgbẹ̀mágbẹ̀.

0: temi tope oya sare mu meji to soku lowo re papa pa
1: eh dodo tribune ko mo di pe n se elu si won be un pe kare bo ni sori iroyin to mu nipa papo awon ajo oloselu alatako eyo o nbe ni oju iwe tribune na bagada na si ko sibe won ni adc egbe oselu adc pdp ndc ati apm pelu awon bi meji mi won ti se kini won ti pe won ti fowo so wopo lodi si egbe oselu apc nitori
0: eto dibodun 2027
1: so wa ri won wa yanmo si labe won wa ni pe won tun wa nbere fun pe ki orilede America ki won tu akosile ti won ni yo lori oro are
0: wa lori oro to ni se pelu wa je ohun na kan gbe kini ohun ta ki gbogbo araye ri
1: yo oda na so so wa ri jasaye dodo epo petiro nitori pe ninu ojuwe ti tribune awon na so npe awon alagbata epo petiro won tin ta epo petiro ni iye kan ti gbogbo wa si tin ra ki so le bo 1330 naira ni dala kan na nta ba won si so npe won ta diesel ni 1800 naira won ni pe idi tan fi ta ni pe
0: bi
1: bi danko de ti gbe kini epo re na soke
0: so owo on di be
1: lo bi so di be o loju iwe ti tribune na iroyin to ka le kan awon na so npe won ti ri awon agobaniro ti won gbe ni ipinle Kogi awon bi merin marundinlogun won ti ri won gba
0: won
1: si dola won je sare mo le fun awon to feran ere idaraya won ni agbabolu ni ti gbogbo eyan mo iyen Messi o ti se kini o lohun ti fe lo simi die o ti fe yin ti ninu ere bolu agbaye yo sori ja mo te waju lati be hun
0: o mo pe oro Messi yi lati gba ti baba re to ti faye le lo ti pe ko fe da be ko won o te wa lagbara lo do ma ro sa no
1: ami
0: e wo o da eni ja mo mu ni papa baba won tori oju ojo yi tin ko wa papa mara je boya kemi je mi o side ni ahin baba wa nation iroyin eleyi to pe are Tinubu won gboriyin fawon iko alaabo lori ibon ti dola awon agunbaniro to nta awon eyan mefa miran lodo awon ajinigbe eleyi to gbe won ninu gbo kan to wa nijoba ibile ofu nipinle Kogi pelu ikede wipe awon onise bi ohun won pe won foju won kata ofe sugbon lakoko tan lodo la awon eyan yi won pa awon atila wi ohun na pakabora to wo se ba won sugbon won ti dola awon eyan ohun o lara awon to dola won lokun e mejo obirin metala ona wa na won to se tin gba toju lowo ko to de wipe won ko won ranse si oda awon molebi won ko awon eyan yin ta dola re o awon agobaniro ohun ni won gbe lakoko tan ririn ajobo lati ilu Abuja sipinle Bayelsa leyin eto ti won se ni budo e mo ipe awon agobaniro won a ma seto kan ni budo la ni loye ni bi won ti n pago si ti won ti mo fun won lawon eko to ni se pelu
1: o fa se ilu
0: eyo won nigba won bo nbe en la won agbeban ni won so se ti won se ko won lo se wa ri faran kan wa jarinrin lori ayelujara ni bi so je pe ikan lara awon eyan ti won ko won ti salaye ore pe ah awon eni to gbe awon so pe koda osun kan la won lo won le ni o ba gbiyanju ati sa won ta ni ban ni sugbon adupe o awon iko alaabo won do la won layo atalafia are se gboriyin fun aba one nation aja ti bi wo lori oro yi awo iloto be yen ba ti lo si bi ibudo pago la ni loye awon agunbaniro nibe ni won ti mo so fun o pe be ba fe rin ajo e mo wo aso osin ru lu aso agunbaniro ta won fun yin e mo wo won a mo so be fun yan bi se mo e mo he won a mo so be fun yan pe mo wo rin ajo pe le ba rin ajo pada lo sile yin e wo aso ara yin e mo wo so te won fi foju sin la pe agunbaniro ni yin o sugbon bi mo wa nlo re baba won ni se mo pe orilede to ba leto abo to fese mule to gbongbon ko si ha he hu e ma se ba yi o ko si n to ni pe ke eyan mo le wo so ko le safin ara re pe mo n si lu ilowo ni ko si n to ni ke eyan mo le fa re pe omo ijoba ni mi lakoko je bo te je pe ati pe asin ru lo omo ijoba n gbogbo wa sugbon a n si ru lu lowo o e mo pe beto abo ba fese mule to gbangban daada ti o si a he ti tesiwaju n borilede ti o si pe osun daada o wa waju ile re o je tete wole ko mo di wipe ta ati wa ati eni to fi sun ni won e ko nle e mo pe ti o ba sibe lorilede koni si pe e mo wo so e mo rin bayi e mo se bayi baba won de se ja menu ba oro hun won do la won lo to sugbon lori ore eto abo a sese mo menu ba lorilede yi ni bo gangan la nlo kini igbese ti won ti n gbe lori ore eto abo yi ki le fe resource kini ohun fi orilede yi lakalaka orilede de to abo ba se ti me orilede be ati te waju a mo lagbara po baba won de se ba n soro lori e pa pa pa
2: to mo ki gbogbo ara ile lekan si eh ese now in to sele ni wi pe are Tinubu ati awon iko alabo tori pe are wa are Tinubu awon ni won leto gege bi eni to ti o gbodo ma pase fun awon ti won je osi alabo tori pe gbogbo osise alabo patapata ikawo won ni won wa idi ni ti mo fi gbe fun are lopolopo pe ese eh eko afomo niyan se o aki are wa pupo be ni aki awon ti won fi emi won sile lati mo dola emi omo lakeji yin awon iko alabo ah mo gbe fun won gan o ah mo gbe fun won gan tori pe ko ise nkan to rorun rara ah la ninu gbo laaro losan lale loru ah mo gbe fun won pupo won se won ko afomo niyan se won si ku yanju to ise won ni tooto sugbon sibe sibe won fi emi won jin fun orilede Nigeria ni e se te ba wa dola emi awon agunbaniro yi gege bi bere ti o wa so tori oku oku ni banro aye igba kan ko si ikaya soke pe awon agunbaniro wa won lo si rulu en to wa nile karo jire o lo si rulu nile ile Hausa en to wa ni ile Hausa o wa si rulu nile Yibo en to wa nile Yibo o lo si arin awon tapa lati lo bam bam bam bam bam lo ko ti e si wahala labe bo ti le wori to nka luku ba si ti se rulu re aso to wa lorun won na ni won ma nwo nigba na ti o si pe ogun ajinigbe lotun lo se yi to nsele lowo lowo bayi pelu gbogbo bi wahala ise wa nsele emi woye pe ijoba wa to nse ijoba apapo ba se ngbe fun won to sibe sibe oku ni banro nitori pe a ki kalasiti pe oku ise ju en to ba se aseyori lo olohun si je ki won su kan so layo
1: ami
2: ge bi oro ti mo nba bo ki lo le wa sokunfa tori pe oro bandit awon agbesunmo mi yi ngba awon oka awon o fe kenikan ko oka ngba awon oje eyan tori pe eyan gidi o le ma se ru ise bayi lai lai olorun ko gbe se ru ise bi ile won lowo bi ko se pe ise satani ni enikeni to ba ti gbe ewo to gbe iban lowo to doju e ko mo lakeji e je ka so po funru eni be pe iru eni yi ki ise eyan gidi nitori pe ijo kan lawon na ma file aye sile ti won o dagbere faye kini won fe lo jabo so idi ni to fi dabe ni wi pe ti won ba mu won ni amuwa ti won si gbe won lo ile ejo kolorun o fun awon agbofinro wa kolorun tun fun won se debi pe ki won mu won ni amuwa ki won si gbe won lo ile ejo lati le pari duku ati wahala to sele ibi ti mo wa n ba ro bo ri se ri awon agunbaniro wa niru asiko ti a wa yi ti ki ba wa fe daju ko je pe awon tan ba fe lo fun ise agunbaniro yi ki won ma duro ni ipinle won
0: titi
2: nkan yen o fi wale nitori pe mo je omo ilu Ibadan mo wa gbe mi lo Sokoto mi o de mo jule da Sokoto mi mo bi ti mo le rin si bo ba toro ba ti e di gbos mi bo mo fe sasi so idi ni to fi dabi eni wi pe bo ti le je pe nkan yen ibada pupo gege bi tateyin wa tori pe yo tun mu awon agunbaniro wa laju si pe won kuro ni apa bi kan won lo si ruru ni apa bi kan lorilede Nigeria ko ti si nkan kan to buru ju nbe yen sugbon iru akoko ti ti abo di once upon a time bayi to je pe gbogbo e ti di jalu japo japo jalu sira won so o ti wa di wi pe awon ti won ba fe se ise agunba ni ro yi ki won ma ri wi pe won wa ni buba won ohun ikin ninu ohun keji ni pe abo to ni pon ye ko wa se ri mo so kini kan nigba kan ri ni secondary school gan pa ka to wa so pe awon ti won ti ka iwe e mo pe awon obi yen try won gbianju de bi ti won gbianju de ni ko rorun opo ni olowo lowo lati le so pa awon ran mo won ni lewe ko lohun bu ya bukata gbogbo ko wa
1: amen
2: sugbe e wo awon ti won wa ti e wa gbianju ati ran yan ran omo ni ibi be yen e wo gbogbo wo ti won waste sori omo yen ti won ami ti won na lori omo yen won ni fe ko waste won ni fe ko di pe jalu dapo bo se bi nkan se ri nisin so eto abo ye ko ma wa kaakiri kaakiri koda secondary school wa bayi awon secondary school wa try the federation tori gba temi wa ni secondary school mo mo daada nigba ti awon soja ni kanrikanrin ni won fi si secondary school kokan koda se kide ni won fi se ru eleyi ka won mo ba ba yakuya kí ni wọ́n fi ń ṣerú eléyìí fún ààbò tó nípọn kí wọ́n mọ́mọ́ jáde bó ṣe wù wọ́n so ìdí ni àwa náà sì ń bẹ̀rù ńgbà náà nígbà tá a ti mọ̀ pé ológun ló wà ní ibi tó wà tí wọ́n sì ní ọ̀pá ìrù lọ́wọ́ so ìdí ni tó fi dàbí ẹni wípé à ń kóra wa níjànú ńgbà náà so kò tí ì sí nǹkan tó burú jù nínú pé kí ààbò àwọn ọmọ ológun kó wà ṣe wá rí aṣọ tí wọ́n fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀ kí wọ́n mọ̀mọ́ wọ aṣọ yẹn káàkiri tí wọ́n bá ń lọ sí ìrìn àjò ìdí ni wípé tí wọn bá ń wọṣọ yẹn kiri ọlọrun ò ní jẹ kí iṣẹ àwọn òbí wọn kó jálu omi lágbára lọwọ ọlọrun gbogbo wa lájèrè ọmọ wa so torí ìdí èyí kò yẹ nítòótọ ohun àmúyẹ ni tòótọ wọn tiẹ wá lè sọ kalẹ kán fẹ fi ṣe pé òkè o mo fẹ wọṣọ ẹyẹ yìí délé ni wọn bá kú tí wọn bá sọ kalẹ pẹlú ayọ níbi tí wọn ti bóyá láti sokoto wọn ti ń bọ wá sí ìbàdàn bí tàbí láti kano wọn ti ń bọ wá sí ìbàdàn tàbí láti ilẹ̀ yíbo wọn ti ń bọ̀ wá sí ìbàdàn ìgbà wọn bá débi tí wọn kì bá jẹ́ ibi kọlọ́fín kan wọn ti múra padà láti lè fi kó ẹ̀yẹ wọlé kò tí sí nǹkan tó burú jù
0: bẹ́ẹ̀
2: so kò sí nǹkan kan tó burú jù nínú rẹ̀ ṣùgbọ́n ààbò ara ẹni làbò olú náà fi sọ fún wọn pé kán mọ̀mọ́ wọ sọ
0: ni ẹ ṣeun bàbá wọn ni ṣe tèmi tọpẹ́
1: ẹja sáré wo ìròyìn eléyìí tí mo mú gbẹ̀yìn lẹ́ẹ̀kan kó tó di pé ẹ̀yàn náà ti àwọn agùnbánirọ̀ náà bí mo ti sọ lẹ́ẹ̀kan ìròyìn ó mo mọ̀ pé gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ní kan lóminú pé àgbàlagbà lẹ́wà ṣe báyìí àwọn àgbàlagbà lẹ́ ṣe báyìí ìròyìn afẹ́fẹ́ tajútajú tẹ́lẹ̀ bó ń pè ní tíá gàsì tí wọ́n yìn lu àwọn àṣìṣẹ́ fẹ̀yìntì àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ́ pé wọ́n ti sì rú ìlú wọ́n sì ti fẹ̀yìntì wọ́n sì ń gba wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn pé ẹ dákun ẹ̀tọ́ wa rèé aṣá àṣìṣẹ́ wọn lẹ́ni bá ṣiṣẹ́ náà ni ó jèrè iṣẹ́ rẹ̀ bẹ́yìn àgbàlagbà tí wọ́n sọ wọ́n ní pé àjọ ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn tó sì tún jẹ́ àgbà
0: agbẹjọ́rò
1: amòfin àgbà ọ̀gbẹ́ni bàbá wa Fọlànà Fẹ́mi Fọlànà wọ́n ti ń pè fún ìdájọ́ òdodo lórí àwọn pensioners tí wọ́n lu tear gas lánàá ní ìpínlẹ̀ Èkó Haúsá wọ́n ní pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn ti tó wọ́rọ̀ ní ìrọwọ́rọsẹ̀ ni
0: lálàáfíà
1: ni wọ́n sì ń ṣe jẹ́jẹ́ǹjẹ́jẹ́ wọ́n lọ sí ìpẹ́ sí olúlu ibi tí gómìnà wà ní Haúsá Lẹ́kọ̀ọ́
0: ibẹ̀
1: ni gómìnà bẹ́ẹ̀ ni ọ́fíìsì gómìnà ni wọ́n Lẹ́kọ̀ọ́
0: àti gbọ̀ngàn ilé asòfin ìpínlẹ̀ ọ̀hún
1: bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n ti ṣe kíni ìgbà tí wọ́n ń ṣe ẹ̀hónúhàn lọ́wọ́ ni àwọn ọlọ́pàá kan ni wọ́n ni gáàsì lù wọn gáàsì afẹ́fẹ́ tajútajú lù wọn
0: wọn fi tún ọká
1: wọn sì ní ìdítọ́ fi ń ṣe ẹ̀húnúhàn ní pé bẹ́ẹ̀ ni ìdítọ́ fi ń ṣe ẹ̀húnúhàn ní pé lẹ́nu lọ́lọ́ yìí wọ́n fowó kún owó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì pé ẹ̀yin náà iye tẹ́ ẹ̀ ń gbà báyìí ó kéré wọ́n fi kún wọ́n wá nípa àwọn owó tán fi kún o wọ́n san wọ́n rí nǹkan kan ló jẹ́ kí n máa wò pé ẹ dákun ó dá àti owó tán fi kún àtowó wa ẹ sáà jẹ́ àárín nǹkan bẹ́ẹ̀
0: àwọn àjẹmọ́nú mi àtàwọn kankan tó tún jẹ́ lẹ̀
1: òun ló jẹ́ kí n máa gbé bọ́ síta ṣe ìfẹ̀hónúhàn ìròyìn rèé bàbá wọn ni
0: sàn. àwọn àgbàlagbà ọ̀hún lọ sí ìfẹ̀hónúhàn lórí àjẹmọ́nú owó òfẹ̀yìn tí wọ́n àwọn ẹ̀kọ́ aláàbò wa yẹ fẹ́fẹ́ tajútajú gáàsì láti tún wọn kánú ìfẹ̀hónúhàn lálàáfíà tó yọ orí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kílẹ̀ rí sọ́sí bàbá wọn ni
2: sàn. ṣe rí emi o mo bi a se nse ijoba orilede to bayi nitori wi pe se ri kini taju taju tan so yi awon agbalagba ti won yin sihun imi gan yo ti dare mo bayi nitori pe e me ja tan ra wa je se ri mimi at gbo in to wa ni agwara

0: ìlú náà mọ ń dàgbà afẹ́fẹ́ tajútajú tí wọ́n yìn mọ́ tí wọ́n yìn sókè pé ó dáa náà o kan fi tú wọn ká kì í ṣe irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ni wọ́n nígbà tó ẹ ti rí i pé wọ́n gbé kùmọ̀ lọ́wọ́ wọ́n ẹ̀ rọ́bẹ lọ́wọ́ wọn ẹ̀ rí ìbọn lọ́wọ́ wọn
1: alálàáfíà náà ṣe
0: wọ́n ba gbogbo nǹkan jẹ́
2: ìwé ìlé bẹ́ẹ̀ báyìí náà gbé dání
0: ìwé lásán lẹ́dẹ̀ ní ní
1: pátákó wọn kò rí fífi
0: lẹ́ rí lọ́wọ́ wọn tó ọ̀rọ̀ bá wá rí báyìí ọ̀nà tí wọ́n fi máa ń ṣerú nǹkan báyìí ni wípé ẹ jẹ́ wọn ó ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe ẹ lè rí àgbàlagbà kan kó fi rẹ̀ pé láńgbáláńgbá ẹ lè rí àgbàlagbà kó ṣe kí ló bá yìí dé nípa pé kó ba nǹkan jẹ́ ẹ lè rí wọn nínú pé kí wọ́n máa fa àdá fa ìgò fa bí ọ̀fẹ́ ọ̀bẹ yọ nítorí wípé bí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe gan àgbà ti gbà á àgbà ti gbà á tí wọ́n bá fẹ́ ṣe gan ìmọ̀ tí wọ́n ti ní lórí pé irú nǹkan báyìí kò yẹ mọ́ fún irú ipò tí àwọn dé yìí kí làwọn fẹ́ fi lélẹ̀ fún àwọn ọmọ táwọn bí àgbà ti gbà ọ̀rẹ́dì oko jẹ́ nǹkan tí ò dùn mọ́ ni nínú kò sì dá lábẹ́ bó tilẹ̀ wù kó rí ara nǹkan tá à ń sọnu nígbà táwọn kan bá ń gbé sókè lóde ètò ìjọba àwọn kan á mọ̀ gbé sílẹ̀ ètò ìjọba dẹ̀ ni pé ó ní di experience ó ní di ẹni tó bá ní pé ok o irú nǹkan báyìí nǹkan báyìí ló yẹ wọ́n dìde fún ẹ̀tọ́ wọn àwọn èèyàn wọ̀nyí ní àwọn ò rí owó àwọn gbà wọ́n ní àjẹmọ́nútẹ́ tó sọ fún àwọn owó onú pépà ló wà àwọn ò rí gbà ẹ̀sì sí ànáṣẹ̀ fún gbogbo ayé pé àwọn ok gbogbo àwọn èèyàn ló máa ronú pé àwọn bàbá yìí ti ń gbádùn àwọn bàbá yìí ti lówó lọ́wọ́ àwọn bàbá yìí ti wà connect kò sí nǹkan tí àwọn bàbá yóò lè ṣe even gan àwọn tí wọn jẹ́ bí wọn gan tí wọn ò bá sọ́ra sí ẹ̀sìn ọ̀pá àgbàlagbà míì tún wà tó tún tí àwọn ẹbí tún máa ń wò àwọn ẹbí ó wò wọ́n wọ́n lọ wo ọwọ́ wọn pé bàbá bó wá ni àwọn ò ní nǹkan kan kì í ṣe gbogbo àwọn ọmọ tí wọ́n bí náà ni ò ní mọ́ wọ́n lè rí ọmọ ọmọ inú wọn ó dùn pé ọmọ ọmọ mi rèé wọ́n gbé lọ́wọ́ nínú ìdùnnú pẹ̀lú ayọ̀ nígbà tí owó bá gbé lọ́wọ́ wọn wọ́n ní wojú ọmọ kí wọ́n tó jẹun èyí táwọn ọmọ bá wá fún wọn yóò wá jẹ́ bonus fún wọn pé tó èmi náà ti ń jẹ oúnjẹ ọmọ ṣùgbọ́n ẹni tó fi ọjọ́ ayé rẹ̀ sin ìjọba nítorí ọlọ́run nítorí ìtọ́ ọlọ́run ẹni tó fi ọjọ́ ayé rẹ̀ tó fi gbogbo ayé rẹ̀ sílẹ̀ fún ìjọba tó fi sìn tó sì jẹ́ pé kìí ṣe pé wọ́n jẹ́ mẹ̀kúnù ni wọ́n kìí ṣe pé olówó ni wọ́n pé wọ́n ti kàǹkà tó bẹ̀ kàtẹ́ sọ pé olówó wà nù wọn ṣé wọn ò ní béèrè ẹ̀tọ́ wọn ni èyí tó bá jẹ́ tẹ èèyàn ìyẹn gbọ́dọ̀ béèrè ẹ̀ nínú àwọn èèyàn wọn yóò sì mú wàhálà dání ẹ ti sọ mí ìdálásán nínú wọn báyìí pẹ̀lú ìbọn tajútajú tí wọ́n yìn ọmọbìnrin kan lèmi àti ẹ̀jọ́ ń lọ ní ìjẹ́ takọ́ ni ó wá ní ó ní àwọn lọ síbì kan ó tiẹ̀ ti gbàgbé ibi tó sọ pé àwọn sáwọn lọ sáwọn ibi kan ṣá nígbà táwọn débẹ̀ ó ní ìjẹ́ mo jẹ́ mọ̀ ìpè tí a gà sí ni wọ́n fi tú àwọn ká níbẹ̀ torí ìdí tó fi sọ̀rọ̀ yẹn ni pé ó ń wúkọ́ lemọ́lemọ́ bí ṣe ń sọ̀rọ̀ ní sáà wúkọ́ bí ṣe ń sọ̀rọ̀ kí a ní ọmọbìnrin kí a ní sí ọ sí nǹkan mi ò lọ sí ọ lọ tẹ̀sà rẹ ó ní n tó sọ sí òun ó ní ìsìn òun ò tí gbádùn rẹ òun tó jọ̀dọ́ náà ó tó jọ̀dọ́ ní ìyẹn o tó bá sì kó sí ìyẹn lójú tàbí kó sí ìyẹn mú
1: èèyàn lè máa náwó sí fọ̀pọ̀lọpọ̀ ọdún
0: ohun tó wọn ò ní mọ rabaraba rẹ nígbà mo wo fọ́nrán yẹn mo rí wípé àwọn pípù yẹn wọ́n ń ṣe wọ́n ń sá eré bàbá tí ò lè sáré mọ́ tó ti sáré ti pẹ́
1: bàbá
0: wà nẹsàn kó lu ẹni bí òun lọ lu
1: bàbá wà nẹsàn kọ́lànà tó jẹ́ agbẹjọ́rò àgbàtẹ́jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ó tọ́ka síwèé òfin ìṣẹ̀dálẹ̀ àwọn ọlọ́pàá níwèé òfin tó jẹ́ pé àwọn ọlọ́pàá ń lò abala kẹrin tọdún 2020 ó ní gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ó lẹ́tọ̀ọ́ àwọn ọlọ́pàá ní láti dáàbò bo àyíká ibi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn kẹ́tọ̀ ọ̀hún lè lọ́mọ ti fi ó lọ káwọn ikọ̀ aláàbò dúró fún wọn fún ààbò nígbà wọn ò bá ti dá wàhálà lẹ̀ ó ní bí wọ́n ti wá ṣeun tí wọ́n ní afẹ́fẹ́ tajútajú ó lòdì sí ẹ̀tọ́ àwọn tó fẹ̀hónúhàn ó ló lòdì sí ẹ̀tọ́ wọn torí wípé ẹ̀tọ́ wọn náà béèrè fún wọn òṣìṣẹ́ ní ti wàhálà àti ti rògbòdìyàn tó wá jẹ kan lò pa bí.
0: ṣé o rí bàbá fàlànà tí mo gbé fún bàbá yẹn fún

0: Ẹ̀rọ ẹ káàbọ̀ padà látòjú ọjà lọ́hùn àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ sì ń tẹ ìwádìí kan ní kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Òdún àlẹ́tí náà fà ní àti mọ̀gọ́ ní pápá àpá igi sáré mélé èyí kó tó dé pa sójú òpó ilẹ̀ tẹ̀yìn ara àlẹ́ tẹ́ bá wa pè tẹ́ bá wa dá sítò. Àjọ eléyìí ti ń gbógun ti ìwà ìdìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀-èdè yìí UFCC. Ọ̀nà tí ń pe ẹni tó jẹ gómìnà tẹ́lẹ̀ rí Syria lórí ẹ̀sùn owó kan tó jẹ owó ilẹ̀ òkèrè dọ́là iyun mílíọ̀nù mẹ́rìnlá ó lé 94 iyun mílíọ̀nù owó ilẹ̀ òkèrè dọ́là. Àjọ EFCC tó ń gbógun ti ìwà ìdìbàjẹ́ àti àjẹbánu ti wá rọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bayelsa ti pa Syria pé àwọn ń wá lórí ẹ̀sùn owó ọ̀hún kó wá fara hàn kó wá dàn sáwọn ìbéèrè. Agbẹnusọ àjọ náà Délé Oyèwọlé ló fọ̀rọ̀ ọ̀hún léde lábòde yìí nígbà tó ń fèsì sí ẹ̀sùn eléyìí tí Syria fi kan àjọ náà wípé wọ́n jẹ́ kan lára àwọn igun ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́ wọ APC tí wọ́n ń bá ẹgbẹ́ ọ̀hún ṣiṣẹ́. Wọ́n ti wá kéde rẹ̀ báyìí pé wọ́n ń wá o kó náà fúnra rẹ̀ ó wá dàn sáwọn ìbéèrè lórí ẹ̀sùn owó tó jẹ́ 14 million owó ilẹ̀ òkèrè dọ́là ó wá lé 94. Bàbá wa nation ọ̀rọ̀ rèé Syria fẹgbẹ́ òṣèlú APC ilẹ̀ àjọ ó sì tún fẹ̀sùn kàjọ EFCC pé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ ọ̀hún pẹ́gbẹ́ ọ̀hún lò wọ́n jẹ́ gan kan lára ẹgbẹ́ ọ̀hún. Wọ́n ti wá pé wọ́n wá Syria gan fúnra rẹ̀ torí òun gan láwọn ẹjọ́ láti wá jẹ́ lórí ọ̀rọ̀ owó kan. Babawa nation wọ́n ní Syria lẹ́jọ́ láti jẹ́ ṣùgbọ́n sọ́sẹ̀sẹ̀ mọ̀ pé Syria lẹ́jọ́ láti jẹ́ lórí àwọn owó òye ni àbọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́n ń ṣèwádìí lọ́wọ́ kò tí ì tètè yọrí ó wá ṣẹ̀ṣẹ̀ yọrí àbí kílẹ̀ rí sọ
1: sórí. O ṣe o yọ lọ́hun sórí lóòótọ́ lóòótọ́ kìí ṣe nǹkan tó tí ó burú jù nínú wípé wọ́n ń ṣe ìwádìí nítorí pé béèyàn bá jẹ̀sẹ̀ bì ó ti dandan kí wọ́n ṣe ìwádìí rẹ̀ pé bóo ló ṣe ná ti ibi tí ò dẹ̀ lè give account nǹkan tó ṣe kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ ṣùgbọ́n kan tó wà ń bẹ nìyí. Ọ̀rọ̀ tí Silva sọ èmi gan fẹ́ sọ wípé nínú òun wòye èmi pé ọkùnrin yìí sọ tòótọ́ wípé gbogbo ẹni tó bá ti kúrò nínú ẹgbẹ́ APC ti dáràn tí ò bá sí nínú ẹgbẹ́ APC ti dáràn àwọn EFCC ò wá ní gbójú sí ọ̀nà ibi tí àwọn ẹgbẹ́ APC tí wọ́n bá ti ń jẹ̀sẹ́ bì wọ́n wá gbójú sí iṣẹ́ ó dáná mo fẹ́ bèèrè lórí ọwọ́ àjọ yẹn ni pé ṣé gbogbo ẹgbẹ́ APC ló mọ́ ṣé gbogbo gómìnà wọn yẹn ló mọ́ a jẹ́ pé orílẹ̀-èdè ti dáanu o tó bá jẹ́ pé gbogbo gómìnà wọn ló mọ̀ dẹ́ ló sì mọ̀ tó bẹ́ẹ̀ ṣé kò sẹ́ni kankan bí tó jẹ́ ní ibi tó jẹ̀sẹ́ bì nínú wọn ṣé ẹ lè ṣe wọ́dìí títí dé àkókò tá à ń sọ yìí tó wà nínú ẹgbẹ́ APC ó ṣe wá jẹ́ pé nígbà tẹ́nìkan wà tó ti kúrò nínú ẹgbẹ́ wọn tán tó wá bọ́ sínú ẹgbẹ́ míì ilẹ̀ wa ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé torí ẹ pé ó bọ́ sínú ẹgbẹ́ míì ń wo ẹja mọ ìwádìí rẹ̀
0: nítorí pé ó bọ́ nínú ẹgbẹ́ àtọ́dún 2025 náà ti kọ́kọ́
1: ilẹ̀ ó wà
0: lórí ẹ̀sùn owó ọ̀hún
1: ṣùgbọ́n èmi fi
0: ṣùgbọ́n kíní ọ̀hún ò tẹ̀ ẹ́ wájú
1: ẹ̀sùn
0: ẹ̀sẹ̀ jáde báyìí
1: bó ṣe jáde hun ó ṣe mo dúpẹ́ bó ṣe ẹ̀ṣẹ̀ jáde hun ṣẹ́ ìgbà tí Silva jáde tó kúrò nínú ẹgbẹ́ ni ló dàbí ẹni pé kíní yẹn dìran tó ọ̀dà ẹ jẹ́ kí n má àwọn àpẹẹrẹ kan wá wàhálà bá El-Rufai o kò tí ì bọ́ nú ẹ o ṣé wọn ò tí ì rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé ó jẹ̀sẹ̀ bì nígbà tó wà ní ẹgbẹ́ APC ó ṣe wá jẹ́ gbẹ́gbà tó kó mẹ́tàn ni màlámi ṣé wọn mọ̀ pé ajẹgúdú jẹra nígbà tó wà láàrin wọn ni tẹ́lẹ̀ kí ló dé tí wọn ò ṣèwádìí ẹ̀.
0: Ọ̀rọ̀ yàyà
1: bélò ganduje níbo ni wọ́n fọ ọ̀rọ̀ wọn ti sí ọmọ ẹgbẹ́ APC sáà ni ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ lórí ní ìlú tọ́lọ́ba tó ní jòyè
0: ọ̀rọ̀
1: emefiele gan-an ibo ni wọ́n forí ẹ̀ ti sí. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dàbí ẹni wípé àwọn ìjọba wa wọ́n ń fi ọwọ́ ra ẹgbẹ́ wọn lórí ni pé ọba ti jẹ sẹ́bì sáà mọ̀ bá sẹ́ rẹ lọ iṣẹ́ rẹ sì ń tẹ́ a lọ́rùn lọ́nà wo gbogbo owó tí orílẹ̀-èdè nàìjíríà ní yìí inú ẹgbẹ́ APC ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí mo sọ kínní kan tí wọ́n bá bẹ̀rẹ̀ ìwádìí nínú ẹgbẹ́ yẹn kò ní kán mọ̀ wọlé o inú àwọn aráàlú gan ó dùn sí wọn pé àwọn eléyìí ẹja gbé fún wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ ìwádìí títí dàkókò tá à ń sọ yìí àti ìríbi tí wọ́n ti mú wọn ní àmúwàjù nítorí pé ọgọ ọpin o àwọn ẹgbẹ àwọn kan sá kúrò nínú ẹgbẹ àwọn ẹgbẹ wọn nínú ẹgbẹ PDP now torí kíni ṣe torí ambition ni wọn nìkan lẹrù kan ṣe sá kúrò ni alẹ nítorí pé kò ní ṣe second term nínú wọn now kí ló fi sá eh nítorí wípé ngbà àwọn bá ní ẹlẹfọ o tó ní ho tó lẹfọ àwọn èèyàn ṣe tààtàn o ta lo sọ fún ẹ pé ta ló ń bèrè lọ́wọ́ ẹ pé ṣe tààtàn orí àtàn ló ti lọ mẹ́fọ. So ìdí ni tó fi dàbí ẹni wípé àwọn tí wọ́n ń cross sínú ẹgbẹ́ yẹn sínú ẹgbẹ́ míì kí ló dé tẹ̀ lọ ṣèwádìí wọn ó mìn pé ìmí inú wọn lẹ́bọ lẹ́rù. Ẹja EFCC tí wọn ò bá fẹ́ kí wọ́n máa pè wọ́n pé ajá àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ ni wọ́n torí pé kò tiẹ̀ wulẹ̀ dá ó yẹ kí àjọ EFCC ICPC ó yẹ kí wọ́n dá dúró ni even get kyle tẹlẹmúyẹ. Kò yẹ kẹ́ nìkan kan máa direct wọn pé ọ̀nà báyìí ni ẹ lọ ọ̀nà báyìí ó yẹ kí àwọn gan náà kan sí kí ni o kan mọṣẹ́ wọn níṣẹ́ ní ìsìn tí wọ́n wá sọ pé wọ́n lọ gbé silver ní ìsìn ṣé silver náà tún jáde wọn.
0: Ẹ ṣeun.
1: Torí ẹ yanjú àkàntán ẹ tí mú wọn lọ síbi kankan ẹ jẹ́ kí ni ìdájọ́ tẹ fún wọn sẹ́wọ̀n yìí náà ni ẹlòmí ọ̀rọ̀ sáfọ ẹ̀wọ̀n nígbà òbá dé yóò tún máa náwó yẹn o kì í ṣe nǹkan tó bójú mu. Ní ìlú tó lọ́ba
0: kódà ẹ ṣeun bàbá wa nation lọ́dún ọdún tá a wà yìí nínú oṣù kínní ọdún yìí ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé àwọn ẹgbẹ́ òṣèlú kan fẹgbẹ́ wọn lẹ̀ wọ́n ń bọnú ẹgbẹ́ míì táwọn èèyàn ti ń pariwo pé a fẹ́ dàbí pẹgbẹ́ òṣèlú APC wọ́n dàbí ibi ìdígàgá tẹ̀yàn lè sá sí bí abẹ́ ààbò lọ́wọ́ àwọn àjọ EFC tó jẹ́ pẹ́ni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ ọ̀hún ní apá àríwá ìlà oòrùn. Mustapha Sali ó sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ pé ẹni tó bá jẹ̀ sẹ́bì àwọn ò mú báyìí àwọn ò sì fà á láwọn tọrọ kan lọ́wọ́ pẹ́ ṣèwádìí ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ wò ó ẹjẹ́ sójú òpó ilẹ̀ fáwọn ará ilé kan bá wà dá sítò 0916-893-1000 tó fi mọ́ 0911-333-893 ó yà ó ẹja mú pè yìí.
2: Hello ẹ káàárọ̀ ẹ ti wọlé orúkọ yìí àti tiẹ̀ tí ń pè wá.
3: Mi àti ti lé ọmọ ni èmi látọ̀lẹ́ àkọ́kọ́ ńlá mi.
0: Ẹ ṣeun. Ẹ bá wà
3: dásìkò. Bàbá wọn ni ṣàmú kí ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ ò káàárọ̀ le ẹ ṣe gan sá.
3: Kí ló tún kántí?
0: Ẹ kú ojúmọ́ sá o. Yẹ sá.
3: Ẹ kú iṣẹ́. Ṣé ìrọ̀lá wọn ti ṣù
1: yes sir mo ń gbọ́ràn yìí sir.
3: Ṣé ọjọ́ pẹ̀lú tí òfin ṣiṣẹ́ tí gbogbo kan ṣiṣẹ́ bí ṣe kó ṣiṣẹ́ ni gbogbo àwọn tó ń ṣe lórí ìwà ọlọ́run ọba ń bẹ kò sẹ́ni tó qualify. I'm telling you kò sẹ́yìn kankan tó qualify. Báwo ni àwọn èèyàn ṣe máa ṣe wọ́n máa fi ẹ̀rọ inú hàn tó máa ti kiri pẹ́ lọ dá sí àgbà ìdìbò wọn síbi tó fi ń ṣe ẹ̀rọ inú hàn kò dà. Àwọn gbogbo àwọn tó ṣe kiri iná ṣé àwọn náà ní padà wá di irú wọn tó bá yá táwọn náà ní di òṣìṣẹ́ fẹ̀yìntì tó bá yá tó máa ń ràn níṣẹ́ rú á fi tọmọ jẹ bó yẹn ṣe òṣìṣẹ́ ọ̀lẹ́ ṣe ṣé bó yẹn ṣèlú náà lọ́jọ́ ń ṣe ogbò lọ́wọ́ yẹn ṣe ẹ́ ó sọ fún wa pé àwọn máa tún wọlé ẹlẹ́ẹ̀kejì àwọn máa tún wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ ní wọ́n nígboyà yẹn wọ́n náà aṣọ wa ok ok.
0: Kódà ẹ ṣeun fẹ́ ẹ pè tí ẹ bá wà dẹ́sítò.
2: Ẹ pè wá ẹ dákun torí ọlọ́run ẹja gbọ́ bó ti rí lára yín gbogbo ìwé ìròyìn tí a ti kà àti bá ti yọ̀nà náà rẹ̀ ẹja gbọ́ yín. Nọ́mbà tó wọ̀ kulù yìí rèé o 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 0915 ẹ̀yìn ẹ̀ṣà àti tẹ 3 lọ́nà mẹ́ta 4893 tàbí tẹ tún pè lórí eléyìí náà o 0911 3 lọ́nà mẹ́rin 893 0911 3333-893 bó o ló ti rí lára yín ẹ̀já gbọ́ o. Ẹ̀lò ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Ẹ káàárọ̀
2: bàbá wa.
3: Ẹ kú ọ̀rọ̀
2: ẹ̀mí.
3: Yóò dá. Ìwádìí lẹ́ẹ̀ máa lọ iléeṣẹ́ yàn nígbà jẹ́. Òkè ọ̀làgbà wà bẹ̀rẹ̀ náà.
1: Yes sir, ẹ ṣe gan sa.
3: Ayé ìgbà náà dé láti agbègbè àpáta yìí.
1: Kára ó lè sa.
3: Yẹ̀rí àwọn tó ń ṣèjọba ẹ̀ ó ti dàrú wọn lójú wọn mú fara ọmọ. Nígbà tẹ́nu kan bá ṣẹ̀. Bí táwọn ẹgbẹ́ kí àwọn ọmọ àjọ mọ̀ sí ojú wa fẹ́ máa bu wọn. Káwọn kan bá ṣẹ̀ wọ́n fọwọ́ra wọn lórí. Ṣé wọ́n fẹ́ ẹ̀yà bẹ́ẹ̀ lò wọ́n fọwọ́ra lórí ẹwọ́ láti ìgbà sí láti láṣìá. ọkọ̀ ṣe kéèsì ẹ̀ kò lójú tí wọ́n lọ ń bọ̀ ń ṣe oúnjẹ oúnjẹ tó ń wọ́n tó ń wọ́n dúró ẹgbẹ́ ọdún nísìnyí wọn gbé mọ́ fẹ́ ṣiṣẹ́ nítorí ọ̀la yìí ṣé gbèsè ayé tó ṣe ni ká máa jẹkújẹ kápá pé bó bá ṣe ń wá ká ṣe bó ṣe ń wá láti wà nú ẹgbẹ́ wọn yóò dá pàẹ́kẹ́gbẹ́ kan fírì pàẹ́kẹ́gbẹ́ kan máa fírì gbogbo ẹgbẹ́ tó bá ti ṣẹ̀ kí wọ́n ba wílẹ̀ kẹsẹ̀ ni tó sì máa jẹ kọ́ tó àti ṣe ìṣèlú mọ́ láéláé ìyẹn la mọ̀ ní ìlú tó dá ẹtì ìlú tó yẹ pé à ń da ọ̀bọ̀ lórí aṣọ tó wọn àwa tá a sì jẹ́ tá a jẹ́ olóòótọ́ ẹbẹ̀ à ń jìyà tó bá ti yá láti lọ dìbò fún wọn inú wọn ó dùn ẹ káwa náà ronú o bí ká máa dìbò mọ ni ọlá sì dìbò ní ká mọ wí ẹni tá a bá dìbò fún ẹ jẹ kí là wá lọ́yẹ ó yẹ kó lè wá pé káàmù kẹta ń sí ló dá fún gbogbo wa o.
2: àmì àmì ẹ ṣeun ẹ wo ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sójú òpó Facebook wa èèyàn ní Wells Radio 893 FM fan page ẹ dákun ẹ fàtẹ̀jíṣẹ́ yín náà ránṣẹ́ ẹ já mú pé eléyìí ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: ẹ lọ kó jí máa kó tètè kún yí ọjà fún
2: àǹbẹ o. àmì ẹ ṣeun.
4: mo kí ìyá wa tọkùn mi sùkúrò bàbá wa tó wà bẹẹ bàbá wọn ni
1: tẹfẹlẹ. ẹ ṣe gùn sá ẹ ṣe mo dúpẹ sá.
4: ìyá ọ̀dà ara fún yín. ẹ ṣe adé yìí olùṣègùn lóòkọ tèmi.
1: ẹ ṣeun
4: kí látàrí gbọn ọlẹ yọ. hello sir.
2: hello
1: ìkẹlẹ yìí ti ẹbọ wa
2: dásìtò.
4: tẹ rí irú ipò tá a bára wa lórílẹèdè pẹlú àwọn adarí wa tẹ rí àwọn tí bá ti ń bẹ ń pò wọn máa ń bẹ fi ọlá wọn jìyọ ni. kìí sẹgbẹ ìṣẹlẹ apc nìkan o ṣùgbọn tí wọn wá gbogbo tí wọn tún wá tó ta tó burú jáì ni àti ká sẹnu kù tí wọn burú jáì gbogbo ẹgbẹ ló máa ń ṣe bẹẹ bí táwọn bá ti wà ń kó wọn máa fìyà jẹ àwọn kì í ṣe ẹgbẹ wọn ṣùgbọn kò rí báyìí nígbà ayé àwọn bàbá wa wó lọwọ láyé upn npn kò rí bẹẹ rárá ẹgbẹ tí ń bẹ ń jọba ó kò sí ń tọ́fi alátakò ṣe nígbà yẹn ṣùgbọ́n àwọn eléyìí kọlọ́dàkùn kọ́kọ́ gbà wá lórílẹ̀‐èdè lọ́wọ́ wọn ni ẹ wò ní ìsìn tẹ́mọ̀ pé òṣì ọmọlẹ̀ ń bọ̀ wà ní alága apc ó ní gbogbo ẹ̀ ń bá ti dẹ́ṣẹ̀ tó dé olè bí júdásì àti bárábà ní bídélì tó ti ẹ̀ bá ti jẹ́ bí àwọn wọn ti di áńgẹ́lì ó wá jẹ́ pé àwọn alátakò ni wọ́n lé kiri ní ìsìn ni wọ́n múgbà tí ń fi sífà kúrò nú ẹgbẹ́ wọn ní àṣẹ tó wá mọ̀ ìtó yẹ káwọn wádìí ẹ̀ nígbà tí ń bẹnu ẹgbẹ́ yẹn wọn ò ṣe nǹkan kan ó ti áńgẹ́lì nígbà yẹn ìgbà ní ìsìn wọ́n rí bí ọ̀daràn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tí bá ń bẹ́ẹ̀ ń jọba ó gbọ́dọ̀ fi àyè lẹ̀ fún àwọn ẹgbẹ́ tó kù náà láti ṣe tó ẹ wò ní ìsìn ààrẹ wá ti kó gbogbo gómìnà sọ́dọ̀ tásítú ké gọvnọ tó wà lọ́dọ̀ wọn láti lè rí pé àwọn ká borí ìbò 2027 ṣùgbọ́n èmi ń sọ lékè sáà gómìnà ìbò kan ní gómìnà àti ìyàwó ẹ̀ ní ìyàwó gómìnà àti gómìnà ìbò kan náà ní àwọn ọmọ gómìnà gan lè má dìbò fún bàbá wọn tó o kí á dákun àwọn ọmọ nàìjíríà ní ká dákun ká lọ gba ppc wa tí ó bá sì jẹ pé wọn sì ń gbà á ká lọ gbà á ká dìbò ẹni tí ọkàn wa bá fẹ́ ká dìbò fún torí pé n tí àwọn eléyìí ẹ wò ń sì ń gbà bókú sátà ni wọn fa gbé àwọn wà àwọdù tibí àwọn àwọdù tọhún láti di ọdún mẹta sílẹ yìí kí ni a ṣe ẹ wo gbogbo èkó ṣe dà sí ní sáàkà bẹ ààrẹ sí ni kó ní mínísítà fọ pẹtrólíọmù ẹ wo ń sìn epo ń sìn 1350 ni wọn ń tà kọba 1185 kúrò ní dangote ṣé ìrọ̀rùn bẹ́lú bẹ́ yẹn. Ẹ wọ́n sì ní ọ́n ṣe àtúntò ọrọ̀ ajé aládìí mẹ̀kúnnù. Wọ́n ṣe àtúntò ọrọ̀ ajé aládìí mẹ̀kúnnù àwọn sì ń gbádùn. Ọlọ́run ó tún pín o.
2: Àmì ẹ ṣeun. Ọ̀dà ẹ̀ṣẹ̀un tẹ́ ẹ pè tẹ́ bá wà dá sétò ẹ̀jẹ̀ múnábọ̀ lẹ́ẹ̀kan sí nọ́mbà tó wọnú kòló tẹ́ ẹ fi pè tẹ́ ẹ fi bá wà dá sétò 0916893 1000
3: ọ̀rọ̀ wọn ò yé mi ṣé wọn ọ̀gbọ́ ìtàn ní tí ọba sí ìdàgbà náà wọn wọn ọ̀gbọ́ náà ní tó sì ìdàgbà náà wọn wọn ọ̀gbọ́ tán ṣé nígbà tí buhari dé dọ́kẹ́ni àní àti ìdí àgbà gbogbo àwọn gómìnà àgbà náà àbúgbà àti àṣìjọba àgbà náà wọn máa ń tí àwọn buhari fojú wọn rí labalábá rẹ lẹnu mí ìbákun náà gómìnà yẹn kẹrù ìgbẹ́ báyà tó gbìjà wa kò tó ní jáde ìbùn ẹ̀ lẹ́ẹ̀kejì
5: o ye ki awon agbe ki an lo tataju tabi ti yen o ye ki won pe awon ki an tataju yadun ti won ri baba wa fanana ti won pe won fu won kini ye ti command Nigeria e to omo niyan won o je kari ilu Nigeria eyan bere to re e wa lo fe tabi tabi ti loju awon to jagbalagba ni isin won ti question ba won ti question ti yan la iru jo wa le wo le leyin iru ori le wo la wa yi Ọlọ́run ọba mọ̀ gbígbá wa o. La wula wala kwata bila bila lila ti.
2: Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ ti wọlé o. O ti dà pọ̀. 0916-893-1000. 0916-893-1000 tàbí 0915 334
0: Tẹ ba ti pe wole e da kan e ku legbe radio yin e da kan e ku legbe radio yin te ba ti pe wole e ri daju be 0916893 1000 e si mo ja soro alufansa si joba o se koko o ya e ba mo elo e ti wole o
6: ere karo
0: e ku ojumo ko yin ati bi te ti pe wa
6: ki ya la iwa won so na sure ma se e mu ko la tan ara o to e ma ja soro ti o da si joba but koko be ni pe oni ka ma so toro kare ku jade wa nitori arun minister of petroleum pe ko ba won ti o si na ti cost of production won fight won aye pe nkan ton ma won si ebe economy wa ti gira o pe bulagbe lori on lo fada ku nkan ku fi rorun fa ma nigeria e wa ma oro nipa sigba ku jomi loju baba to so la pe diso toro oro ti adamu se omo lo so njo fina oni pe wo to ba gbo daran mi o abuju uluku abolese ni o to ba de da po megbe awon abotiwa amọ ba ti da so megbe awon ti an to bi so megbe won ti quit ni nitori pe awon ma pe is in there wa ti da joni sin a je pe eri yen won ti ni lowo na ti jo e ke o bi ti se ti bi agba to gbadu a fe gbe won le ko ye ko ri be we ko ri be e to ri pe awon ara won ti are wa gbe si kan bi pa are wa gan ara won edu to ni ejo EFCC won a gbon kan lori e fe de ko ri be
0: Da Jose Farada fawon omo orilede Nigeria won na yo wo ran wo ri epo won ni joba wa se ton ya owo awon omo orilede Nigeria lo mo la won la won niro awon si dire ti wi pe awon omo orilede Nigeria o gbe igbese to ba to ate to yenu eto odibo tin bo yi lati yan olori to je wi pe yo ni ife orilede yi lokan won ni ese won adedamola okun lola awon na fi lede be ja mu pe ye ka fi kaje nle lo ro to ni elo e ti wole ko ojumo oruko yan ati pe wa
2: akojumo
5: oruko temi ni Adé láti yọ ẹ̀mí bíbá ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ nípa TFC tí a ń sọ nǹkan méjì ló máa ń yà mí lẹ́nu? Nǹkan méjì. Ṣé rí ìbẹ̀rí tún sí EFCC yẹn, ìbẹ̀rí tún sí wọn pa ní Ọ̀ṣun? Wọ́n kó gidigidi bo gómìnà yẹn. Lẹ́yìn ni àwọn tó jẹ́ pé yẹ kó gba àṣẹ ilé-ẹjọ́ ni kó tó free to state government, wọ́n free to state government account. N tó wáyà mí lẹ́nu ni pé olúkóyèdè tí wọ́n lò yẹn senior pastor mi ní review. Ṣé ń gbọ́? Senior pastor yẹn Ọlọ́run ni alóde yẹ ká pè é. Tó jẹ́ pé tí wọ́n máa fẹ̀yìn fún ní irú nǹkan bẹ́ẹ̀ yà á gẹ́gẹ́ bí èèyàn lọ́wọ́ ló máa torú ẹni tó lò pé báyìí kọ́ ní ìwédé mọ́ wí ìyẹn nọmba one. Ṣé wàá rí ọ́ndà rẹ gan tí kì í ṣe báyìí náà tí ń mú àwọn tí ó ń jalè yìí ó ní kọ́ máa wádìí tòun kọ́ máa fi jẹ́ kọ́ máa fi sí gbòòrò ayé rí ilẹ̀ Amẹ́ríkà. Jonathan. Jonathan is a PhD that you know alone, you also talk with Shulori. What if I get you to have one job, you have got to have a good job about 250 years backward. So, if you find, personally, I'm not happy with Jonathan. Can you say Jonathan, what should you do about that? I'm going to be here. So, don't care. Jonathan ni ka ma blame Jonathan ni kọlọ ko jọ ko pọ bi fe ro de se won ni kọlọ ko dare ise re yi o gba joba ọlọrun ke wa lo ba gbọ ya ajọ ya ajọ to de ko pada si 55 naira o ga re wa lo gbe joba furu awon buwa dan tinubu o Jonathan lo ba Nigeria je ko ni ba je fun
0: Ah, tori kaloko lo ni woye ototo lo lo si loju to fe nwo nkan ototo ni eyin o ni woye ti won ba won ti ri o nla won ti son o da ko buru loju opo Facebook na ni mo si wa dero nke akorede Oladele awon na so lori owo oran we epo tan yo won ni kini to ma re lati bere won ni ko yato sibi pe won ja wa lole won ni is more money for them to steal po opo o da bi igba pe won si bi oke eyan si lopo owo te eyan fe mo ja lole te eyan fe mo reje lare eyan eyo won ni won fi se igbesi aye falafolo ile tan se ni won ni nan fowo won se won ni won wa ngbe owo ori won ngbe lori onikaloko to lagbara pupo won ni tin ya won lenu ni pe pelu bowo won tin ko to won ni ti won fi pamo tan ti yo lori owo ran wo yi won ni ijoba wa won se tun je gbese kun gbese ni won lo tun koja gbese ta won ijoba to ti lo tele ti je won na se tun koja won se tun lo yo owo ran wo ori epo won ni ko se tu eko kankan won ni ko si na mana mana won ni nigba ti oro eto enawo asaro enawo tin yipo lobere po won ni gbogbo nkan ai o ne bo ti je gbogbo
2: won soro ropo
0: soro ropo no we ko bo re e wo adero nke akorede Oladele awon na fi lede be loju opo Facebook wa e ja mu pe kan se abibo ni ko to le ba mo se ri le
2: oya e ka ro o ruko yin ati bi ti e tin pe wa
7: e ti oju male ka si e dakun e sa ba ni ro are ba ni be awa lo awa omo Nigeria lo ku ta mo be are ni tori ngba to fe ngba ti nkede ibo ki se ko ti e ni kan pato ju emi lokan lo emi lokan lo ko si yan gan to fi campaign fun wa owo epo a ma gbe wale a ma si ewo bi laye ti da nisin awon si ngbadun teru to mo won ti awon senator senator gomina gomina gbogbo won gbadun wa fi ajara e ba ni bi are ko dakun gbogbo n to le mu ara je mekunu ni kaare oba ni wa mo si so kini kan pe awo omo yoruba ka kie sara ki ore iya mi ba de joba to ba n foju wa ri kan mi ka mo soro o to ropolopo awa yoruba ni isin ti baba yin se indumanu awon mi o je mo so pe oni apo ni apo ni ebi o si ri nkan kan to se to maye to mu aye derun fun awon mekunu bayi e dagun e ba ni be awa loku ta mo be ni si ko ti e yi won ma npa no ko dabi le station enu ko dakun ko sanu mekunu ko je aro je mekunu pelu gogo nkan to won yi ko gbon we ko wale e ku eto
2: e seun to
0: e seun te pe te ba wa da seto e mo ja fi soro eleya moya eni ti o ni fi orilede yi lokan ti fe orilede o joba ti o se pota ti o se bo se mo bo ti to ati bo ti ye ta ro de lo to ni le tele won ona ni eja sa logo ka mu gbo lojo ko Facebook Damilola Akinade won soro nipa bawon egbe alogbe egbe oselo alatago mo se nilo lati parapo kan fi mo soro kan kan fokun kun okun won saaju eto odibo are lodun 2027 Damilola Akinade na soro be e wo eja mo fe le ise lo eja mo dagbere ka mo seri ile e je nbe latodo temi tope akiko ile oya ni papapa yakin
2: e seun ti en gbo ikan ni nkan ga gbomogbe Wells Radio 89.3 FM adupe lo gbogbo eyin ti e pe wa wole adupe lowo Eledumare to fun wa loro so ti o je asiso lase Eledumare asi ni si wi o o ko temi o yi pada o temi to pe akinko le aya akin ore nti ope lo so pe e pade wa lola fun akotun eto agbeyawo iroyin yo yo o dabo
0: yo seun baba one nation o kan yin ko
1: to bi se ye ko kan bi ku na ni to ko lo njo ko orilede Nigeria o gbo won ti fe bere campaign bayi se mo be o da Operation Shine Your Face ni o esa ra ma se nitori wi pe ewu nbe loko longe na funra ewu ni ejo e ma je won fori yin fagbon wo to oruko temi ni ambassador Wale Egbewumi Baba One Nation o di gbagede oro
0: eseun to eyin ara ile eseun te wa nibe nitori itiwoju te fin wo wa oni fo iti te fin wo wa oni di gbogbo eyin te pe te ba wa dasito amoriri ri eseun pupo gbogbo eyin te si wa nbe nitori itiwa na te ngbo wa te le pe fun di kan abi di keji eseun o te wa nbe nitori itiwa wa la mo wa eyin lasi mo balase Eledumare je Nigeria o da yo dun gbogbo kan si o sugbo e mo gbagbo awe ese egbe oselu o e a sa ese elere egbe oselu kankan eyin o bo awon ara ilu se fe o la wa n gbe jade n ti o je ero okan wa ara ilu ti won fe laye pa padà o la n gbe jade o eya ga bi se wa wo se to mo se lati je agbenuso fun awon araalu alarinna laarin awon araalu ati ijoba lati gohun won ta lati je ko hun awon eyan di gbigbo e wo e mo gbe po nbe o e mo gbo kan ne kan ga gbon magbe Wells Radio 89.3 FM e ku kale ke ya se o aje o wa o
8: West Radio 89.3 FM Kanga Agbemagbe Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.

0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yẹ́ àlà pérégede. Ọ̀yẹ́ ire owó ọmọ àláfíà tó ń ta Èkó ti ṣe bálẹ̀ tọrọ̀. Òun náà ló tún làkò wá láàárọ̀ tòní. Ojúmọ́ tó mọ́ wa lónìí lojúmọ́ àmújọ yẹn, ojúmọ́ tó mọ́ wa lójúmọ́ láàárọ̀ yìí lojúmọ́ àmújá dùn. Ojúmọ́ yìí náà lojúmọ́ àmújẹ má dùn bá boyin o. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé láàárọ̀ tòní ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Eléyìí ti a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Akinyin ló kọ Ọlọ́run ọba kọ́dá ọba ṣẹ̀dá gbanigbani ti ayé sáyá. Ọlọ́run tó mú kó rọrùn fún wa láti tún wọnú oṣù kẹsàn-án láyọ̀ àti àlàáfíà. Àmọ́ lóore a sì dúpẹ́, àdúpẹ́ pé òkun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àǹfààní eléyìí tó fi fún wa láti lè wọnú oṣù kẹsàn-án. Mímọ̀ ṣe wa kọ́ ọgbọ́n orí wa ò gbé. Wòye àná aṣọ oṣù kẹjọ la ṣe wà. Ọ̀pọ̀ ti kú, ọ̀pọ̀ ti lọ, a fi yọ̀ wọ́n, ṣùgbọ́n kàn fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣe o, torí pé kò dá wa dá ìrìn àjò wa. Lóde èyí, a kìyìn lórúkọ Ọlọ́run, a sì kìyìn lórúkọ àwọn alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amójú ẹ̀rọ fún sáà tá a wà yìí, Henry Oníọlọ́wọ́ Bọ́tìnì fún ti àárọ̀ tòní. A kìyìn ẹ̀kú ojúmọ́ Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè, òun lórúkọ tèmi jẹ́. Èmi oní ọmọ bàbá Olómiyè. Ambassador ti wà ní okolo gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́ ìṣẹ́gun lórí ètò yìí ètò wa gbàgede ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun bí èyí aago mẹ́wàá sí méjìlá náà lásìjọ láǹfààní àti wà ní àyín pẹ̀lú ara wa. Ambassador ẹ̀bàn kí àwọn ọmọ Nàìjíríà.
1: Ó ṣe bó ṣe ń bẹ nìyẹn. Tó mo kíyìn, mo kìyìn, mo dú a sì dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín nínú ìkànnì tí ó milẹ̀ títí yìí 89.3 FM West Radio. Kànga kànga kànga gbọ́mọ̀gbẹ́. Ẹ ṣé o, tẹ́ ń bá wa dá sọ̀rọ̀ wa. Owó náà kò mà ní tán lọ́wọ́ yín.
0: Ti bá mi.
1: Ẹ ó mọ rí bá ti ṣe, ẹ ó rọ̀ọ́nà gbégbà. Ọkàn yín abalẹ̀ o.
0: Àmì àṣẹ ìdúmọ̀.
1: Orúkọ tèmi ni Ambassador Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation.
0: Bàbá One Nation.
1: Tó ètò ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni Adédàmọ́lá. Ọmọ bàbá olómi yìí.
0: Ẹ já lọ náà rọ mọ̀ lápapá.
1: Tọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé rí ẹ̀yin èèyàn wa, ẹ jọ ẹ mọ̀ mọ̀ jẹ́ ká dágun lámọ̀. Kò dá kí èèyàn máa dágun lásìkò nǹkan tó bá ṣe pàtàkì. Ẹ mọ̀ jẹ́ ká máa dágun lámọ̀. Ìtumọ̀ àsàmọ̀ tí mo pa fún wa ni pé ìgbà kan wà tó jẹ́ pé NIA ni wa. Ọ̀fẹ́ ni wọ́n gbà á, mo rántí dáadáa pé New Garage ni wọ́n ti ń ṣe lọ́fẹ̀ẹ́ ń gbà yẹn. Gbogbo àwa tí a jọ ṣe nígbà náà ọ̀fẹ́ la lọ gbà á. Nítorí wípé ní kété tá a ti ń gbọ́ pé wọ́n mọ̀ fẹ́ máa ṣe ìwé ìdánimọ̀ kan. Yàtọ̀ sí èyí tí a ti kọ́kọ́ ṣe ní ayé Ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́. A ti ṣerú èyí sí NIN ìwé ìdánimọ̀. Ó dà kò burú. Kíákíá ni mo dìde tí mo lọ gbà. Ọ̀fẹ́ ni mo gbà o. Mi ì sanwó kankan lábẹ́ bó ti lè wò ó rí. Nítorí pé ọ̀fẹ́ ni wọ́n sọ pé kí wọ́n máa fún àwọn ènìyàn nígbà náà. Kò tiẹ̀ tí ìwádìí pé ó ti di gbajúgbajà báyìí débi pé tẹ́ ẹ bá bọ́ síta níbò míì tó jẹ́ pé àwọn tí wọ́n bá fún ní agbára àti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ wọn ó gbowó lọ́wọ́ yín kó tó di pé wọ́n bá yín ṣe. Gbò jẹ́ pé àṣẹ tí wọ́n fún wọn náà nìyẹn. Ìdágunlá, ìdágunlá, ìkín nínú. Ìdágunlá sí voters card èyí tí a fi ń dìbò. Àwọn àkókò kan wà tó yẹ pé voters card yẹn àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ kakún, wọn kakún lọ títí. Bẹ́ẹ̀ ni ohun ìjà wá sí ní. Ohun ìjà tí kí n sọ pé ohun tí a fi ń sọ̀rọ̀ fún àwọn èèyàn nígbà tí a bá fẹ́ lọ dìbò ni. Voters card yẹn ṣe pàtàkì púpọ̀ láti ní. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé voters card tẹ́ rí yẹn yàtọ̀ sí pé a fẹ́ fi dìbò tó bá tiẹ̀ dọ́jọ́ wájú pé wọ́n bá ní voters card yin le fe fi gba nkan to se pataki nbi kan ni bo le fe mo sare lo bo ti le je pe o ye ki yan dibo ki kan se pe ka mu voters card yen ka fi pamọ sile o rara o yin tan so fun wa ni pe iwo to ba ti ni ti voters card yen de wa lowo e ri ri pe o lo se eto re lorilede Nigeria eh igba yen lo to le mo ba ijoba fa sebi mo dibo fun o eh mo te ka fun o so o leto lati le soro ṣugbọn to joko si le to dagun la to ba tasiko ati soro lori e o lenu oro lo titi ni idi ni to fi da ebe ni pe voters card yen se pataki ka le lenu oro e wa wa wo se bi ijojo ijojo kan bo to je pe omo ti enu o fe dide po na fe se nkankan to se pataki to kanrin igbo ba ti o ba wa tasiko te ma ba olore kan to ti o wa gba voters card so mo pe minus ni ibo ti won ba fe din iyen ti diku ninu awon ibo yen e je so apere kan fun yin ibo kan waye ni aye zero party nigba kan ri nigba ti baba kan won pe ni baba muti adepoju ni baba mu bi adepoju ati baba wa adewale ko lo nferun ka awon mejeji o won ti koja lo eto dibo gba na zero party ni ko se gbe kankan o wa dijo kan won wa fe dibo won fe yin alaga ijoba obiri oluyole nigba na ni won ba ni won ba dibo yi o ibo ba lo si bi 44 ah ati se ru eleyi si o wa keni kan soso to gbodo dibo eniyan o tetede ka e fi mo pe pataki dibo niyan o eniyan o tetede won wa woju ara won 44 sa won mejeji ni won wa joko soya pere ni ko sese o ko sese sugbon e mo wo nkan to sele njo na in to funny ti to je pe o ya yan lenu ni gbogbo wa ba bere si wo pe ha bo lati fe se iru eleyi awon apa kan ti n gba apa kan lego baba adewale won ti n yo inu won ti n dun baba adewale na pada wa salaga o sugbon nigba na gbogbo awon apa kan ta n so nipa zero party yen won ti n yo tori pe won ti wo pe baba adewale ni o wole ah ko so na re ko se kini kan gbogbo àwọn tí wọ́n wà nígun alhaji mu ibi adepoju tó nkọlùkù wọn lọ dógó gogo wọn ti gbàlù wọn ti sọsẹ kẹrẹ sókè gbogbo wọn ti ń lùlù wọn ti ń jó inú wọn ti ń dùn kí ni mo fẹ́ fàyọ ni wípé lẹ́nìkan tí ó dìbò bá ń bọ̀ igara adéwálé ni ó dìbò fún adéwálé ni ó dìbò fún gbogbo wọn ti ń jó pé adéwálé ti gorí àpèrè nígbà tẹ́ni yóò dé àfi jù à bó ṣe dìbò fún bàbá adepoju nìyẹn iyẹn baba mo ti adepoju nìbàdàn ni wọn bá ní gbogbo àwọn tí wọn lérò wípé baba lè wọlé pẹ̀lú 44 yìí gbogbo wọn náà bá bójú ṣẹ̀ṣẹ̀ kẹrẹ sókè ǹjẹ́ jẹ́ mọ̀ wípé baba dé wálé nígbà náà àwọn tí wọn lùlù náà wọn ra gbé ìlú wọn wọn gbé sábẹ́ àwọn onílù ẹ̀yọ̀ tiẹ̀ wọn tiẹ̀ sí fọ́nìtì lọ́jọ́ náà nígbà òya tí wọn wò pé sáwọn wà lọ ń bí lófo ni àwọn náà wọn bá tún pa di ọrẹ dà lọ bá bẹ̀rẹ̀ sí lùlù lẹ́yìn baba adepoju bí ìbò ọjọ́ náà bó ṣe rí tó fọ́ ni kí ni mò ń gbìyànjú àti sọ ṣe mọ̀ pé ẹni tí arákùnrin yẹn tó yẹ pé wọn bá fún lẹ́tọ̀ àti ìdìbò gbà náà torí kò tí ì sí voters card ọwọ́ wípé delegate ni wọ́n máa yàn gbà náà ni tí wọn ò bá fún ní ẹ̀tọ́ tí ò bá lẹ́tọ̀ àti ìdìbò gbà náà ṣe mọ̀ pé kò ní lórí ọ̀fẹ́ láti dìbò fẹni tó wù nínú ọkàn ara rẹ̀ ṣe mọ̀ pé owó tiẹ̀ ṣe ń gbà náà ṣe mọ̀ wípé báyìí ni mo tó mu kàǹkà mo ṣe gbogbo ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbà náà nítorí wípé wọ́n wò wípé ẹni tó wu àwọn nu ẹ rí i pé àwọn méjèèjì ló kọ́ Levi ṣùgbọ́n nígbà yẹn ìbò yẹn sọ̀rọ̀ wípé bàbá adépọ̀jù ni kò ṣe alága kanṣu nígbà yẹn so ẹ̀tọ́ wa nu ṣe mọ̀ pé àkókò ìgbà náà ó ń kádùkù wa à ń sọ pàfọ́mánsì bàbá alẹ́nu láti sọ pé bàbá yìí sì ṣe dáadáa ó sì yẹ kó ṣe kíní ó sì tún ṣe dáadáa ó sì tún ṣe eléyìí nítorí wípé a rí ẹ̀tọ́ wa a lo ẹ̀tọ́ nígbà náà láti lè ṣe bó ṣe kan ṣe ni so ìdí nìyí tó fi dàbẹ́ ni pé lẹ́nu ọ̀rọ̀ tá a bá ní voters card ẹ jẹ́ ká lọ gba voters card wa kí a lè dìbò fún ẹni tó wù wá tá a bá fẹ́ dìbò fún àwọn ẹgbẹ́ tí ń jáde báyìí àti ẹgbẹ́ apc àti ẹgbẹ́ apm àti ẹgbẹ́ pdp gan àti rí accord bẹ́ẹ̀ ni àti rí zlp gbogbo ẹ̀ bambambamba lọ labour party gbogbo wọn náà ti ń jáde báyìí wọn ti ń jáde adc wọn ti ń jáde o wọn ti ń jáde ṣùgbọ́n ta ni olólùfẹ́ wa ta ni yóò ṣe tí ìlú yóò fi dáa ju pe ka dasi ju o ye ka dasi ni ki se pe asiko gba ti an ba wa ndibo lowo ni wo wa joko si si ti room e lo npa newspaper
2: okoku
1: okoku de re okoku okoku e ja so toro fun ra wa eh ki se pe asiko gba yen leyen omo eyan odo eyan ogo orilede Nigeria le wa gbe ballu ta le wa ngba asi mo ki gbe pa arise asi mo yi ki gbe pe ijoba ko se dada sa wa leto ati soro ba hun ah leto ati soro ki se pe gba na ni wo so pe ba npo ti kin ba ti npo ti tan kin bo sori bed mi kin sun o si jo mo orilede na awon kan kan wa to ye pe agbodo momo se eto orilede Nigeria ni eto Olorun wa fowo si gbogbo nkan tan ba nse ninu ilu ladugbo ninu ilu ru e ni orilede re o godo ba won lowo si won mo lore won o mo lore fun o iwo ba won lowo si iwo se nto Olorun fe tori pe awo mo ni o tun je ni waju Olorun o wa ninu akole pe iwo na gbianju awon eyan o de mo o won mo pe nkan yen o se pataki o ni waju Olorun o se pataki so tori ide yi PVC wa eje ka ma ni ese ri oro dagun lati eku pupo lori sirisi ti ma pada mo so nigba mi ti ma salaye lori e nitori pe elomi o dagun la lori iyawo elomi o dagun la lori aya lori o awon omo tobi elomi o bam bam bam bam se mo yi pe iyawo na mo dagun la lori oko se mo gbogbo awon nkan won yi o nilo pe ki amomo fi oju tembelu wo nkan tabi ka mo ri pe nkan to ba ye ka se loju ojo a ni se lati ri pe ka gbe ebi ro ni lati ri pe ka gbe luwa ro ni lati ri pe ka se dada fa awon mo wa tori ajo ojo ola won tori ide yi mo n kilo fun wa o mo se ki tin se kilo gan mo tun fun wa ni moran bi pe ejo gbogbo n ta ba fe se eje ka jo se loju ojo oju oni ti wa a mo ri ba ti se a mo rona gbigba gbogbo awa ta ti ni eje ka ri pe a fe fi dibo ni awa ta ba si ti ni eje ka ri pe agba
0: ese lodun imo lo tu tu
1: ti epo ton dojun to nbo
0: ti agba me
1: iwo lo so be
0: o ti lo
1: so ba won inec si se papo
0: mi o ti lo awon to fe fo kole
1: to
0: awon to fe se change of location abi address won ti
1: se
0: so the only thing to ku ni pe ka lo ko lo gba tan ba ti print out
1: tan ba ti print out
0: to that's the only thing
1: me o ti once upon a time
0: yeah to the leyin ibo to nbo yi ko si any
1: ko ton lo ma bo soko to 2031
0: otan
1: lo ba pari
0: oro na la gbo yi won ni agbajowo bayi la fi nsoya ajiti owo won ni ko gberu dore nti kaloku wa ba se jo se oni yo je ki a le jo lenu oro lori en to ba nsele life ya koko sefo bi ta nlo ona meji ni nijejo baba kan pe wa ase lara eyan omo Nigeria na pe eje ka gbo nti o ndan baba yi lokan ka mo n to sele kankan baba yen ti wa ni ayika wa bayi lati wa salaye n to sele n to ndun wa lokan ta pe nigba mi tan ba je keyan so n to ndun
1: e ma pe n to dun ni npo
0: loro e ni in ta won si fe so yi o ti se ko je pe ogoro awon eyan na won na ni na wa ninu ire la koja yi ke se ni bo je pe o se se opo o gba won ti wa ni circumstance yi ni wa je pe kaluku kan run mora na ni
1: ko se en ti o ni la koja ti e
0: won run mora ni ṣugbọn ka to lo be kin to pe won wole eje sare soro lori oro yi ta ba si foju kan na wo o fe jomo pe iru awon tembe ni ipele ti baba yi wa ṣugbọn ka to lo be awon osise feyin ti leko pensioners leko won lawon agbofinro won ti aga si won ofin kini taju afi tun won ka ke lo sele ile ise olopa ni ipale Eko lojo aje ojo Monday ana ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 ní a fàyà àti aga sí àwọn pensioners tí wọ́n kóra wọn jọ pọ̀ ní Lagos House níkẹjà láti protesti wọ́n wá ṣèwọ́de lórí àìsàn àfikún owó oṣù òṣìṣẹ́fẹ̀yìntì wọn pension increase tó yẹ kán ti fún wọn wọn ni wọ́n kọ̀ wọn fún wọn. Wage award, outstanding benefits, ati be be lo. Won si wa lati wa fi ehonu won han. Mi o si lero pe won wa lati wa da luru. Oda won to ye ki an lo, ni an ni morile. Baba beyin so, ele baba ba gomina soro. Awon osise fe yi ti ye, retirees won won ye, ti won kora jo labe Nigeria Union of Pensioners, NUP, at a Contributory Pension Scheme, CPS. Oni wọn lọ sí àyíká ilé ìjọba, government premises, láti demand the implementation increase àti sísan arrears tí wọ́n ti jẹ wọ́n tó ti wà accumulated. Ọ̀rọ̀ ń ló wá di ìfọn náà fọṣu tó di yánpọnyánrin báwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá bí a ṣe bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ tajútajú tear gas láti mú kí àwọn olùwọ́de yìí àwọn olùfẹ̀hónú hàn yìí kí wọ́n fi àyíká kan fi sílẹ̀. Èyí ló wáyé lọ́jọ́ tí àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà kéde gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ deadline fún ìjọba ìpínlẹ̀ Èkó Lagos State Government láti address ohun tó ń dùn wọ́n lọ́kàn. Wọ́n láwọn òṣìṣẹ́fẹ̀yìntì lọ́jọ́ ajé before àná last one wọ́n ti kọ́kọ́ ṣe ìkórajọpọ̀ tí wọ́n náà ka lébù wọ́n accuse ìjọba ìpínlẹ̀ Èkó àti Lagos State Pension Commission wípé wọ́n ń delay increase tí wọ́n ti already approved tí wọ́n sì threaten pé ẹ ṣe kinní yóò ọ̀ẹ́ẹ̀sì àjọ gbé pẹ́rẹ́gi kaná o pẹ́rẹ́gi ò ní ẹgbẹ́ kaná lánàá yìí táwọn ọlọ́pàá ò jẹ́. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó náà tẹ̀jáde ṣàlàyé pé ìṣàkóso wọ́n ti ṣe àkọọ́lẹ̀ tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣàmójútó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì jùlọ. Most outstanding performance on pension matters nínú àkọọ́lẹ̀ àwọn kan tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé iye tí wọ́n ti ń san bọ́n ṣe ń sanwó láti àtẹ̀yìnwá títí dàkókò yìí. Ṣùgbọ́n n tí èmi fẹ́ ká wò rè ń bẹ̀ n tó wù kí ó wù kó jẹ́. Tàbá wo èèyàn tó ń ṣiṣẹ́ gan lójú méjèèjì lásìkò tá a wà yìí. Owó ti ń gbà gẹ́gẹ́ bí owó oṣù kò fẹ́ ẹ̀ka nǹkan kan mọ́. À ń bẹ̀rẹ̀ ta ṣe òṣìṣẹ́ fẹ̀yìntì. Òṣìṣẹ́ fẹ̀yìntì tí ó sì gbowó ní ìsìn. Kèsè tó ń gbà nígbà tó wà lẹ́nu iṣẹ́ ni ó gbà mọ́ nígbà tó ti fẹ̀yìntì. Síbẹ̀ ọjà kan náà tí ẹni tí ń ṣiṣẹ́ lọ́wọ́ àtẹni tí ó ti fẹ̀yìntì ọjà kan náà tí wọ́n ó lọ lẹni tó ti fẹ̀yìntì náà ni ó lọ. Ẹ ṣe yún lé ní ẹ̀kejì ibẹ̀ ọ̀nà wípé sáwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì sán lè lágbára láti ba nǹkan jẹ́ àbí da nǹkan rú tó fi jẹ́ pé n tó kàn ti iléeṣẹ́ ọlọ́pàá ní káwọn ṣe ọ̀nà láti fi tear gas láti fi ṣe àkóbá fáwọn èèyàn wọ̀nyí. Ambassador.
1: O ṣe ọmọ bàbá olómiyè. A dúpẹ́. Ó dàbẹ́ ni pé kínní náà kàn mí nígbà tí a kọ́kọ́ ṣe ìròyìn àgbéyẹ̀wò. Ṣùgbọ́n inú mi dùn pé ó tún dá padà nítorí wípé ọjọ́ ọjọ́ kan bọ̀ tó jẹ́ pé ojú tó dán tó dùn wò dáadáa I'm handsome, I'm beautiful, kò sí rú mi mọ́, mo fine, kò sí kinní kan ojú yẹn padà bọ̀ wá hun jọ. Àkókò kan wà tó jẹ́ pé ẹni tí tó lè sáré kò ní lè sáré mọ́. Nígbà mò ń gbọ́ ní ìsìn wọ́n sọ pé mercy ipe ohun na so pe ohun fe kede retirement un pe ohun o le ohun o fe gba ballu mo pe asiko to tori pe egun odo si tun niyan o ko tun ti dagba to awon baba ta nso yi rara
0: o jori iru awon ta nso
1: pe sugbon wo yi pe to n ba continue to n se to n gba
0: ballu lo
1: o le pada ja si ete fohun en to tin sere dara ti won tin ri lori papa tele o le mo ni agbara lati se nkan beyen mo pelu age kekere kin so pe perete to ni
0: lori ojo ri to si wa bayi
1: lori ojo to si wa e si wa wo yi pe awon yen to la mi laka owo ti wa gbogbo nkan ti wa dukia wa omo wa gbogbo olugbogbo e lolorun ti fun won ka wa to wa so awon baba to je pe won fi irun dudu sise o wa pada wa di funfun e o ri wipe ibanuje okan in lo se egbon na in ti emi o mo nkan ti mo nse awon oloselu yi o e si tun mo deny awon nkan kan to je pe se emi ni sin mo le sa igba ti won o se osise feyinti se mo le bo soju popo kin so pe ijoba e ko se kini fun wa yo ko se kini kan o ku se igba ti mi o se osise feyinti awon osise feyinti se awon baba yen a so pe won puro ni ti won fi bo soju popo tan ba siro ojo ori gomina Sanwo-Olu tan ba siro ojo ori re o ye ke o mo yi pe bo bi governor Sanwo-Olu ba ti ju won lo se tan ba da gbogbo won papo ojo ori gbogbo won pa ba ta si
0: oju Sanwo-Olu lo
1: ka to wa so yi pe awon baba ta nso yi ojo ori won yo ju ti governor Sanwo-Olu lo se awon baba yi la so pe won puro bi arin yen o duro awogede ngbe ko se ma gbo se ti ninu iwulu to ninu ajo agbaye ni isin gbogbo agbaye de nwo wa awon baba agbalagba nse protest won bo sita lati so pe kan ma da gbogbo nkan ru won bo sita ri pe ki won ma fenu shata ijoba ju pe won bere eto won lo kaadi ile igbe kiri ti won ma gbe kaadi placard o ni won gbe lowo ti won fi bere ti won fe
0: Mr. Governor, pensioners are surprised, pay us now. And you pay, you ain't doing what you do.
1: In case you want to be low on in she want to, but when you saw my day, I was always pay, in one say, one letter lati shabi. Ijo kan bo to ni kaluku ti o dagba ti o dogbo ti o ko ise nkan to ti e boju mu pe won fi yawo je won
0: bi
1: pe ti agazi
0: Wọ́n bọ̀ níbi abala ibi tẹ́ lọ́hùn. Pé ìṣọwọ́ tọ́jú àwọn. Adìfẹ́ sọ ọ̀rọ̀ yìí ó ti tọ́jọ́ mẹ́ta. Pé ìṣọwọ́ tọ́jú àwọn àgbàlagbà wa ní Nàìjíríà. Abit especially mi fẹ́ sọ pé àwọn retirees nìkan. Àwọn tọ́jọ́ ti lọ lórí wọn, àwọn tán ti dàgbà. Ẹ̀jẹ̀ àmọ́ láti ibi 70 abi 60 above because awon iwadi kan je ko ye won pe awon ibi kan wa orilede kan wa ti en ba ti pe ojo ori kan o lawon kan tan ni je ke eyan o se mo even te eyan ba ri pe te eyan gan ba wo to ba abi te ni e ba han to ba han po wa healthy but ton ba ti wo age e won ri pe no eni yi o eja yonda won eyin o sin level awon to ti ya ko ma sare kiri to ya ko ma du moto to ya ko ma le warin moya mi ran temi atenta jo soro yen jo yen ton soro awon agbalagba mi ti won ma wa moto elomi ti oju won ti won jo won si tu wa ni di steering
1: to ya ti je ati mu
0: e wo laarin awon loko e wa awon baba mi ti en wa mi crown
1: won ti e po
0: ewo won emi to ngo kada ninu won be
1: ni bo se ri ni
0: isowo toju awon agbalagba wa awon to ti to retire ifo kan ma sise ijoba gan iru won at that stage o ye ko ti ni nkan ti ijoba o ti seto fun won
1: wo adedamola wo je kin fo wa tomodi olenu se ra won ijoba won laanu agbalagba so to ro de ka so sẹri orilẹ-ede yi owo ti an pa wole to rogun rogun lowo epo lori eyin ki lo npe tax ti won gba owo ori ti an gba eyin gan o to e won to wa lo nyawo kun owo ti o ye ki won na fun awon omo orilede Nigeria owo to n wole lorilede Nigeria ti o ba je wi pe won ba fogbon ba wa se to ba fe di kan na ngi dagan ko je pe ile igbi ma sofin wa ko je pe yo kan soso ni ani awon gan yi na won o dagba lojo kan tawon na o dagba ti won o dogbo ani lati fi le ma toju won owo to n regun fun orilede Nigeria to lati toju awon agbaragba wa
2: oto
1: seri awon oto la won ton sise ti won need owo retirement oto tun la won kan to je pe won ni egungun mo won o lagbara won si labe o sise kankan sugbon ti o je pe ijoba orilede mi won wo pe boya won ba won sise won je osise feyinti labe ijoba won tun fun awon arugbo awon ti won o le sise kankan mo ti won ti firun dudu sise ti o je pe run funfun lo wa lori
2: won lo wa lori won
1: won tun fun won lowo Nigeria yi ti advance de be sugbon won o se ni
2: ati advance de
1: be ni won o se ni owo to nrogun lorilede Nigeria orilede Nigeria gbogbo nkan ni won tap lorilede wa ti won ti gbe lo epo pupa Nigeria ni o n produce to je pe e mo ran ti igba kan to je pe baba wa oluwe baba wa wo lowo sebi lo ta awon orilede Malaysia no ta ndi kan to je pe awon ni won se epo nisin epo ni epo pupa le to ro aje won en ti o si se so we owo epo pupa o fi han pe ope po nilu won debi pe oni won fi se okowo ti won gbogbo nkan to wa lorilede Nigeria patapata wa ku patapata patapata pelu I ni security toto bo se ye ko to ati bo se ye e wa wo ni isin awon agbesunmo mi na won wa je asimi won ja asimi gbogbo awon nkan won yi in lo ko ba wa titi de akoko ta wa yi ti o to si ye ki o nilo amojuto se wa ri mo kan fi gbogbo se ri gbogbo awon akawe ti mo kan so ni wi pe anise orilede to ni to kun fun wa lati fun oyin ni debi wi pe awon osise ni osise feyinti ni awon even ga awon to ye pe won ti dagba won gbodo ma leto lati gba nkan kan lori olowo ijoba orilede Nigeria ijoba wo lo wa se lati jo ta ti so pe an se ijoba wa ara wa ologun party ati egbo to ologun a nilo won mo ki lo wa se teyin te je civilian te je eyin te eyin oloselu te se ijoba le a lori lataye baba olusegun obasanjo to fi mo ti yaradua jonathan wa nbe ki no npe
2: muhammadu
1: buhari wa nbe tinubu lo tun wa lori apere yi agbalagba ni won o won iso omode o won kan lori ofe lati wa nbe ni o olonde ba won se nigba to olorun wa beyin se te wa lori apere ti ya si nje obirin tabokunrin to ye pe o je osise feyinti to ti tabi to je agbalagba to ti dogbo to ye ke o je pe oya ke si account kankan fawon agbalagba ilu
2: kama gba owo osu
1: kama gbowo osu so buruju ni
2: mi won se gbowo osu e seto awon kan ti
1: awon no mo ri e ka mo ri baba kan lo fe wole ngba baya ni isin wo tu perepere ododo won sile
2: eje ki baba won mo wole bo
1: e wo orilede Nigeria yi won de n so pa won se ijoba le a lori
2: eje ki baba won mo wole bo eja seme mu si aba ti wole baba won ni o wole
1: se ni lanu
2: pelu wa lori eto gbagidi oro a n bo na omo Nigeria e ku kale kan ni kan ga agbomogbe 89.3 FM lewa a n bo na.

Ẹ̀kábọ̀padà láti òkè lọ́hún. Ìtẹ̀síwájú òun náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kànga agbámọ̀gbẹ̀ 89.3 FM náà lẹ́wà yìí olú ẹ̀lẹ́ estate nílẹ̀ Ìbàdàn based on popular demand. Àti bí ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe gba ọ̀rọ̀ yìí àti ipò tí ẹ̀ ń tọ̀rọ̀ kan wà àti bó ṣe rí lọ́kàn wọn. Wọ́n wá síbi lọ́jọ́ ẹtì Friday tí mo ní kan wá ká ríra. Ẹni tó bá ti dọ̀jú ẹ̀ Tuesday òní ẹ̀wá ṣàlàyé. Àbí ambassador? Mo sì ṣe dé mo ní ambassador ẹ̀yin náà gbọ́ látẹnu wọn díẹ̀.

0: Ẹkẹ́bọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú òní wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM náà lẹ́wàáyé lórí ètò yín ètò wa gbàgede ọ̀rọ̀ fún ti àárọ̀ tòní. Bàbá Ṣobáńdé wọ́n ṣì wà nukulu pẹ̀lú wa pẹ̀lú àwọn tíkẹ́ẹ̀tì. Nígbà tí mo ka tíkẹ́ẹ̀tì mẹ́sàn-án ni wọ́n tíkẹ́ẹ̀tì lápè gan ni àbí
1: sticker
0: mi fẹ́ já kíní ẹ̀yìn ẹ̀ ni bóyá kí n sì já
1: sticker
2: sticker
0: wọ́n pinne papọ̀ pinne wà ní ìgbà tí wọ́n fi mú padà nínú mẹ́sàn-án márùn-ún nínú ẹ̀ ló ní price tag lára márùn-ún nínú àwọn sticker wọ̀nyí ló ní price tag lára. Nígbà tí mo dẹ̀ ṣe calculation tí mo rí márùn-ún yẹn jẹ́ 5,800 naira. 5,800 naira. Alákọ̀ọ́kọ́ ọbẹ̀ Oyo State Gaseous Emission Control Scheme fún ọdún 2026 ó ní tagi 1,200 naira lára. Oyo State of Nigeria Ministry of Works and Transport Board of Internal Revenue Secretariat Agodi Ibadan Oyo State ona ni okay oni price tag 1,200 lara so 1,200 di meji o di 2,400 Board of Internal Revenue Oyo State Government Board of Internal Revenue Certificate of Safety E-Compliance and Due Diligence oni 1,000 naira lara o se lo be o di 3,400 abi 3,400 Oyo State of Nigeria renewal certificate for commercial motorcycle and tricycle operation permit oni 1,200 na 1,200 o di elo o di 4,600 ko yen 4,600 Oyo State Government Ministry of Environment and Natural Resources Environmental Sanitation ìyẹn náà ni 1,200 ok o di 5,800 ok mo ti rí another 1,200 mi 5,800 mo ti rí another drivers and riders identification badge 1,200 lòun náà ó jẹ 7,000
1: ok
0: ó jẹ 7,000 àwọn méjì tó wà
2: bẹ́ẹ̀ méjì tó wà bẹ́ẹ̀
0: márùn-ún ni o jẹ elo la ṣe 7,000 ok Ibadan North local government ló ń kan mi lómi inú bó lẹ́lẹ́ ń gbé olúyọ̀lé ń bíbà ilé ń gbé ọ̀kadà tí wọ́n sì mú wọn mú ní sharp corner wọ́n sì gbé lọ sí wema so ibi tí Ibadan North local government
2: ti wá débì
0: òun ni number one àti pé èlò kò sí price lórí ẹ 7,000 minus 21,000 that's about 14,000 naira lẹ́yìn automated acne permit all local governments and LCDs lawyer state inter and intrastate 2026 ọlá gbogbo àwọn mọ́tò nìjẹ́lẹ̀ àti tipa àti tírílà gbogbo wọn ní nìjẹ́lẹ̀ èló ni kò sí price lórí ẹ̀ Oyo State Government Unified Motorcycle Tricycle Revenue Permit and Operation Clearance ó lágbára ní country yóò.
2: Ó ṣe wá jẹ́ pé kíní yóò látò kankan tó
0: eléyìí náà ní amount kankan lára.
1: Ọ̀dàn ni èèyàn gbọ́dọ̀ ti máa kó káàkiri.
0: Ẹ̀sìn gbọ́dọ̀ máa kórìn débi pé tójú ò
1: bá pa. Bólú ọlọ́kadà fẹ́ pa
2: ní mọ́ tójú bá pa.
0: Ó panu.
2: Tí
1: ẹyọkan bá dín bẹ̀ 5,000 náà máa fún yàn lójú ọ̀nà by pos ni. Àjẹbẹ́ wọn á gbé máṣínì
0: ẹ̀rọ. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá. Nàmbà 1 àwọn ò tí ì lè sọ wípé ẹ̀ lè já. À lè sọ pé ẹ̀ lè já. Àbí tí mo sọ yé yín. Àbẹ́ ẹ̀ lè já. Gbogbo tó wà ń bí sticker ó kọ Oyo State wà lára rẹ̀ tàbá wá dọ́dọ̀ wọn tán bá pé àwọn kọ́là wọn ní abẹ́gẹ́t bó ilé tó kọ́kọ́ káìmí lára abẹ òní ti local government ti Ibadan North tó wà ń bẹ bóyá ẹniyẹn gbé àbí kò possible
2: kí wọn ló ṣe lè gbé kíní acne permit ti àwọn
0: Ibadan North wá sí Ibadan North
2: olú southwest ń bí
0: bóni àwọn agbègbè
2: Ibadan North ọ̀nà kí náà ń pè eje wo na eje wo na lati bere na Ibadan North ni
0: Ibadan North soko papo de
2: Ibadan North ni o lo sona ki lo npe
0: gbogbo na
2: ona ti ma lo si ona gate yen
0: gate
2: Ibadan North ni
0: o jina sira ila jina si fe
2: so o jina gan o jina gan
0: so baba koko be mo fe bi yin bere pe esu ope 21,000 lesson
1: be ni sir
0: fun won cash abi transfer
1: o wa nbi bayi
0: se transfer le se si won
1: ara o transfer ko
0: cash
1: cash ni
0: e lo withdraw
1: be ni mo lo gba
0: ni pos
1: 20,000 ni won ye ni en fi lo sense ni awon ti mo ti bayi se tele mo fi 1,000 kun ti mo fi ko lo kun
0: 21,000
1: be ni o wa bi bayi
0: no ele te fi cash opa account won le se si nisin
1: ara ti account won awon gba cash nbe
0: cash ni won gba
1: awon gba cash won gba cash nbe mi mo boya won gba transfer ko ye but cash le mi ko lo sibe
0: cash le ko fun won
1: be ni sir
2: mi ba do so si na de
0: ni woman yen
2: ni woman
1: be ni
0: le ti lo ko fun won
1: o se woman olohun gba se contract ni
0: ki le pe
1: olohun gba se contract
0: o gba ise gege bi contract
1: be ni so ni our boys yen lo nse kakiri ton gbo okada ton ba ti gbo won mu wa sibe so won lo don gba owo lo ko le ti owo
0: on lo ma gba owo lowo awon lokada
1: eh gba mi wa ni kuro kuro bota no gba ni o but an ni bota o ta won fe se meeting so a tun ni kin kuro la rin lodo won tori mo joko ti won ni gba ton ko ni fun mi ma yen ita lo wa won so pe ko ni gba to ba de so gba ti mo sa teju mo a se mu ile do tin suse ni kon gbe kon fun mi kin te mo pe 21,000 mo ko sile do ba ni ma wu ma yen ba so pe kon ko iwe fun pe kon lo ba jade si to se odo won be o so da bi nkan bo si le ko si ka wa ni to ba ni kin gba mo pe so ti ka na te be mi ni mo ro ke won ko mai ko wi fun mi pe kini ah oni baba ro pe won o le gbe okada won fun loni ni pe mo eh se pe ma ri okada gbe lo le loni pelu pe so pe 42,000 by all means mo godo so ko pe mo kan bu sekun ni pe ah tataro ti mo ti wa bi be ni ni gbo won be si mi se ya ni mo ti so won ma gbe okada mu kilo tun pa baba le ikan ba nu won ba so ka
0: baba over 60 busekun
1: boya ekun ayo ni baba nsun ba nsa so pe jesu o se ah se ma gbe okada ilo lilu di jesu pelu ko okada ti o ti balance ya jesu o se mun
0: jesu ambassador
1: won se lo gbe wa ni bi ton gbe mu
0: ma se oju opo
1: won se gbe si won se bi ton lo gbe si won se lo gbe wa ni
0: baba kile fe ẹ jẹ kọkọ bi ẹyin fúnra lára yín kí lè fẹ
2: ká tó kẹsẹ bọ
0: ká wà tó kẹsẹ bọ
1: ìyẹn náà ló rú mi lójú pé ṣé ìlú tá a wà ní gbogbo nǹkan báyìí ti ń bá wa tí ò dẹ sí agbọ̀rọ̀ dùn ọlọ́run la gbọ̀rọ̀ dùn but nítorí pé ọlọ́run gbé ẹ̀yin kalẹ̀ nílé iṣẹ́ àsọ̀rọ̀ gbèsè tó ń bójútó ìyẹn ni mo ṣe sọ pé kò sí nǹkan kan fún mẹ̀kúnù nílùú yìí so èmi nìkan kọ́ ni mo nídìí ìrànwọ́ nílùú yìí gbogbo èèyàn ló nídìí ẹ̀ but as personal emi need iranwo to mo ni je pe mi ibi ti mo se wa ni mo wa mi ki toro olorun o so fun mi pe ma toro je ni to je ohun ti mo so fun awon welder association mi niyan
0: e duro na igba to kada wa sise
1: so
0: kada
1: yen lagba to so mi je iranwo fun mi de aye kan
0: nigba ti okada yin igba te igba le gba yen na
1: 2022
0: ma zin igba o le gba pada lodo awon
1: top season ojo keta ti won
0: gbe ojo wo niyan
1: ojo keji ni
0: o ti tojo melo bayi
1: o da npo on the yeah on the 13
0: of last month
1: this month eh ni o su ta lo ton yin
0: o su ta lo ton yin lati gba yen sokada yen sise
1: ko sise eni to tun lo fi sise boya o lo gba won we ni awon awon amotekun tun mu 2000 tun ni ko mu owo kankan wa fe mi emi o ri owo kankan gba
0: se leyin te mo nbo leyin igba te oro abi
1: a se staff
0: leyin te yanju eleyi te yanju ticket o se sticker
1: be ni ti mo tun gbe fun
0: ohun tun lo fi gba won we iyan o se nti o da nbe
1: o o se nti o da igba ti mo se wa di ko so pe tori pe oun gba won we na se mu o so pe oun escape won we to n gba but ma ti mo se wa di fun eni ti mo fi monitor e nitori pe emi no pe ngba ti won mu lale mo ni se o n sise ale ni kini gbogbo ina e o de wa alright gbogbo iyen ra sise lori e tele o kina le ba so emi na ni mo fun ori ko o ko sa wa gbe machine sile ko mu nkan sile I to won gba lowo e na ko ri owo mule
0: on to nse mi bayi ni wi pe a le gba won ticket ile lowo yin mo wo banta le ta se boya wo ba mi se photocopy re lati lo fun awon ise to ba ye ka se lori e se nkan ti mo so ye yin
1: oye mi sir
0: mi fe gba le lowo yin
1: yes sir
0: bo mo ma need photocopy e
1: yes sir
0: lati le fi rin awon erin
1: yes sir
0: abi ya ma so do
2: o fi han yi pe baba gan o tun pada wa ko ti mo se woye ni o
0: mo fe sojo ko le fa awon Nigeria e ja soro npa ilera yin ticket ya si se le lori
1: yes sir
0: se ile ti kokon ran mi nu nbe
2: Ibadan north
0: Ibadan north
2: ni mi Ibadan southwest
0: eh
2: ala nkan tan so na
0: ati awon oruko mo to jora jojo to jora to jora yi won salaye won wa won asalaye ta ba pe won e wa ku si won lowo lati
2: won
0: wa
2: bayi be
0: ministry local government ido local government abi ba lo southwest ni and the ministry of kini won tun pe yi na won wa ministry le kan ti a ko be Ministry of Works and Transport. Ministry of Works and Transport. Sika yin 1B, 1-2. Sika yin 1B, 1-2. Kote yasi signation be. Okay. Won fi number se be. Okay, won fi number se be. Beto ba sonu. E-fund, please call. Settlement fi number sa la sticker na.
2: Nigeria
0: fund please call
2: eni ogbon me ni ogo eni to go ni o mo ra won o e ri nkan bayi bi
0: on
2: fi number sibe ta le pe bayi
0: eyin ogbon awon nikan na fi number sibe
2: awon nikan fi number sibe
0: awon to ko fi number si ti
2: e won
0: mo fe si oju opo le ago mokanla abo ti ku bi iseju mewa lati nu kulu ti a ha yin ikoni konga agbomogbe wells with 89.2 fm 0916893 1000
2: oro ti o se pataki lati ba wa da si ni o
0: oro ti eyan mo Nigeria si pe fun pe se o pe ta fi bere
2: o fi han pe kini gan ti o se wa yi bi kini se wa yi o da be ni pe ki se baba gan ni mo tun ti se ru eleyi fun o
0: definitely.
2: Well,
0: only because some better. Look, he's a one.
2: Can I want you?
0: What can Mumara?
2: What can Mumara want? Can't cut you?
0: Yatosi, Yatosi, Yatosan, or Stika ye. What's your lamb or what he? I want ni transport, man, son. Ni Ojo Juma, Tiketi.
1: Otony.
0: Otony, eh? Any got one B?
3: Hello, Carol.
0: Echo Juma, sir.
2: Echo Juma.
3: Alaji Odumade lo so.
0: E kaabo
2: sa. E kujo meta sa.
3: Mo kin yo.
0: E se sa.
3: E ko eto lu.
0: E se pupo.
3: Akoko mo gba baba na sedo die. Olorun ni fi agba bu gbogbo wa.
0: Amen.
3: Ah, se ri pe nkan se orilede.
2: Beta la ni o.
3: Ah, e se baba. Gbogbo awon ti eru agba ti ma ti ri agbalagba baba kan ma ri baba yen ti jaba yi kali tin wo jori baba yen baba yen ma ti ko abi 65 and 70 plus baba yen gun okada o ti gbogbo igba ti n ba ti baba ni ba lu je ma le ni ba orilede yi n fi iya a n fi odo a n fi sin orilede yi ṣugbọn wọn pada n fi iya jẹ wa ni agbalagba nitori pe wọn ni eto kankan wọn ni ni anfani ọmọ ilu o ni anfani kankan si ọrọ orilede
2: yi
3: ju pe won ijoba n dogbon re araalu je lati fi gbadun fun awon oloselu won wa je ki araalu gangan ni anfani keke latodo ijoba iyen ni alakeji se ri oro awon lokada ti baba gbo wa o je o ti mo se pe ibi ti baba ni oro ti fe yoju ni o awon awon fi ijoba tori wo wa so ijoba nigba mi oran ti won fi je iya ti won fi je awon olokada ko ma nkere mi o
0: ese kekere
3: opo gba won ma ngbiyanju atun ti da okada nu níbi tí wọ́n bá ti ń lọ ọrùn tíárìn ẹ̀mí ọrùn ẹ̀bẹ́ ní ọrùn tíárìn mọ́ lọ́wọ́. Ẹwà gbọ́ ẹlẹ́ẹ̀kẹta. Gẹ́gẹ́ tí bàbá ṣe sọ yìí, ẹni tí wọ́n bá mú tí kì bá ṣe kó lọ gbà ìwé fúnra rẹ̀ títí pé wọ́n bá mú. Orí 35,000 wọ́n ti máa ń bẹ̀rẹ̀ o.
0: 35,000.
3: Ó súnmọ́ tí àlọ́ mi ò padà pè wọlé. Èmi ò gun ọ̀kadà o, ṣùgbọ́n ó ti di èèyàn méjì tó wá mú rìpọ́ọ̀tù bẹ́ẹ̀ fún mi ni o. Orí 35,000 wọ́n ti máa ń bẹ̀rẹ̀. Ìgbọ́n bá wà padà sọ sí, ni ó padà wá lọ sọ sí 21,000. Tẹ bá padà wo ìwé yẹn bẹ́ẹ̀ ni, tẹ bá padà wo ìwé yẹn owó tó wà ń bẹ̀, ìgbà míì 9,000 ló máa ń padà jẹ.
0: Eléyìí tí mo sí 7,000 mo sí yàtọ̀ sí méjì kan tí ò ní
3: lọ́gbàá mi. Ó máa ń jẹ́ 9,000 nígbà mi, ó máa ń padà jẹ́ 9,000 nígbà mi. Ṣùgbọ́n ìjọba gangan fúnra wọn ń fìyà jẹ aráàlú, fẹ́yìn ìbá sọ tẹnu ìbá yá o. Sọ́sọ̀ fún kọ láti lè gbáyé ni ọ̀kadà tí ìjọba gangan wá di ẹrù wọn o. Àìríṣe ló fún àwọn èèyàn débi ọ̀kadà o. Ẹ já sọ̀rọ̀ mi tọ̀rọ̀ lọ. Àìríṣe ló sọ̀rọ̀ èèyàn débi ọ̀kadà o. Ẹ bá wa bọ ìjọba o. Kò yẹ kí wọ́n lè kò yẹ àwọn tí ń gun ọ̀kadà kò yẹ kí ìjọba lè gbà kẹta lọ́wọ́ wọn. Ṣé ìlú fáwọn ní? Àdúrà orílẹ̀-èdè wo la ti bá ra wa? Ìfẹ́ kẹ̀ máa fi ìnira kún ìnira fáwọn èèyàn. Àwọn ẹ̀ka súnmọ́ ni ó ń gun ọ̀kadà. Ó ní aláàjì. Ó ní gbogbo ọ̀nà tí èèyàn fi lè sorí rẹ̀ ìjọba ti bí. Ṣé ìlú wa wà ní?
0: Ẹ ṣeun sá.
2: Ẹ ṣe bàbá.
0: Ẹnìkan ti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó wa Facebook. Wọ́n ní well done. I really appreciate this program. I have bike. Ìyẹn nípa wọn ní ọ̀kadà.
2: Táwọn ọlọ́kadà.
0: Táwọn ń lò fún private. Wọ́n fi sọ ọlọ́kadà. Wọ́n ní the way those people are really making things difficult for bike owners is not good. If they can be frustrating private owners, imagine what they will be doing to the public rider. Ìyẹn ni pé bí wọ́n bá lè fi ayé ni àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà aládàáni tí wọ́n fi ṣe à ń gbèrò. Mélòó mélòó o ni àwọn tó jẹ́ irú ẹni ti bàbá tí wọ́n ń fi ọ̀kadà fún àwọn tó gbọ́ ọ̀kadà fún yàn tẹ́nìkan fi ṣe wọ́n láàánú wípé ọ̀kadà tẹ́ ń gùn tẹ́lẹ̀ yìí kó mọ́ wàá dàbí
2: àpé
0: lórí àtijọ́ àti mo.
2: Ó wo condition bàbá ni o.
0: Hello.
4: Hello, Mr. Adedamọ Láìpẹ́.
0: Ẹ kú ojúmọ́ sá.
4: Mr. Adedamọ Láìpẹ́.
0: Ẹ ṣeun sá.
4: Ọ̀rọ̀ tí bàbá sọ yẹn, èmi ẹ̀lẹ́ sá wà pààrọ̀ wọn pààrọ̀ torí wọ́n ti mọ́ ọlọ́kadà kan ṣojú ní Wema.
0: Ní Wema.
4: Ẹ ti wọlé ní Wema ìfẹ́ wọ Ayọ̀dọ̀ náà. Wọ́n ti wọlé. So ìtàn ti ṣe pé mi gan ni bá mẹ́gbọ̀n ọ̀kadà lọ sókè kó àdé ó wà ń bẹ̀. Ìjọba la máa bẹ̀rẹ̀ wọ́n ti fa yín ní àwọn bíkì yẹn lára torí mo máa ń pìpì wọn tí bá fẹ́ wọ ọ̀kadà láti ọ̀dọ̀ náà dé òkè pàdé màá fẹ́ dúró bí wọ́n náà wà. So mo wá di ọlọ́kadà kan pé tí ló ṣẹlẹ̀ ó ní tọ́wọ́n bá débẹ̀ ó ní tíkẹ́ẹ̀tì kan máa fi lo àwọn ó fẹ́ tó mẹ́rin ó lè wá lòun fẹ́ èlò lòun fẹ́ gbé ni. So ẹ̀kọ́ ìjọba la máa bẹ̀ tíkẹ́ẹ̀tì yẹn ti ń pọ̀ jù àwọn tó ń lè máa ṣiṣẹ́ nínú rẹ̀ iṣẹ́ pé wọn níṣẹ́ wọ́n lọ́wọ́ níṣẹ́ wọ́n lọ́wọ́ Nàìjíríà tí ò já ló jẹ́ kó máa gàn padà. Ẹ jọ̀ ẹ bá pariwo fún ìjọba Ọlọ́run.
0: Ẹ ṣeun sá.
2: Ṣé rí Adédàmọ́lá. Sorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mo ń bọ́ bàbá sọ ní ibi tí a jókòó sílẹ̀ kan. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rán níṣẹ́ irú tí kò fi tọmọ jẹ.
0: Pé kì í ṣe ìjọba ran wọn pé àwọn náà fi tiwọn kú. Pé
2: àwọn náà fi nínú nǹkan tí mo
0: jẹ. Àwọn kojú ìjọba jẹ́ nù.
2: Nítorí pé nǹkan tá à ń yẹ̀ wò ń bì. Báwo ni Akin Pamí ti Ìbàdàn náà ti ṣe ń
0: ṣiṣẹ́ ní. Bó ló ṣe dé Ìbàdàn
2: South West. Ó mì pé bóyá táwọn South West náà sì
0: ní ibi tó ṣe wọn ni àná. Ọ̀tọ̀ ni Akin Pamí ti Ìbàdàn North Local Government. Ọ̀tọ̀ ni Akin Pamí ti àbẹ̀wò náà pé Akin Pamí automated Akin Pamí kí ló fi
2: yàtọ̀ síra wọn.
0: Kí lábùrọ̀ pín Pamí ti tọ́nà méjì.
2: Bí bàbá ìṣe rojọ́ ní ìsìn, ẹ ó rí i pé ọ̀nà tí bàbá fi gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ẹ bá fura tí èèyàn bá fura wọn ní ẹ fura wo ìfura lògùn àgbà tí èèyàn bá fura dáadáa wọn ni wọn ó lé àwọn jáde nígbà tí àwọn fẹ́ máa sọ̀rọ̀ ṣe mọ̀ wípé nǹkan kan ló wà ń di nǹkan yẹn.
0: Mo bá ẹja gba àwọn ọmọ Nàìjíríà ń bẹ lójú òpó.
2: Wọ́n wà lójú òpó.
0: 0916893 1000. 0915333 4893. Hello.
3: Hello.
0: Yes, sir.
3: Hello, Ekweto.
0: Ekweto, sir. Ẹṣeun.
3: Kasimu láti Mọ́níyà.
0: Láti Mọ́níyà ń gbọ́yìn, sir.
3: Ṣé ẹ rí ẹnìkan mo bò kọjá tíkẹ́ẹ̀tì gáràjì wọn ó wá gbé mi? Ẹ bèrè pé èlò owó jẹ́ ń gbà lọ́wọ́ rẹ̀. 400 naira. Tàbí ohun 400 lè lòdò pé wọ́n láwọn ó gba tíkẹ́ẹ̀tì 200. Ẹ ní ẹni gáràjì òun lò ó ti máa gba tíkẹ́ẹ̀tì. Wọ́n sá nìkan tí a bá ti lè gba tíkẹ́ẹ̀tì bíi. Òun ó gba 200 lọ́wọ́ yín.
2: Oro yi gan kan commissioner for works and transport.
0: I think pe ministry won.
2: O se pataki kan mo si oro to lo anle boya ijoba lo ran wo.
0: Hello
2: sir.
5: Baba ke wa nbe yen ko ni re yin yo ma ju yi se.
2: Amen
5: sir. Ade yi Olusegun lo ko temi mo npe ladaye gun ole yo.
0: E
5: da kun baba gbogbo ona te ba le gba lati ran baba to wa nbe yen lowo ti o ti e ni weather lo. Ebi ti mo npe ina ise jori marin mo nse. Se ri mo mo ti mo man so ni gbogbo awon ni sowo ti di olokada. Ko rorun. En ba gun okada ni daji yo mo ise se la awon olokada yi ti. Awa tan gbe seyin ni daji ategun yen ko jiji agba mo wa ni bo le yen lokada bo le se nse na ise to li se to le ni o je di pa awon ko tun ma gba owo lowo lowo
0: lowo gba
2: lowo
5: gba ko lerun e ba ni be joba ki joba da ko ma yi derun fa awon eyan I see nkan na I see se lo je kan do lokada weda eyin battery charger gbogbo won ti ori na lo lo je kan je be yen
0: kaluko wa woro ko fi sada.
2: Eh,
0: sir.
2: Adedabola.
0: Mo calculate kini. Nigba ta se le se 7000. Ka je so pa won ti o ni owo lori ninu awon sticker won yi. Ka so pa won meteta ti o lowo lori abi mele la
1: ni.
0: Merin ti o lowo lori nu won ninu mesan abi. Ka so pe awon na wa ni isiro 112 abi 115. Ele to po jun bi na ni 12. So ka so pa won na wa wa ni 112 abi 115 ko ti wo mi robo ti wo 15000 ton fi gba 21000 lowo
2: lowo won kini ma fi 21000
0: fi yes sir
6: yeah something was lati apata
0: lati apata
6: yeah e me pe awon ton se awon ton ma ton ta kini ticket you know you go back to law school won mo itimo ka ti charge me
2: e bi don ko bi no no
6: won ko ma gba ogbo ti yen ni o ma pin fun won o ma ma pin fun won then number 2 e ki se pe bi baba yan jwan e ti e to le gba kale lo si si se certain kan fa fa fa si ni badan bayi o ma ti gba kale lawe ko ko ni permit ti fast month o si yen
0: agboye
6: mo se ma se ni yen
0: e sun sir
6: so e ba gbe olori awon olokada kan le da sha awon keke ko wa esin gbo kini gbogbo tin to kun ba me pe ye ko ko fun ba me bayi bi da na ri na ma pa awon kini yen tori emi na mo la to se kini elegbe
0: to do ti e lo wa lo won gba lati bere odun
6: mo gba lati bere
0: e won ba
6: o ye ko ni ti we fun e ko ye ko ye ti to be yen
0: won wa salaye
2: ti e ba ti e ri pe ni ja ti baba igan ni
0: pe ni ja won duro
2: pe eh o yen to duro nbe
0: oro e ti
2: eh tun won tun be won tun kala ma ki won ti e wo kan fi ba se baba igan laanu
0: hello
2: eh
7: hello e karo
0: sir
2: e karo
7: e kutu
0: e seun sir
7: abi enu kwatu ko
0: lati
7: ti ona local government ni dede
0: okay sir
7: cherry program ten se o ma da bo
0: e seun sir
7: olokara ni kini sorry.
0: Very good.
7: Àwọn tí wàá ti sọ oyè ni dáadáa láti rí ayé gbogbo ajímọ̀bí ni wọ́n ti ń ta àwọn síkà tí ò nítumọ̀ yẹn fún wa.
0: Látòrí ga ayé gọ́vnà Abiola Ajímọ̀bí.
7: Láti orí gọ́vnà Ajímọ̀bí ló ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń ta àwọn síkà tí ò nítumọ̀ yẹn fún wa. Nígbà yẹn wọ́n dá wa láàmú gan-an. Wọ́n ní ká lọ mọ́ sí tẹ́sítẹ́jẹ́ kankan. Bọ̀ gbogbo stíkà yẹn nígbà yẹn mẹ́ta péré. Wọ́n dẹ̀ ń ta ní 3,200.
0: Mẹ́tẹ̀ta.
7: 3,200. Bọ̀ nígbà tí gọ́vnà ta wà nbẹ̀ tí wọ́n dé. Ṣẹ́ǹkú ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ti PMS ní rí ìjìmọ̀ alákọ̀ọ́. Àwọn yẹn won ba won ja won ba won fa dada pe wahala ba won lo garanti po se ba ti fun won ni ticket e yo kan ni gba yen ni odun me ya ko yen se ko mi the first time ticket e yo kan la ma nja 100 naira
0: no ticket abi sticker mo bo sir sticker ni mo so
7: e mo go
0: okay
7: e mo gugu e na mo fe sarai
0: okay
7: ticket da ni ba won yen se se eto yen ni ba yen ni ticket e yo kan la ma nja 100 naira sticker ti won wa ma ta fun wa yen awon bere lati ri ri sticker meta la won na fi de leyin ba yen wa ni fiche foruko yen wa njo ra won gaje se mi sa nkan kan won njo ra won gan won ta fun wa bi odun kan ba se de wa increase wo yen won le ba de wa increase wo yen e ti ara lodun yi 9000 ni ogbe kusi
0: 9000 gbogbo e kusi
7: amọ yi te lo koyin lo mi ni mu yen akipa mi ti local government yen
0: eh
7: ten gbo mi
0: agboye
7: akipa mi ti local government yen ten ba ti ara ni local government kan
0: o ti cover
7: ogbodo o ti cover local ten ba ti ara yo kan yen local government kan ko ji bi te ti lelo
0: mo nbo e wa gbo mi bayi mo nbo e ni suruke to te waju acme permit to wa nbi bayi meji ni
7: mo ma
0: okay
7: gbogbo elu ye mi bo se ma cheri ajipa mi ti local government yen oto la won to ma ta
0: okay
7: local government won ti ma ta yen amọ gbogbo yoku seri ti won tere ti won to pa ko yen won ta lati ministry wa ni
0: ministry ni o ko wa
7: amọ gbogbo e won ka fi fara ni olokada
0: o ti poju
7: ifara ni yen ti poju te ba wa ni e fe ba won se kini kan wọ́n á rí fáyé sí state torí gbogbo ẹ̀ lórí emblem state náà àmọ́ wọ́n kàn duplicate àwọn kinní yẹn láti mọ exploit wa ni
0: mo sọ lè ọ̀gá pò jọra wọn
7: orí tiwa náà pé kìí ṣe orí pé orí tiwa ò pé kọ́ wa ní nǹkan tá a fẹ́ ṣe fún ọ torí pé ó ti wá látọ̀dọ̀ state government ìkan bẹ̀ tó yẹ pé agbọ̀n ló lé
0: all local government.
7: Ẹ ti kàjáde nsìn all local government. Kí lọ́kàn àwa àti agọ́ ń gbàgbà àti já akínfà mi ti local government gẹ́gẹ́.
0: So ti agọ́ lè lè
7: báyìí. Bí wọ́n ṣe extort wa nìyẹn, a bẹ̀ ní ẹ̀ka tá a lè ṣe. Torí pé àlò ń gbìjà. Àwọn tó yẹ kó gbìjà wa làwọn PMS. Bọ̀ torí pé àwọn náà ti wà lábẹ́ government wọn lẹ́nu àti sọ̀rọ̀. So Ọlọ́run ṣàánú wa.
0: Ẹ ṣeun sir.
1: Ọlọ́pàá gan ò gba 100 naira mọ́. Èrò méjì lọ lọ́kadà máa gbé 200 naira ni wọ́n ti fi ẹ̀sùn kàn mí pé ọ̀kadà yẹn jọ stony one
0: nígbà tí
1: mo lo àlòkù yẹn ọjọ́ sunday gangan ni mo ní mo lọ sí ṣọ́ọ̀ṣì ní mo ṣe kúrò ní dẹ́sìn wọ́n ní ṣọ́ọ̀ṣì táwọn náà làwọn wà pé ọ̀kadà yẹn jọ ìtàn jí ẹni tí mo gbé sẹ́yìn tí mo kàn fẹ́ jẹ́ràn fún àwọn security ọ̀dọ́ wa tó fẹ́ ra oúnjẹ ó ní mo ya 200 naira lọ́wọ́ ẹ̀ pé ẹjọ́ ẹ̀yá mi 200 tí mo dẹ̀ fún wọn wọ́n dẹ̀ fi mi sílẹ̀ so tó bá tẹ́kẹ̀ fún mi jí gbé náà ni.
0: ẹ ti fọ́n 200 kẹ́ máa lọ
1: nǹkan tán nídi ni ẹ mo ń gbé sáyẹn
7: ẹ̀lú ẹkúṣẹ́
1: ẹ̀lú mata
2: nàìjíríà wí èdè
0: àgbọ̀yìn sà
2: àgbọ̀yìn àgbọ̀yìn
7: ẹkúṣẹ́
0: ẹ ṣeun sà.
7: Sẹ́ẹ̀rì lẹ́ẹ̀kan sí ìjọba ló ń fìyà jára ni o.
0: Ó ti wà gẹ́rẹ́.
7: Ní abala ní ibi àdọ́gbẹ́ ẹja sọ tó ṣe yẹ ká sọ ní ibi àdọ́gbẹ́ jalè. Káàpì bẹ́ẹ̀ni àdọ́gbẹ́jalè ni. Now gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán ṣáájú yẹn ẹ rí pé mo sọ pé ó ti tó bí ẹ̀ẹ̀mejì ìtúrúfẹ́ tí wọ́n ti wá kó bá mi. Ṣẹ́ẹ̀rí tí wọ́n má ti jùlọ ìjọba Nàìjíríà tán má ti fẹ́ àdánwò kan wá tí a bá ti pariwo láàrin ọ̀sẹ̀ méjì oníkálukú wò pé báwo la ṣe fẹ́ pín àdánwò ìmọ̀ra ẹni tí ó fa pẹ̀lẹ́ gbá tiẹ̀ ẹni tí ó fi báàfù gbá tiẹ̀ ẹni tí ó dé tiẹ̀ mọ́ra ẹni tí ó rú tiẹ̀ sórí tá a bá ti pín àdánwò yẹn mọ́ra tí ìjọba ti ri pé àti dákẹ́ láàrin oṣù kan oṣù méjì tá a sọ̀rọ̀ mọ́

0: fẹ́mú jáde
1: ni ayé wọn lára.
2: Ẹ wo bí wọ́n ṣe ń bí wọ́n logic tí àwọn olóṣèlú fi ń tí wọ́n fi ń rí aráàlú jẹgẹlẹ nìyẹn. Ẹ wo ọ̀rọ̀ epo òfin ṣẹ́nìkẹ́kẹ́ sọ̀rọ̀ mọ́.
0: Nígbà tí o sì protest tí o sì kankan.
2: Nígbà tí a ti mú mọ́ra wọ́n ti mọ̀ wá. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wàhálà ọ̀rọ̀
0: àwọn ọlọ́kadà yìí. Sovereign and smiling.
2: Sovereign and smiling. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọlọ́kadà yìí. Nísìn, wọ́n mú ọlọ́kadà kẹ́ ní ṣojú mi. Àwọn kan ń bẹ tí ẹ bá gba títì bẹrẹ tẹ gba ọ̀nà ṣápátì tẹ lọ já sí gánṣẹ̀ lọ́hùn. Àwọn ọmọ kan ń bẹ ẹmẹjà sọrọ lórí afẹfẹ ni kọlá ṣàyànjú wọn bó ṣe wù wọn. Àwọn máa ń dájú débi igẹ àwọn ló sì tí ìdájú ti fẹmi tí ì rí ní ọyọ stéètì yìí tí wọn dájú wọn bá lọ pé àwọn èèyàn dájú àwọn ọmọ yẹn ni. Bẹ́ẹ̀ ni wọn dájú púpọ̀ àwọn máa gba máṣínì nídìí ẹnìkan ní ìwà sójà ló gbé máṣínì fún yẹn wọn ò mọ̀ wọn gba máṣínì wọn fi lù ú.
0: ìyẹn wá
2: sáàtà ó o wa lọ sí mọkọlá o ṣá lọ táìmù tó ń padà bọ̀ tí òtún sójà yẹn ń padà bọ̀ lèmi débẹ̀ lódodo machine jáde o ṣùgbọ́n àwọn mìíràn sì ń sọ pẹ́ẹ́fẹ́ anytime táwọn bá tún ti rí bọ̀bọ̀ àfi kó mọ̀ gbàbí ìkọjá o tó tó bá gbàbí ìkọjá in tó dùnyẹn lọ làwọn òbí ṣe. wọ́n ní backup pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí kí gọ́ọ̀mẹ̀ntì ló fìyà jẹ aráàlú di kémi lọ o gọ́ọ̀mẹ̀ntì ló fìyà jẹ aráàlú tí tó bá ṣe pé o. Èrò ohun rèé ó kù wọn ó kọ lọ́hún o.
3: Ẹ ṣeun sá 0916893100. Ṣé ibùdó afẹ́ fẹnu kù?
0: Ṣé ànípín yẹlẹyẹlẹ lórí nǹkan yìí? Ṣé rí àkọ́kọ́ náà? A nílò olórí ọlọ́kadà bóyá àwọn àkọ́mọ̀ràn ni àbí
3: sákòmọ̀ràn.
0: So a nílò wọn pé kí olórí wọn gan wá sọ ọ̀rọ̀ kan tàbí méjì lórí ẹ̀ èèyàn báwọn awogede ń gbé commissioner for works and transport àbí a nílò láti sọ pé kí bóyá wọn ni o bóyá wọn kọ o bóyá wọn purọ́ mọ́ wọn ni o bóyá a nílò láti jẹ́ pé kárí wọn àwọn náà kí wọ́n wá sọ pàtó kí á dẹ̀ kán dẹ̀ torí evidence yìí gan ti tó
3: láti lè kọ́ bá ẹ̀ tó wà ní wẹ́mà yìí ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ sọfíìsì wọn náà ló wà ní wẹ́mà sọfíìsì ministry of education ministry of work and transport arábìnrin tán ló gba kọ́ńtíráàtì ẹ̀. ní ìgbà oyin bàbá wọn ní ọ́fíìsì bẹ́ẹ̀ inú ọgbà níta ń bẹ̀
4: kíọ́sì tó wà ń bẹ̀ ni wọ́n ń jókòó sí àwọn ní mọ́tò ni wọ́n ń gòkè ni wọ́n ń sọ̀ka.
3: yes sir.
2: ẹ̀dá kan náà bímọ adéyẹmí lukman nílẹ̀ tẹ́ ẹ bá wo ara àwọn síkà yẹn ẹ̀ẹ́rì síkà bá tẹ́ẹ̀tì lára ẹ̀.
3: wọ́n dà pọ̀ ní environmental sanitation.
2: báskẹ̀tì wà lára rẹ̀ a bá wọn jáde bíi pé kí ni ọlọ́kadà àti báskẹ̀tì kí ló pa wápò.
3: wọ́n dà pọ̀ ní environmental sanitation.
2: ẹ̀ẹ́rì ní lára rẹ̀ báskẹ̀tì yẹn wà lára rẹ̀ tẹ́ẹ̀ bá wo àwọn síkà yẹn dáadáa ẹ̀ẹ́rì síkà tó tí wọ́n fi ń gba owó báskẹ̀tì lọ́wọ́ báskẹ̀tì tó fi ń sọ ilẹ̀ nù ní abúmọ́lẹ́rẹ̀ pé kí ni àwa àti báskẹ̀tì lè jẹ́ àwa ọlọ́kadà wọ́n ní bá fà sí mọ́ ìgbà nìyẹn. so wọ́n kàn fi kí ni ẹ ìjọba kàn fi kí ni ẹ gba owó jáde lára
3: wa
2: ẹ bá bí wọ́n léèrè pé kí ni ìsúnmọ̀ owó yẹn kọ́lọ́ ọ̀hún ṣàánú.
3: ẹ ṣeun sá ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán sọ̀rọ̀ pa iye wọn ní 9000 naira làwọn rà so which means ilé ìta ṣe 7000 àwọn méjì tó kù ìbẹ́yà 1000 ni àbáwọn tó kù yẹn mi ti lè sọ náà ṣá. hello.
5: hello ẹ káàárọ̀ sá.
3: ẹ káàárọ̀ sá.
5: ẹ ṣáàkú iṣẹ́ ìlú.
3: ẹ ṣeun sá.
5: lọ́wọ́ máa dùn ní fọ́gáàmù tẹ̀ ṣe láàárọ̀ ìṣá o ṣe rí àròdà ló ń bá yẹn sọ̀rọ̀ láti àpẹtẹ.
3: láti àpẹtẹ.
5: bẹ́ẹ̀ ni sá.
3: ẹ káàárọ̀ sá.
5: mi ò kì í ṣe ọlọ́kadà.
3: ok.
5: but mo ní ọ̀kadà so tèmi máa fi ń gbọ́mọ mi lọ sí school mo dẹ̀ máa fi ń lọ sí àwọn site láti tí ò bá tágbára láti rí ti pọ̀ tó but tí kọ́dúnmù kan fẹ́ fi kún mi sà ṣe rí ìyá kan fi ń jẹ àwọn tí wọ́n ní ọ̀kadà sà ó ju tí wọ́n fi ń jẹ àwọn tó ń lu mọ́tò oye tí mo ń san fún orí ìwé mọ́tò mi. Ó fẹ́ẹ̀ má tó ilé tí mò ń san ní orí ọ̀kadà.

0: láti ní ọ̀kadà gàṣà tó bá pé àwọn ìwé máa ṣẹ̀kún wa gba àwọn ìwé mo ti gba tọdún nísìn ó dàbí 299,000 àbí 9,000 plus tí máa lè mo ti ń wo mi ò sí ìwé àwọn ìjọba wa dẹ̀ mọ̀ sí ìkan tí wọ́n bá ní wọn ò mọ̀ sí ìwé yìí ni ò kí ń gbà níta mo máa lọ sínú secretariat ẹ bá dé ìbàdàn north ẹ tẹ wọlé ẹ lọ síwájú ní ẹnu ọ̀nà bóyá bíi wọ́ọ̀sì kìíní níbẹ̀ ní wúmà yẹn jókòó sí ayáfis nọmba anọmba ibẹ̀ ni wọ́n ti ń ta nọmba torí àwọn ló máa ń kó ilẹ́gàlì fún àwọn ọmọ òun yẹn tó tán lọ́mọ kàńtà àwọn atúnfowó tí wọ́n lé bọ̀ tẹ́ bá fẹ́ ra accurate price you go inside to the local government.
1: Okay.
0: Tíjọba ò bá mọ̀ tí wà á dé tẹ́lẹ̀ ní ti local government tó bá dàbí ọjọ́ bẹ́ẹ̀ ṣe investigation I can take you to that local government I'll give you the number kí ẹ fẹ́ ra kíní fún ọ̀kadà yín.
1: Máa fi nọ́mbà mi síta sà mo máa nídìí.
0: Wọ́n lè fi ń ṣe kíní bí ẹni tó sọ̀rọ̀ sàn láti ju ayé dájú wa àjùmọ̀bí wọ́n ti ń gbèrú wọn it's too much. Wọ́n bá bẹ̀rẹ̀ mú ìyànjú àwọn ti time ta mo lọ sí foodco mo wá gbàgbé ti ọ̀dọ̀ mi sílé jùgbẹ́ni wọ́n ti dábẹ́ dúró àmọ́ ní mo wá wà bí orí ìlú òwe mọ́tò aṣá fàfàfàfà wọ́n ní máa tan 5,000 lọ́dún ọjọ́ yẹn pé kí ọmọ mi nù ó da wọ́n hapọ̀ wọ́n wá ní wọ́n gbọ́kadà mo ní ẹ̀ lè gbọ́kadà mi lọ take my bag to the nearest police station from there máa wá lọ kó kíní yẹn wá aṣá àfàdé wasted my time bí kíní wọ́n gbọ́kadà mi ò lè kú lè dà wọ́n mú wọ́n wọ lọ sínú àwọn ìyágbólé kan bẹ́ẹ̀ wọ́n ṣàṣe gbogbo àti mo ṣàdúró sí wọn ni mò ń pè mo tó rí èèyàn kan pè tó jọ ọlọ́pàá tán wá bá wa ń bẹ tán ṣàwá yanjú ẹ̀ so they do a lot of things wọ́n fi yẹn gba ọ̀kadà lọ́wọ́ èèyàn wọ́n fi yẹn gba ọ̀kadà
1: lọ́wọ́
0: èèyàn.
1: Láti apẹ̀tẹ̀ sà tí n bá ti ṣe tán máa pè nọ́mbà mi nọ́mbà ẹni yẹn ni local government bo lẹ́lẹ̀ ti máa ń lọ rà sá.
0: Ìbàdàn north local government.
2: So Ìbàdàn north.
1: Ìbàdàn north.
0: Yes, kí o tiẹ̀ ní kí
1: ẹ bá ìbàdàn north
0: báyìí. Ìbàdàn north ti wà níbi secretariat.
2: Ṣé èyí tó wà níbi
0: government house.
2: Okay. Government house.
0: Government house.
1: Okay.
2: Ìbàdàn north yóò fún gbogbo ara jìnnà sẹ́ńtì ẹ̀.
1: Okay, ọ̀dà.
0: Ìbàdàn náà ló wà níbi government house níbà níbi government ilé gómìnà wa.
1: Ó ti yé. Ó ti yé.
0: Local government tó wà bẹ̀. Ṣé máa wọ́n máa ti yà wọ́n lé tó lọ sókè everybody àwọn tá a jẹ́ private bank ibẹ̀ ni because first kí lèmi máa ń gbà tí mo bá ti ń lo ọ̀kadà mo ń jáde.
1: Bọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tún ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ fọ̀kadà sí transport.
2: Pé private ni àbí.
0: Ìyá gidi tẹ́ bá tọ́ máa fojú èèyàn máa bẹ̀rẹ̀ mo fi ń wálé kí n kó tèmi títa bí pé mi ò kí ń jáde títa mọ́ àwọn ọmọ mi ti ṣe tán ní
1: ní ok wọ́n wà break by.
0: Tẹ́ bá jáde títa bá in fact you cannot go out.
3: Wọ́n mú jíṣẹ́ gígan.
0: Wọ́n máa fi ṣe wá January mo jáde níjọpọ̀ January 2 àti January 3. Wọ́n hold me down ní sango mo wá sọ fún ọ pé àkíní èyí àlùfẹ́ tí mi ò bá ti gbà ní January 4th 2nd kò yẹ kẹ́ ẹ tí ì lè mú mi because wọ́n sì lè yíra ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀ṣẹ̀ tó ta bá ń jáde báyìí a máa kókó lọ gbà kíní yẹn ni.
1: Ẹ ṣeun sá, màá pe nọ́mbà mi torí àsìkò.
3: Wọ́n ti lọ gbà ní local government ti
1: Southwest
3: 7,000 something gbà yẹn.
1: Ní Southwest
3: ti bí bá.
1: Àwọn èèyàn ṣì ń pè wá mo dẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ nípa ìlera yín kí ni nature sickness yín.
3: Oríṣiríṣi system ló yí sí.
1: Nígbà tẹ lọ sọ̀spítù wọ́n ṣe test fún yín.
3: Test gbogbo lóríṣiríṣi ọgbẹ́ ni mo ná gbogbo owó sí.
1: Wọn sọ pé nǹkan báyìí ló ń ṣe yín.
3: Ìgbà tá a bá ṣe ń bí wọn á tún ní kí n lọ sí another department kí tún lọ ṣe test ilé ìtọ̀ ọ̀hún. Wọ́n ṣàǹkó létí gbogbo ìjọ pé kíni so wọ́n ṣàpè àwọn ọmọ wọn sí lọ́n gba mi gba lecture wọ́n fún yàn gba lecture bẹ́ẹ̀ ni.
1: Ní UCH.
3: Ẹ̀rọ yẹn bẹ̀rẹ̀ sí conduct yẹn bẹ̀rẹ̀ sí conduct ṣe gbogbo ẹ̀. Ìgbà òde ẹlẹ́kẹta tán lọ́n fẹ́ mú ẹran ní ìtàn ni mo sọ pé mi
1: ń
3: ṣe mọ́.
1: Wọ́n ti mú ẹran bí ìgbà mélòó lára yín.
3: Àwọn mú kan Adéwì ọmú kan kí n gbé lọ síbẹ̀ kí n tó tún.
1: Kẹ lọ fi ṣe test.
3: Kí n tó tún rí yẹn gbà mo rìnrìn. A ti mọ̀ pé kéèyàn tó máa lọ sí UCH kó máa padà lórí ẹjọ́ mẹ́jọ mẹ́jọ.
1: Bàtà wa mo kọ test ẹni tó ṣẹlẹ̀ báwo láti fẹ́ pe àwọn ọmọ Nàìjíríà sí àwọ̀.
2: awon ni mo si ni dada yi
3: beni
1: ireyin yo si straight as it was socks by now
2: oh socks wa le se won
3: beni ti bile gan mo gbo yen ni mo tun darade lorisiri
1: awon eyan yin ko nile
3: awon igbon mi lo wa nbi ko si baba ko si yamo
1: won sugba yin lori
3: won gbiyanju ti won ko so awon eyan olorun papa ni church mu lo won gan gbiyanju gan awon gan mama kan lo lorun lo to gbe mi lo last
1: sibo
3: see usage again ngba ti mo ti sambe sipe tipe
1: e sambe
3: ah mo sambe ngba yo ke mi lowo lara won kan ti won ni ki ma lo gan ti mi tun fe se mi le se o fe je fun mi ma stop e ni
1: ba o le se mo po fe je fun
3: ah ngba ti inu bere si ni tami ni oke mi si ni osa ri mi o le ke mi mi o si
2: ma je
1: inu la je be si oro sickness ni bai
3: ah mo stop e mo fun ara mi mo ti try awon
1: edele mari
3: ah mo so bi ka pi line esile
1: ta be te yan ba ti esire to wa laye ka eyan boya ni e le help lati ma assist sugbon ni edile ti le 60
3: be ni awon ya si boda mi kan to wa ni
1: mi gbo yin baba
3: mo ni ya si egbon mi to wa ni itus ni apata ninu owo inu apata lohun so won lo sunmo mi ju omo ya mi gangan ni
2: mo fe beere nkan kan lowo yin sir
1: e beere lowo
2: be se wa lori ijoko yin nisin bo lara yin ti se bo lara yin ti se nri be ati bi condition yin se ma nri ni
3: tele tele nkan bi gba ti nkan kan je unu ese yen bi gba ti kokoro nje gi
2: okay o fi han yin pe ese yen gangan ni eni pe ni jaju siju
3: ese ni
1: ese na gangan ni soro wo ni bi tan ti ni ju
3: so awat ibi to ba ti je mi awat ati ama ti bota gba to ba ya a yo jade bayi bi gba ti o wo fe soyan but to ba si epo loju die a wa ma ti eran bo nita
2: ere ti se
3: to won ba ge ko ni jina ani won le ge mi to e meta e merin ko to le po jina so a tun ma first out
1: e ja gba pe kan yi sikin to
0: hello
1: yes sir
0: tebi oro baba yi ke soro speaker oro bile ni nkan bile ni
1: Diamba
0: los pizza boca ma bien si je ni mo ma bien si côté brut ka te pe ma piyan pa ni so ti e ma ibile lo lo won je mo
1: olo o se ibile abi
3: mo n gbiyanju nbe na gba to wo na ni
0: eh eh
3: wo ni
0: so ti bile ni o to so si waju ni
3: ba ti mi lo
0: en ba mo lo se pe o ti eto ni ru eyan
1: oda e seun bo la se wa fe ka la ti e wa mo pe nkan bayi pato a ma won ta ke si a le so pa won eyan to ba mo pa nkan bayi o abi n to n jomi jomi abi ta le so pe jomi jomi
3: bi to fi bere niyan
1: n to fi bere niyan
3: wa be si yo wo system orisirisi
1: hello
4: ta je da mala
1: sir
4: ta to ni lo so le kan
1: yes sir
4: e wo oro ti di oro le eyan eyin atawon kon la fun ibi ton ti de gangan won to le epo won gbo won ibi kan ti de on le so pa won ti de bi bile ibile ju bile lo ibi bayi mo ti de ibi bayi mo ti de to awon eyan le mo won a se dide fun won
1: oda e seun sir Mr. Tony a je pe ta ba ti se tan emi o kan bi ni bere bi me lo kan ta ba ti ku lori afefe to ra wa ti fe mo se de pada rele
3: okay sir
1: ka le mo eleyi I want stickers yi mo ti ni ki daddy to pe lati awo sha pete ma pe number mi ti won pe mi se a fe ba woman yen ti won ni awon ma lo ran ti won lodo e bakan na yen to wa ni wema te lodo e a yoju si won a se fi letter ran se si ministry of works and transport
2: yes
1: lati ran lati pe commissioner kan wa shalaye
2: boya bayan ba ti e wa shalaye
1: wa soro
2: eh bi won se
1: awon loka egbe olokada no awo ba se ra awon eyan bi
3: me lo mi o se gbe olokada
1: e se gbe olokada
3: emi ko ma ti ara mi ni
1: eh o ti ye mi o ti ye mi sugbon awon olokada da won to salaye se salaye
3: ti o ba ja awon ta gbe fun ti
1: won ni awon pms to ye kan se kan sugba gbogbo
2: yin sugba nkan yen
1: won ni awon na tin jan labe ijoba pe ko je kan raye se olohun ko amo se
3: amen sir
1: asi sise le lori
3: amen sir
1: lagbara olohun
3: eh
1: ori oni pa eyan mo nigeria baba yi ti dabi awon ti lane 60 sugbon won ni ipenija to po lara ipinija tan ni oni ti ese baba e je yan da yin
2: mi o ba ti e tun so kini kan da mo la ba ti en ba fi awon na ba fi number won sita boya won le ri awon eyan kan
1: e bayi ni kan sese ma number won wa lowo mi number won wa lowo mi en to ba tan ba le boya ibi ti won le ta le jode abi ti won le lo
2: lati fi ran won lowo
1: lati se to ran lo won le pe mi ma pe number mi sita la ro yi to ba je lewosan ni bo si se
2: owo na fe fi
1: bo de jowo na le fe ran won lowo abi awon to le seto iwosan fun won ni party ibile olohun olohun ko ka se ran lowo ewe ati gbo to olohun ba da fun alaafia ara wa ni fun iwulo wa ara wa ni so ma pe number mi e je yan da baba je ki baba o lo manisho ni reception e seun pupo
2: e pele baba
3: oluwa ma ba nse
1: se amen e seun pupo e seun eh ambassador
2: to
1: e ja ma seri pada rele
2: a dupe lowo olo
1: pelu awon kan to wa waju wa yi a wo ba ti se si gbogbo o fi ku mo bi todo efon so bi o si lo ba se fe lagbara lowo eledumare ko ye ko ri o ma ta won ma Nigeria
2: ko ye ko le to bayi ko ye ko le to bayi ijoba wara wa la pe ijoba wara wa la pe ki se to ba je pe ijoba ologun ni sa ni wo ya nitori pe ijoba ologun ni ani awa ara wa de se ba se fe mo practice democracy ni yi ni
1: ka wa mo fa lati
2: ko yo ye ka mo gba
1: ni ka mo fara wa lori ka mo fodakun
2: ka mo fodakun so lo fi
1: buruju
2: koda ko se ma gbo leti
1: number ti o de odo mi leyin eto te pe mi si ona ni 070 3006 3122 lekan si 070 300 63 122 lojo opo to ja sodo mi adeda mola oloyede mo
2: papa oh ambassador wa le egbe omi baba one nation o di ojobo
1: titi igba mi ti ajo lanfani ati pade ti se ola laaro la number mi le kan si baba lati apete mo fe kan ja jo soro boya ni na si wa ni nkan kan abi meji fun baba shobande okiki olu 070 300 63 122 Edakun e ma flash kakabe e le send the text message si mi maaka lagbara olo olani eja pade lagun mejo lori agbeyewo iroyin agbe mope adedamola oloyede omo baba olomi eloko temi je mo dagbere pe odigba

0: Radio 89.3 FM ìkànnì kan dá dánmọ́dẹ̀ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
1: Radio 89.3 FM, your preferred wholesome radio.

0: 091 68 93 1000. Ẹ̀ka ṣe sá orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
1: Orúkọ mi ni Akọ́dẹ láti Ìdíọ́mọ̀ mi.
0: Abọ́ndẹ àbí kílẹ̀ pé?
1: Akọ́dẹ láti Ìdíọ́mọ̀.
0: Afọ́dẹ. Afọ́dẹ ṣọ́ àbí? Ẹ fẹ́ pè dání. Láti Ìdíọ́mọ̀. Ok, ó yá mò ń gbọ́ yín sá.
1: Mo sọ ti ẹni tẹ́ sọ pé obì àti ọkùnrin yẹn.
0: Ok, sá.
1: Kí ọkọ yẹn kó tèlè kó jáde ni.
0: Kí ló dé táyì náà tó fi sọ bẹ́ẹ̀?
1: Ewu mẹ́nu kò lóńgẹ̀gẹ̀ ni ewu ni.
0: Ṣé tó
1: ní ọba nídìí obìnrin yẹ kú mọ́lú.
0: Ok, ó dá.
1: Ọlọ́run fẹ́ fi àṣírí nǹkan ẹ̀ràn fún ni lójú ogún ṣe bẹ́ẹ̀.
0: Ok, so àṣírí yẹn ò fẹ́ gbilẹ̀ bò mọ́, ó dá, kò burú. Ẹ ṣeun, mo dúpẹ́ sá. Mr. Afọ́dẹ láti Ìdíọ́mọ̀, wọ́n ní kọkùnrin yẹn kó tètè kú jáde ni o. Ọkùnrin tíyàwó ẹ̀ tó ń bá ọmọ láńlọ́ọ̀dù sọ̀rọ̀, tán ní àwọn sọ̀rọ̀ lọ́wọ́ kọ́kọ́ máa lọ. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, wọ́n mú wèé pé kó kú òun léèmí, wọ́n mú wá. Òun làwọn èèyàn fún nímọ̀ràn pé kó tètè kó kú òun bẹ́ẹ̀ ni, kò sí nǹkan méjì. Ẹ̀lo ta ló wà ní ojú òpó eléyìí? Ẹ̀lo, ẹ bá ń gbóhùn sókè, orúkọ yín àti tẹ́ ti ń pè wá.
2: Ojú ọ̀nà ni mo ti ń pè.
0: Kí lorúkọ yín? Ní Arúkúsù.
2: Arúkúsù.
0: Ok.
2: Fàyíì kọ mi.
0: Ó yá, mò ń gbọ́ yín.
2: Sọ ṣe bàbá ire. Nǹkan tí mo wẹ́dà ni.
0: Ok, wẹ́dà.
2: Mo wá ní ilẹ̀ kan, a fẹ́ tà.
0: Ok.
2: So, àmì odindi ilé ni bọ́gárì wà bẹ́ẹ̀. Ọjọ́ onírin gánà fi ṣe
0: tọ́. Àdúgbò wo ló wà?
2: Wà ní ọmí níbi tí wọ́n pè ní nǹkan tó tọ́kọ̀ òtẹ́ẹ̀lì tó báyìí tó máa ń ṣe orúkọ òtẹ́ẹ̀lì.
0: Ọ̀dẹ má dárúkọ òtẹ́ẹ̀lì yẹn. Ẹni tẹ́ ṣe rèé, tá a bá ti ṣe tán, nọ́mbà mi máa pè síta láìpẹ́ yìí. Ṣé ẹ gbọ́? Kì í ṣe nọ́mbà tẹ́ ń pè yìí. Èyí tí tèmi gangan máa fi síta, a lè jọ sọ̀rọ̀ dáadáa lẹ́yìn ètò. Torí tá a bá ti ń dárúkọ bí òtẹ́ẹ̀bí iléeṣẹ́ kan sí, ẹ ti ń polówó ọjà o. So ẹ kàn má ti kú òǹdí rédíò yín, máa pe nọ́mbà yẹn síta. Ẹ ṣeun sá. Ẹ sá àmì sá. Ẹ ra sá.
3: Mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì ni ẹ ṣe. Táró owó ra lẹ̀.
0: Àrà òkùnkùn ní gbénú wa kú.
3: Wàádìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́vè bíldìn plan àbí sí ọ̀pọ̀ àtàgbìmẹ̀ntì.
0: Adébáyọ̀ tìmí lẹ́yìn tí mọ́nì tẹ́ǹkì o.
3: Àti sìmẹ́ǹtì káṣo búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró.
0: Ẹ ló ta ló wà lójú òpó eléyìí o? Ẹ̀lo.
4: Ẹ̀lo.
0: Ẹ̀lo
4: Ẹmọ pásítọ̀ yẹn jí mi ọláyà rí láti kọ́
0: ọ̀la. Ọyẹ ẹgbóhùnsókè.
4: Ìtọ́jú mi kàn tèmi lè sọ fún yín wípé àwa kalẹ̀ á nílé ta fẹ́ tà gbogbo nǹkan la níta fẹ́ tà ẹni tó bá ní kọ̀ọ̀kọ́ pè wọlé ọ̀gá mi kò wà ní géètì ọ̀dọ́ yín.
0: Ọ̀dà kò burú. Ẹ wà lẹ́nu géètì. Ẹ jí ni ọláyà.
3: Oyeya Olúwa tèmi ń kọ́ kọ́lé ayọ̀ fún mi o. Bóyé mi ò ní.
0: Ó fẹ́ pè wọlé sórí ètò báyìí 091 68 93 1000. Ibi tó ṣe ń lọ lọ́wọ́ yìí 091 68 93 1000. Ilé ilẹ̀ ló fẹ́ tà, ó fẹ́ rà, ó wù ẹ̀ pé kó rà lára ilé ìtàn dárúkọ àbó oníṣẹ́ ọwọ́ kan tàbí omi tí ó mọ̀ ṣe lára ilé kíkọ́ ilẹ̀ rírà. Máa bọ̀ ní September 29, ìyẹn nìkan ni alálùbáríkà tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá yìí.
3: Àkọlé.
0: Àwọn tó ń wò wá lórí Facebook at West Radio 893 ìyẹn fan page wa, orúkọ wọn la ti ń dá fún yín látẹ̀kan yẹn.
3: Àkọlé o, gbogbo ẹgbẹ́ mi.
0: Ẹ̀yin náà lọ láìkì kẹ́ ẹ kọ́mẹ̀ntì kẹ́ ẹ sì bá wa ṣíà ẹ̀. Àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọn kún ní sórí ibú lágbára Ọlọ́run ọba.
3: Ọmọ mi lórí àmì.
0: Ilé tẹ́ ẹ bá kọ̀ ní wó mọ́ yín lórí, tẹ́ ẹ bá sì tí ìkọ́lé Ọlọ́run ó kọ́lé ayọ̀ fẹ́ yẹn náà.
3: Ọkùnrin wó mọ́ mi lórí àmì ni ẹ ṣe. taro wora le ka se session ati waadi ka se document bi survey building plan abi si ofo at agreement ton ba wa sango ta gbe foundation ta po biriki
0: 3 bedroom flat with a room self contained at Ilero Estate off Akala Express. Elo ni won fe ta, won ni asking price ti 65 million naira. O ni won fe ta o te ba ni fe si. E ba si ni teyin na fe ta.
3: Binduro. Where dey where? Igba mi lo ni le binduro. Baba ton ko le ayo.
0: Eto yen lo where dey where.
3: Oh eh ah. Oluwa ti mi nko. Baba ton ko le ayo.
0: Mr. Kayode Ademiluyi, eh o, an reti yin sugbon gba te wa ti di nko baye. E wa titi si.
3: Fun mi o.
0: Tori won ni eto kan fun wa, eh laipe sugbon mi ti fe be bayi.
3: Bile alayo dan mi wo.
0: Be mi ba ti ku lori eto baye, eh oga wa Muna Chizo nwan digbo on le ma gbadun ni kan ti awaye.
3: Bile alayo dan mi wo.
0: Bi nba lo so ede kan nisin ti o wa lo je be se Oluwa orogo.
3: Emi akole o. Gbogbo egbe mi lo rale kan kole sara.
0: Awon kan pe mi won ni bridge kan ladugbo awon yi pe onilo iranlowo ijoba e pe mi san ka jo so daada ke juwe ki a le mo nkan ti a so ni ori e o emi ko ni ijoba o sugbon baba so mo gbagbo pe ile ise radio yi ko sibi ti ko de ibe ni awon eyan ti n gbo wa e ja gba ipe yi e ja gba ile na. Hello. Hello.
4: Ejo engine Olayo lati ko la ejo mo be se pe yin ti asi esi kan ni
0: jojan
4: di jojan ata yen ejo ibe ti wo jojojona ti tin yen to se ti baje ejo ani jo ni olosheju kan to gba to to ya wa nu
0: lati
4: ko yen ejo to me wa lowo ejo lati elesi
0: e
4: o tale yin na mo bi to
0: je wa ale yo mo be do ati gbo yin
4: ejo olosheju to wa lo do yin ejo ba a se kini ko wa se ti gba bye bye bye ejo
0: oda ko buru e se o e se o Oda, oda, oda.
3: Baba
0: adura wa kunkun gba lagbara Olorun ba.
3: Temi ko o.
0: Bolo selu ba wa lodo wa, gbogbo won na won gbo. Bi won si nbi won gbo.
3: Nkole ayo fa won kan. Temi ko o.
0: Well done ni ise temi Anjola Segun won ni lati Ikire. E se o lati Ikire Olorun. E seun ti e n gbadun wa. Oju oni ti gbogbo wa ni agbara Olorun ba. Ile ta ba koko ni wo mo wa lori.
3: Odan mi wo.
0: Okan mi ateyin o balẹ.
3: Ope mi apoja burata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyé mi ò ní sọpẹ́, bílé aláyọ̀ dán mi wo.
0: Ètò yẹn ń lọ síbi kúnkún dún ni ẹ o.
3: Rata.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá tẹ́ ẹ bá wa dá sí orí yín òkúnkún ní dàrú kí náà ti Kazeem láti Mọ́níyà, ẹ̀ṣẹ́ Adéwùmí Ọdẹ́dìran láti Ẹlẹ́bú, ayé kò tọ́ láti pópó Yemọja. Ajijola Anabi lati Olomi ni Ibadan. Mr. Taiwo lati Oluyole ese o. Engineer Olaiya lati Kuola ni Ibadan. Afode lati Idiomo ati Mr. Wahid Tony Weather lawon. Ese oju oni ti eyin na ni agba Olorun ba. Eyin ta wa ni kan ni abani draw Olorun ya wa Adekunle Christiana. Ya gbogbo awon presenter niyan ati Adebayo Timi leyin. Ti money owo ni tan lowo eni kokan wa ni agbara Olorun ba eyin na seun pupo pupo mo dupe lowo engineer wa Henry ti won duro ti mi tan je ko ye sile le atawon isomo gbe won ti won jo wa ninu studio ni bi bayi asi dupe lowo awon oga wa ni kan ni ye ni subu daanu ni agbara Olorun oba mo anfani gbogbo eni to ba fe pe mi e fe pe mi enile tabi ile te fe ta tabi ito wu yin lati ra ninu ile ta n daruko wa sese keyin na fe darapo mo ipade to nbo ni on the 29 September nijo Tuesday lago mewa laaro ti ko si African time nbe o number te pere te ba ni nkun te fe ba mi so abi e fe fun wa ni morun 070 5733 0952 070 5733 0952 efi gbogbo ibere yin efi ranse e ba fi ranse message e ba pe mi sansan 070 57 0302-233-0952. Ojo ni tiwa o, okan gbogbo wa ni o balẹ ni agbara Ọlọrun ọba. O di ojo mejo ka tun fi ipade si Adekunle Speak Louder, baba kole kole, baba gbele kale, te ba ni baba feel at home, omi eko, eko naa ni o, ile ta ba ko oni wo mo wa lori o. O double.
3: Ako koni wo mo mi lori, ami, ami ni ese. Tabe worale, kase session ati wadi, kase document, bi survey, building plan, abisi yoko, at agreement, kamba wa shangbo, kagwe foundation, kakwo biliki, ati cementi, kato buloku, were de were, higa me ebe, higa me ebe.
5: Kwa yin datari kiri, ti wong panye. West Radio, 89.3 FM, kanga agwe magbe. Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are Oyo State's number one family radio station. We connect with the heart of families in Oyo State. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, a white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Are you on 0706-840-7359? Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
6: Fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé ti yín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Gbàtọ́ga ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 0706-16-5053 tàbí 0803509-3394. West Radio. 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.

0: Yeah, e kaabo le kan se sori to oro agbe on Wall Street 89.3 FM. Eh be n ba ti ni ipenija kan abi ni kankan to ju su yin nipa oro ati ise agbe. E le kan si wa e je ka ba yin foju wo tori idunu wa. Won le wi pe gbogbo eni keni to ba ni kan se pelu ise agbe lorilede yi a fe kan ma je oro to nbe nibe. So te ba ni idoju kankan abi ipenija kan e kan si wa 0006 9417590 0006 9417590 won dem mo nipa oro se agbe dada. Recently he was being certified as one of the selected few certified to offer business development services for agricultural MSMEs across the nation. That's a big degree for anybody in agri space. So let me bring into some space Mr. Yinka Shine. How you doing, Mr. Yinka?
1: I'm fine, I'm cool.
0: Ajo yi fe joju tomato abuju pepe.
1: Oro
0: agbe la so nipa
1: e.
0: Okay o. Ba se ma nbe ile, lati so pe oro agbe eyin ma down e ma ni gbogbo igbese ta ngbe patapata lo se koko. Ti ba ni oro agbe le nkan si eni every action matters. Ati jasi be.
1: Beni.
0: Oro agbe
1: every action matters.
0: Oro agbe
1: every action matters.
0: Jasi amani oro agbe e mani gbogbo igbese ta ngbe patapata lo se koko ani oro agbe le nkan si e wa ni every action matters. Oro agbe
1: gbogbo igbese ta ngbe patapata lo se koko
0: oro agbe
1: every action matters.
0: E patan fun yin e patan fun yin ehn si ni e se pass ni e kaabo sori to oro agbe on the West Radio 89.3 FM. Lopolopo igba ti oba be lo wa agbe ta gbe ba fe soro agbe ma ni iye bayi ni won ta ege, iye bayi ni won ta agbado, iye bayi ni won ta tomato, iye bayi ni won ta ata, iye bayi lo nta koko, iye bayi lo nta kashu. Agbe ojo agbe o wa lori iye ti won ta agbe benu pe iye na se koko ju ise agbe lo abi be ko
1: ta ba so pe agbe n kojumo iye ton fe ta a ri pe eleyan ko tumo si pe oun rin nipase ona lati ri oro iye ti anta ton ta ere oko oun ko je nkan tun fun agbe ni oro rara. Nítorí pé a nílò láti mọ àwọn nǹkan tí ó sodo sínú nǹkan tí àgbẹ̀ fẹ́ tà kó tó di pé a mú kíni a mú iye tí ó fẹ́ tà.
0: Ẹ̀rọ pé iye tó fẹ́ ta ọjà kankan nǹkan ni ló ṣe kókó.
1: Kò ṣe kókó rárá, iye tí wọ́n fẹ́ ta yẹn kò ṣe kókó. Nǹkan tí ó ṣe kókó ni pé èló gan ni a fi pilẹ̀ owó tí à ń sọ̀rọ̀ yìí.
0: So nísìnyí tí wọ́n ní pé òkè èlò ń tata nísìnyí náà.
1: Ká ní láti ẹ̀rọ ìṣiṣiro 4500.
0: No,
1: àwọn ata gbangba ẹ tí olóyìnbó ń pè ń bẹ pẹpẹ.
0: Ṣé farm gate ni àbí lórí pẹpẹ?
1: Orí pẹpẹ ni ẹ.
0: Ní 4-5 yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: So nísìnyí máa ní pé okay 4-5 ni ata o. Inú yìí máa máa ní 7,000 láta nísìnyí o. Inú yìí máa dùn ní owó ti dé.
1: Bẹ́ẹ̀ni.
0: But owó ti dé náà ni.
1: Owó dé. Tí a bá ṣe ìṣirò nǹkan tí a máa sọ pé economics cost, a máa ṣe cost per hectare. Cost per plot, cost per plant itself gangan. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ lónìí tán bá ti gbin nǹkan tán wọ́n ti gbin ká fi ata tí ẹ mẹ́nuba ṣàpẹrẹ. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ iye tí wọ́n délẹ̀ wọn mọ̀, iye tí wọ́n ra kẹ́míkà wọn mọ̀, iye tí wọ́n fi ṣe àwọn gbogbo nǹkan tí ata yìí tó fi dé ojú ibi tí wọ́n ti lè rí tà wọn mọ̀. Tá bá sọ fún ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ pé tí ẹ bá ṣe ìṣirò pé plant ẹyọkan yìí, plant yín ẹyọkan yìí, èlò ló gbèrò. Àgbẹ̀ mi máa ń àṣà àti ìjèrè àsìkò tá a tà á sí àsìkò tó ń wọ́n ni láì ṣe àwọn ìdí èyí cost analysis tá à ń sọ̀rọ̀ nípa yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ọ̀nà tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń kùnà láti ní ọ̀rọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ mi tó bá dọ́jà lónìí a sọ fún yín pé a jèrè ìgbà tí a bá ṣíròyé tí wọ́n fi pè lo gbogbo nǹkan tí wọ́n lọ tà lọ́jà yẹn tí a bá lọ wájú táàrósíwájú táàró sẹ́yìn a rí pé padà ṣe kíni ó padà já sí pàbó fún wọn it ends in loss for them because they didn't have cost total cost absolute cost of what it takes for their plant to grow to that level before they harvest.
0: So invariably what you are trying to tell us now because we want to build a narrative afẹ́ ṣe lanlọ́yẹ lórí ètò yìí ni tí season bá dé nísìnyí nǹkan tó wà lórí ọkàn gbogbo èèyàn pátápátá ni pé èèlò ló ń fẹ́ ta ọjà nísìnyí àti wọ season kòkó báyìí àti wọ season soya àti láìpẹ́ nísìnyí àwọn tó wọ season àgbàdo nǹkan kí nǹkan tí gbogbo wa ń ṣe nǹkan tó wà lójú gbogbo àgbẹ̀ ni wípé èèlò ni wọ́n fẹ́ tà ṣùgbọ́n tá a bá tún wò sọ́tún tá a wò sósì tá a gbẹ̀ ò bá wo iye tí ó fẹ́ tà kí ló yẹ kí a gbẹ̀ wá máa wò. Because táwọn tí ibi tá à ń lọ táwọn bá mọ ibi tá à ń lọ ká lè mọ ibi tá a ti ń bọ̀ so ibi tá a lọ ni pé iye báyìí ni wọ́n tà nísìnyìí. Gẹ̀ẹ́sì di pọ́n kan sílé méjì ṣùgbọ́n nísìnyí ẹ̀wọ̀n price ẹgbẹ́ ti lulẹ̀ iye tí wọ́n ń tà lójú wa máa ń wà nísìnyí ẹ̀fọ́n sọ pé ara kojú ọmọ sí ń bẹ̀ ẹ̀ ká máa build ìbọ́dọ̀ ẹ̀dẹ̀ kí ni ìdí tí ojú ọ̀ gbọ́dọ̀ sí ní iye tí wọ́n fẹ́ ta ọjà torí ẹni tó fẹ́ ra ọjà iye tó fẹ́ rà value tó fẹ́ rà pé kí mo fẹ́ ra ta ọ nísìnyí o bí a máa rà ní 5,000 naira o iye tí mo fẹ́ rà nìyẹn ṣùgbọ́n ṣé iye ẹ̀kọ́ ló yẹ kí ojú tẹ máa wò pé ẹni tí mo fẹ́ tà fún iye báyìí ló fẹ́ rà òun náà sì ni èrè tí mo lè jẹ lórí ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́.
1: Olóòtú ẹ ṣeun ká mu láti ìbẹ̀rẹ̀ pẹ̀kẹ̀ nǹkan tí mo ṣàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àgbẹ̀ bá kọjú sí iye tí ó fẹ́ ta ọjà a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń resort to loss in the sense that wọ́n nǹkan tí ká kọ́kọ́ kọjú mọ́ ni pé kí ni cost of production wa èlò ni mo fẹ́ fi ṣe gbogbo nǹkan yìí ká mú bóyá bí ẹ̀gẹ́ tí ẹ fi ṣàpẹẹrẹ a sọ pé ẹ̀gẹ́ ti lulẹ̀ ok fine láti ìbẹ̀rẹ̀ ọdún èlò ni mo fẹ́ fi ṣe ẹ̀gẹ́ yìí kó tó di pé a bẹ̀rẹ̀ oko yẹn gan nǹkan kan wà tí àwọn olóyìnbó ń pè ní budget a nílò láti gbé gbogbo nǹkan yìí lẹ́yọ kọ̀ọ̀kan land preparation ni o cost of input ni o cost of herbicide ni o cost of the other things that we needed to use àwọn nǹkan tó yẹ ká lò nínú kíni nínú oko yìí a rò pé nígbà tí a bá ṣe ìṣirò àwọn nǹkan wọ̀nyí òun ni ó fún wa ní òye tí ó tọ́ pé tí mo bá ta ọjà yìí ní iye báyìí mi ò ṣe kíni mi ò jèrè àmúrò ìgbà tí a bá ti ń ta ọjà tí a bá ti ń ṣe ọjà tí a ń tà tí a ò ní cost iye tàbí ṣe production yẹn tí a ń rò pé iye táwọn èèyàn ń ta rè iye tí àwọn èèyàn ń ra rè ọjà yìí pọ̀ lórí láì fi ìdíyelé àwọn nǹkan tí a lò nígbà tí a ń ṣe kíni tí a ń gbin àwọn nǹkan wọ̀nyí a rò pé kò ní mú èrè wá fún wa a dẹ̀ dá padà sí ìpele tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kí a wò báyìí mo gbin ata gbogbo owó tí mo ná lórí ata mi ká ní mo gbin ata 500 stand òyìnbó stand yẹn ká ní ìdí kọ̀ọ̀kan 500 ká wá sọ wípé mo ná 3 million lórí ata 500 ká ṣe ìṣirò rẹ̀ bíi 60,000 yẹn right so ìgbà tí mo fi 60,000 raise the plant ẹyọkan wọ́n ní ìgbà tí wọ́n ń tajà yìí ata ti lọ òkè o ata ti ṣe kinní kan mo bá kú fìrì mú lọ́jà ìyá kinní èṣí wọ́n ta ní 58,000 ọdún ìwá yìí wọ́n ní tà 59,000 mo ti lówó mo ti rérè o èmi náà tà 57,000 a rí pé nígbà tí mo bá padà sí fi owó mútò kún fi owó àwọn oríṣiríṣi tí a máa ń ná kún o ìgbà tí mo bá padà sí orí ìgbésẹ̀ tí ó yẹ kí n ti ṣe láti bẹ̀rẹ̀ kó tó di pé mo tà á rí pé máa padà máa wò pé ìgbà tí má ṣe kíni ìgbà tí má tà á rí pé àwọn nǹkan tí yẹ ká fojú sí ó pọ̀ ju price iye tí a fẹ́ tà lọ àwọn nǹkan tí yẹ ká fojú sí number one is cost of production wa àwọn nǹkan wo ni a ná kó tó di pé ata yẹn dé ibi tí a ṣe kíni tí a ti fẹ́ tà gangan nígbà tí a bá ṣe àgbéyẹ̀wò eléyìí fún wa ní òye tí ó pọ̀ láti mọ̀ wípé asiko to nta igun ata yo pe mi boya ma se kini ma se value addition ti temi ni boya mi ma se kini ma store temi ni a ro pe ni asiko yen ko se price you know even price that matters bi ko se awon nkan ti a lo ko to di pa se kini ko to di pe a gbe a nkan ogbin wa nkan yen jade ohun lo se pataki
0: tamika wo bi ese so yen pe ka ba se ni wa ma mu le konkun now ti oju agbo ba si lori iye to fe ta nkan to fe ta to ba ko wo pe ona won ni mo fe gba kini mo fe mu jade ko di pe se fa mo pe elo ni won fe ta tabi ka gbe kokon ni oye pe elo ni won fe ta oja abi elo ni won ta oja lesi okay elo ni mi ma fe fi pe lo e kan po tu wa wale si ta bo tun lo oke si elo ni se ero pe iyen ma da fun agbe lati ni oye e ju kokon wo pe oke o iye to fe ta mi o mo iye ti mo fe na ni mo fe mo abi ero be
1: e se a ri pe ibi abala temo ni lo yen na o se pataki nitori pe a ri pe gege bi orilede ti a wa there are a lot of policies to shin se kini to n affect market wa so ti a ba so wi pe esi ata okay ka fi ege sapere yeah fine iru last year only won ta 3 moto kan awon kan ta 700 awon kan ta 600 awon kan ta ni 800 awon elomi kan ti ta ti won 900,000 so to ba je pe iru agbe yen to fi iru e get 900,000 ta yen to ba fi 400,000 pe lure ni last year to ta ni 900,000 a ri pe iru awon agbe bayi won ti wo pe iye yen o se kini o se pataki won ti jere sugbon odun yi iru agbe bayi abakan na to wa se same production cost to gbe 400,000 le lori ege lodun yi bayi I think the last time it was 30,000 I can't even remember. I think 30 or 40,000.
0: O ti gbe ra de.
1: O ti gbe ra Oluwa se. So ka so pe agbe to fi 400,000 pe lo yen. Nitori pe o ti ri ni last year pe won ta ni 700,000. Ko wa pe lodun yi emi na se kini? Emi na yi ti ja pot mi. Ko ta ko se kini loruko re. Ko na wa lo se kini? Ko fi 400,000 ko fi pelu e. Ko wa ta ni 30,000. A ri pe iye to fe ta yen ohun lo koju mo. Ko koju mo awon ona nkan ti o le gbigba pe
0: igbese
1: awon igbese o le ko n gbe ko ko ranti pe oju o kan koju mo iye owo yen gangan lo feju mo pe won ti ta 700,000 last year odun yi emi na ta ni 700,000 ma wi 400,000 pelu e ma re 300,000 ko de se nkan ti o ye ki o wa loju agbe to ba fe ni oro lati ibi se agbe ni e
0: abe lo fakude to pe opolopo to wa ni di sagbe ko si bi won se ma padanu owo gbogbo oju won pe elo ni won ta elo ni won ta won o fara bale ki won wo pe igbese wo ni mo n gbe gan igbese wo ni mo sori opolopo okay nisin bi odun mele kan seyin ti ege e ka fi ege sapere ti ege to gbera so bi aeroplane to be se ni fo ni o bon du pe ege ni o di odun to tele ege ni ani pe ibi ti owo ba ti wa ni opolopo agbe ma fe lo ko se pe kini what is applicable or what is right at times some of the land that they deploy to use for farming may not be suitable or be good for let's say cassava or for maize, but because of personal that this perception that the price of maize now is 1,000 per kg. Imagine get cotton's ni farabale come on not won feto ariwo price yen oti o affect irori won ati bo se ri nkan se ona abayo wa sele abi ko so na abayo
1: e se won lotu nipele ni a mu oro yen a ri pe ati salaye siwaju pe budgeting awon nkan ti e ka se nkan owo la fe lo lati fi pe lo nkan ti a fe ta iye ti iye re wa loju wa That's one thing that farmers need to know. Ikeji, gege be yi shalaye. Ah, mama so farmer ni okwe, price is different from yield. No matter how higher the price is, if you get your yield wrong, you can make profit. Kon mata, ege, keji, koni 2 million. To ba ti get yield there wrong, oh, le jire. Oh, le ri, oro, lati bi shagbe, gege be yi shalaye. Opolopo agbe loni won o se kini won o karamasi ki I think that's the right word won o karamasi ki ise yen won ti wo pe ba se nse ina ba won baba la ba se nse arika na ma se be we have a lot of new techniques ti an lo lenu ise agbe loni opolopo awon eniyan ta gege be isalaye lori oro ile we have material we have instruments we have tools that we are using for soil testing. Opolopo agbe mi o le logbin kani boya en to fe gbin let's put vegetable o fe gbin vegetable okay won kan ri ile kan boya ile o wa acidic ohun o mo nkan to nje boya o acidic abi kini kan o kan ni ile yi mo se nwoju e yi o da fu atagan o tata bo lori atabere si ni kini yo se dada asikan sugbon atanta lodun yi atanta lodun yi. But to repay, ko she on continue ko she. One, soil testing. That's the first thing that you need to do as a farmer. I want soil test. O low, ti o gajara logon, o she kini, o wa ni boro. Another thing, ti a lot of farmers, if my miss any kwe, we don't, agronomy practices. O poor. O kolopo eni, oh, okay. Ah, mufe gmi, agbado. Agbado yen, watoba jini o shukejo. O we yen man kwa. Won ma ta bag kan ni 100,000 igba yen yo po sugbon bag kan yen ogun eka kan to ye ko ri ba bi bag mefa sugbon tori pe oju e ti wa ni kini lara iye ti o fe ta yen you neglected the part to se koko gangan ibi ti o ti le se kini to ti le ri nkan to po inu ise yen ninu kilo ninu ere oko to fe gbin so o se koko fun agbe awa agbe ka se kini ki a karamasi ti nkan ta ma nse. Yoruba ma so pe idi ise ni latin money lole abi I don't know that tori pe nkan ti how level this nkan ti abati gba pe a fe se a ri ka se akawe ka se afiwe awon to nsise mi a ri pe awon elomiran to nsise yen won ma fi gbogbo agbara won won ma wa imo won ma wa oye won ma oke ti nkan ba fe se to ba fe sele bayi kini nkan ti a le sisi sugbon ni oro awa agbe a o pe lati odun kan to bi ogan kan to biwa ba ma baba shin se re a ri pe ko ise kini ko sun won kuro loju kan na o mu won wa redundant to a certain place to de ki awa agbe ode oni ka se kini ki a learn from them ka de adjust so a ri pe ka koju mo price yen nikan ko se nkan to se kini to le mu ere to de le mu oro ba wa awon nkan ti e ka se keke bi a salaye ati sape ati se ifara re lati le pe cost the budgeting the second one that's all nipa ile ile o la fe lo se awon le to da ni fun nkan ogbin wa ni and then the next one is about the agronomy practices ngba ti agbado to ba gbere si ni yo I think iruke to ba n tase opolopo agbe won ni koju si ti fall armyworm amu sugbon tori pe oju re ti wa lara aye to fe ta agbado yen ko ni tete kara ma si akusha ka te sha ri nkan kari nkan lara kini lai na ni iye to fi se kini to fi pele oko yen a ro ki ngba ti o ba ku lo o ta o de pada amo ba nkan to tun se opolopo agbe loni kin to gbagbe ni pe ni profit and loss margin ni shiro ba se nta ko si akosile ko si accountability pe iye ti mo fi se oko yi re iye ti mo ta re a ro ki ngba ti a ba gbe awon kini e si ara won ti a ro ki ikan ti mo se losu to lo yi mo fi 50,000 mo fi dako mo ta gbogbo tita bo se won to gan gbogbo tita ti mo ta mo ri 20,000 a ro ke nipa ti a ba nse margin yen a ro ke o yo fun wa ni oye pe ise ti mo nse yi ti mo ba nse lo bayi mi o le ri oro nibe mi o de le ri nkankan mu bo ale nibe so awon kan wo yi lo ye ka se kini ki we should put into consideration before we do what we kickstart any operation on our farm if we really want to make wealth in farming in agri.
0: E ja lo semi mo e je ka duke lohun ka lo polowo oja en ta ba de a ma tu ma tu ishu a se mo ni lo fere ni ha te ti de sale koko gangan e ja lo taja no ṣe fẹ́ rìn ó yá wọ́n yà mú lélẹ̀.

0: fẹ́ ta ta gangan ló wà important àbí èèlò ni mo fi pè lò iṣẹ́ ata nísìn kánáà fẹ́ gbin ata nísìn on one plot I can do one plot now one plot that's I can let use 1,000 square meter
1: okay
0: so bawo la se bere
1: akoko ise ata o je ise to wa la ife so ise en ti o ni suru yeah
0: kilo
1: de re de bale yeah
0: kilo de
1: atori ma so fa opolopo agbe pe ise ata o je ise bi omo owo bi ken se bi omo jojolo Benny. Ti e ba fe ri oro to to ti se pa fe se gege bi ise agbe lasan ka fe se ni ise agbe to ni okowo ninu agri business ti o se pe ise agbe a ro pe ta ba ko bere gege bi Aisha laye awon igbese ta ko gbe a se kini a se ile wa opolopo ni de do ridges a se ako ebe awon gborogboro yen a ro pe ta ba se cost analysis yen all vary with location. A ri pe ni iru Ibadan bayi ta fe pa ile ti o nigbo a fe ge fun awon to ma wa se bi a 55,000 naira. Okay, let's say per plot we have 1,000 square meter. Ka so pe bi a 20,000 25,000 naira. Won ko tan, won ba se ebe, won se bi bi a 30,000 and not 50,000 bayen. A ri pe ngba ti a ba se eleyi tan, nkan kan wa ti a npe ni nursing ata a le gbin direct to yin. So gbogbo steps yen na amanose amara seed wa ata seed ata wa amara nkan ta ma fi se kini ti a ma fi se loso ti o fi dagba opolopo awon agbe atijo that they have not embraced new farming technology won a se ori bed ilele won a ko ebe kini kan won a se kini won a gbin ata si a ri pe ibi ti báwo ni fẹ́ sọ ibi tí ó ti yẹ kí a bẹ̀rẹ̀ sí ní put consideration nìyẹn nítorí pé ní àsìkò tí a bá ń sọ pé a fẹ́ nọ́ọ̀sì seedling wa yìí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ wọ́n ara bóyá bí 500 seedling ṣùgbọ́n nítorí pé wọn ò fi consideration gidi sí nínú 500 yẹn bóyá wọn ra seedlings yẹn bóyá a ní wọn ra 10,000 wọn ò fi consideration sínú 500 bóyá bí 200 ló jáde ṣùgbọ́n nítorí pé wọ́n ti rí èyí tó jáde yẹn kíni wọ́n sọ eléyìí náà ti ṣe kíni eléyìí náà ti ṣe kíni a ti tó a ṣe kíni sofa tó bá ti ṣe kíni tó bá ti bá ọjà a rí pé kọ́ọ̀sì 300 tó sọnù yẹn ibo ló wà a fún gbogbo 300 yẹn a fún lómi láti ọ̀sẹ̀ àkọ́kọ́ sí ọ̀sẹ̀ ìkẹrin tí àwọn ẹlẹgbẹ́ náà fi dàgbà pẹ̀lú ìrètí pé ó sì lè ṣe kíni ó sì lè dàgbà a rí pé tí a sọ pé ara seedlings bí a 20,000 àti iná bí a bí 90,000 ìgbà tí a sọ pé àwọn agbìn a ń fi omi sí àwọn tó máa ń fomi sí ara àwọn eating cost aṣọ yẹn ó lè jẹ́ ẹni tó lóko gan ló ń fomi sí ṣùgbọ́n máa ń pa wàá tiẹ̀ gangan ó yẹ kó ṣe kíni kó ṣe é ká ní ẹni tó ń fomi sí yẹn ó ṣe máa ń pa wàá kọ̀ sí tiẹ̀ fún ọ̀sẹ̀ mẹ́rin tó fi fomi sí yẹn ara rẹ̀ ó ra mílìkì fara rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ tán àṣe ni ó ṣe ní bóyá bí 10,000 àríkà 300,000 then we transplant after transplanting àwọn tó bá transplant kò ṣọ̀fẹ́ àwọn náà máa gbowó. So lẹ́yìn ìgbà tí a transplant tán àwọn input kan wà amara chemical amara insecticide amara fungicide amara àwọn fertilizer láti kíni láti mú kí ó dàgbà dáradára a rí pé tí a bá fi òye gbé nígbà tí a sọ pé per plant nígbà tí a bá sọ pé nǹkan oko yìí dàgbà tán tí a bá ní per plant kí a fi òye gbé wípé bóyá plant ẹyọ kan bóyá a sọ wípé bóyá bí 3,000 ló bá a parí ẹ per plant.
0: Ìjà wọ̀ báyìí how many stand ló yẹ kó wà lórí 1,000 square meter.
1: 1,000 square meter spacing ó determine so tí a bá sọ pé a lo 50 meter by 50 meter that's 1,000 square meter.
0: 50 centimeter by 50 centimeter.
1: Yeah, ká ní orí ebè ká ní 1 meter.
0: Ìlọ́dẹ ṣé èèyàn ti fẹ́ jù.
1: No, ata tí ẹ bá fẹ́ gbin àwọn ata ìgbàlódé spacing wọn sí ara wọn plant spacing ó gbọ́dọ̀ jẹ́ 50 cm. Bẹ́ẹ̀ ni tí a bá fẹ́ rí èrè tí ó pọ̀ a rí pé àwọn àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ máa ń ṣe nìyẹn nígbà tí a bá fi àwọn eléyìí sí lórúkọ rẹ̀ sí nǹkan tí ẹ ká ṣe a rí pé kò ní mú èrè wá fún wa.
0: So lórí 1,000 square meter bí 4,000 stand ló yẹ kó wà níbẹ̀.
1: No, I don't read 4,000.
0: Because 0.5 times 0.50 by
1: 50. Mo ke how she ti ba nsoro nipa ata we have to do ridges so we might do 1 meter ridges 0.54 in between.
0: Okay.
1: So if you are doing 50 cm
0: and that's 0.5 by 1

mú kí yín ẹ kúrò lẹ́ ìròyìn lérèfé ìlàmúwa fún yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbómàgbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ní orúkọ tèmi. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ di mímọ̀ wípé àwọn àtúntò ọrọ̀ ajé lẹ́yìn tí ìṣèjọba rẹ̀ ṣe àgbékalẹ̀ ìlú ti ń gbé orílẹ̀-èdè Nàìjíríà sí òpópónà lẹ́yìn tí ó ti láǹfààní láti ní ìmúṣẹ sí ti ọrọ̀ ajé lẹ́yìn tó jẹ́ ti àtírílíọ̀nù kan dọ́là nígbà tí ó bá fi di ọdún 2030 láì fi ti làásìgbà àti ìlàkọjá tó ń kojú àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ààrẹ Tinubu ló sọ eléyìí di mímọ̀ wípé yíyọ owó ìrànwọ́ orí epo àti àwọn àtúntò míì ló láǹfààní láti máa mú owó wọlé sí àpò ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣe àwọn iṣẹ́ àkànṣe tó ṣe pàtàkì. Lẹ́yìn tó dẹ̀ ń sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè yìí ló ti ń kò ní gbèdéke tó ti wà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn tó dẹ̀ ti ń láǹfààní láti ní ìdàgbàsókè ọlọ́gbọ̀nà gangan. Ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ lẹ́ tí ó wà ní ìkáwọ́ àti mímú àdínkù débá lílo àwọn nǹkan ìjà kéréje-kéréje lẹ́jẹ̀wọ̀n lórílẹ̀-èdè yìí ìyẹn NCCSALW tí ó kọ̀rọ̀ ń jẹ́ DIG Johnson Kokumo ló ṣàlàyé tó dẹ̀ tako ẹ̀sùn lẹ́ tó ń lọ káàkiri nínú fọ́nrán lẹ́ tó ń sọ̀rọ̀ wípé ẹnìkan lẹ́ tí wọ́n fi kélé òfin mú látàrí wípé wọ́n gbé ẹsẹ̀ lé àwọn nǹkan ìjà tí ò bófin mu ní etídò tí ń bẹ ní tínkà ẹni ẹni tí í ṣe olùdámọ̀ràn lórí ètò ààbò ẹ̀yin ò nírò lìbádò ẹni ó ń ṣe agbátẹrù fún ó sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe òní nílùú Àbújá lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn láti ọwọ́ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò láti ẹnu àwọn tí í ṣe agbẹnusọ wọn. Níbẹ̀ ni Kokumo ló ti ṣàlàyé wípé òun fúnra òun wà ní tínkà lásìkò lẹ́yìn tí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tí wọ́n yọ̀ǹda àwọn nǹkan ìjà ń fún iléeṣẹ́ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti kéde ọjọ́ ajé ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí bíbẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ ọdún 2026 àti 2027 jákèjádò àwọn ilé ẹ̀kọ́ ti ń bẹ ní ìpínlẹ̀ yìí. Ìjọba ló fi eléyìí sí ojú òpó X wọn lẹ́yìn tí wọ́n dẹ̀ ń pa aláṣẹ fún àwọn ilé ẹ̀kọ́ lẹ́yìn tó jẹ́ ti ìjọba àti ti aládàáni jákèjádò ìpínlẹ̀ yìí láti bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ ní ọlọ́gbọ̀nọ̀gbọ̀n ní ọjọ́ àkọ́kọ́ lẹ́yìn tí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n bá láǹfààní àti wọlé ní ìbámu pẹ̀lú àlàálẹ̀ àwọn ìlànà ètò ẹ̀kọ́ tí ìjọba tó ti buwọ́lù. Ilé ẹjọ́ gíga lẹ́yìn tó fi ìlú Àbújá ṣe ibùdó ló ti láǹfààní láti gùnlé ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn lẹ́yìn tó ń pè fún mímú ìdáwọ́kọ́ débá ṣíṣe ètò ìdìbò ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ti ọdún 2026 àti 2027. Ìgbẹ́jọ́ ọ̀hún ló bẹ̀rẹ̀ lénìí níwájú onídàájọ́ Òbíọ̀rà níbi tí ó ti pàṣẹ wípé kí wọ́n fi ìwé ìpẹ̀jọ́ kí wọ́n fi fún àwọn olùjẹ́jọ́ lẹ́yìn tí í ṣe àwọn àjọ tó ń rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí. Aláṣẹ tẹ́lẹ̀ rí ìyẹn sá Keir Starmer ló ti kéde yíyẹ̀bá rẹ̀ gẹ́gẹ́ bí MP ní ilẹ̀ náà láti lè gbájúmọ́ ipò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mọ rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ òkèrè. Ìgbésẹ̀ lẹ́yìn tí ó ti wá fa ètò ìdìbò kù mẹ́sẹ̀ yọ láti lè dí àyè lẹ́yìn tó jẹ́ ti ilẹ̀ London ní Auburn àti St Pancras eléyìí tí ó jẹ́ ipò tó ti dì wọ́n láti ọdún 2015. Èyí ló pin ìròyìn lérèfé wa fún ti ìrọ̀lẹ́ òní. Ẹ pàdé wa láago mẹ́jọ lórí ìròyìn ilẹ̀ wa. Àyè tún wà láti kàn sí ara ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893200. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: láàrin wọn àti board àti fans ẹ má gbàgbé pé ó sọ̀rọ̀ kan nígbà tí chelsea pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kan ní sáà tó kọjá tó fa backlash láàrin wọn àtàwọn chelsea in general so àtìgbà yẹn ni mind ẹ ti kúrò nínú tíìmù chelsea so to me tí chelsea ò bá ta Enzo Fernandez ní season yìí wọn máa lose lórí Enzo Fernandez.
1: But ṣé smart move ni pé wọ́n strengthen rival direct rival ìyẹn Manchester City torí àlè deny pé Fernandez kò ní potential and then that ní potential ó ní potential.
0: Chelsea ò ní option because tí Chelsea bá láwọn ta Enzo Fernandez mind ẹ ò sínú tíìmù yẹn mọ́ so Man City nìkan ló lè afford àti ra Enzo Fernandez
1: lówó
0: tí wọ́n ra
1: torí lọ́wọ́lọ́wọ́ club record ni owó yẹn Liverpool ló ní record yẹn lórí Alexander Isak 125 ṣùgbọ́n Man City ti match yẹn báyìí 125 million.
0: Yes, Man City nìkan ló lè kó yẹn lẹ̀ Man U ò lè kó 125 lórí Enzo Fernandez. Liverpool ò ṣetán láti rárú player bẹ́ẹ̀ yẹn. Arsenal wọ́n ní player tó bẹ́tà Enzo Fernandez nínú tíìmù wọn. So to me, Man City nìkan ló wà available fún Enzo Fernandez. Real Madrid tán tún wà fún àwọn gan ò lè kó 120 yẹn sílẹ̀ fún Enzo Fernandez. Player tó máa darapọ̀ mọ́ wọn lọ́fẹ̀ẹ́ làwọn ń wá kiri. So to me, normal team ni kí Chelsea ta Enzo Fernandez fún Manchester City.
1: Ọpẹ́ pápápá lángòdò ti ẹ̀.
2: Mo fi pé àìṣe sùúrù ló fẹ́ kó bá ikọ̀ sí Manchester City because ká ní wọ́n mọ̀ pé àwọn máa gbé Fernandez ni waste of money ni Anderson yẹn jẹ́ torí pé they are like more or less of a
1: same profile. Fernandez just step up.
2: Ó kàn jẹ́ pé ó ní better quality ju Anderson lọ like same profile. Ó dàbí Manchester United jẹ́ pé ẹni kò bí Manchester United wọ́n lọ Andre Santos. Pẹ̀lú Bruno Guma pẹ̀lú kílórúkọ kílé ilé ìsinjẹ Yuri Tillemans they are all central midfielders gbogbo àwọn tí mo kọ́ tó fi mọ́ Fernandez tó fi mọ́ Anderson Kobe Mainu Anthony Santos so central midfielders àwọn people so ó tún Fernandez wá jẹ́ player kan tẹ́ pé kàn lè lo anyhow as a defensive midfielder so ó máa difficult to make that láti ìyẹn ní choice mi fi hàn pé lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́ńtà máa lò gẹ́gẹ́ bíi 10 Ryan Cherky ti sá tèmi kó náà máa play as attacking midfielder fún ikọ̀ ti Manchester City but bí wọ́n ti máa ní jù ni wọ́n máa ní láti choose láàrin Ayu Buadi Elliot Anderson àti Enzo Fernandez wọ́n máa mú èèyàn méjì láti lè fi support Ryan Cherky ìyẹn ní midfield wọn so mo fi ìkébi tí wọ́n máa fún Enzo Maresca ní headache nìyẹn tó because Ayu Buadi tèmi wo kò wá láti wá jókòó because òun natural defensive midfielder ni but ó kàn tún lè play as a, you know, as a box to box so oni quality láti lè oni quality ìyẹn moving forward ìyẹn ti quality jẹ pé Anderson àti Fernandez ò níyẹn pé láti play gẹ́gẹ́ bí so defensive midfielder so ó dẹ̀ máa difficult fún Enzo Maresca láti lè make a good option ìyẹn láàrin Enzo Fernandez Elliot Anderson àti Ayu Buadi.
1: Ok ẹ jẹ́ kúrò mẹ́ka lọ sí nìkan ìgbà
0: ìgbà bọ́ọ̀lù bàbá ẹ̀ka tó kúrò bẹ́ẹ̀ mi ìwé pé waste of money fún Manchester City because ta bá wo
2: mi ìwé sọ mo ni pé fún Anderson ipe kakarama pa ṣe máa gbé Fernandez kò ní láti gbé Anderson mu.
0: Man City ń ṣe team bẹ́ẹ̀ yẹn Man City máa ń ní at least midfielder bíi mẹ́ta àbí mẹ́rin.
1: Wọ́n
0: dẹ̀ máa ní quality lórí bench. Ẹ má gbàgbé pé Enzo Maresca ló demand fún Enzo Fernandez. So tẹ bá wo ìgbà tí Pep Guardiola wà ń bẹ́ wọ́n ní Rodri wọ́n ní Nico Gonzalez wọ́n ní Tijani Rangers quality player làwọn yẹn. So kún ṣe gbogbo wọn ló máa bẹ̀rẹ̀ match but tẹ bá wo bench Man City wọ́n láwọn bench rẹ̀ pé àwọn gan starter ni wọ́n. So to me a lè fojú bẹ́yẹn wò pé bí atán bá mọ̀ pé Enzo Fernandez máa wá wọn ò ní lọ gbé Anderson but àwọn méjèèjì ló máa wúlò what if tinjúrì bá dín kọ́ ta ló máa step in fún Enzo Fernandez. So to me mi rò pé waste of money ni.
1: Ó yá mo go Arsenal straight up no time to check time lẹ́yìn ìgbà tí Arsenal wò pé ó dà pé Julian Alvarez ti ń lọ wọ́n ti ń fojú wo Malik Fofana ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí pé Malik Fofana náà ti fẹ́ bọ́ mọ́ Arsenal lọ́wọ́.
0: Bàbá ò ti bọ́ because Malik Fofana yẹn gan ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ó ṣe medical ní Sunderland
2: Crystal Palace
0: sí lọ increase owó tí Sunderland fẹ́ sọ fún Leon. So Malik Fofana to me tíìmù ìkànnù méjì ló yẹ kó pick either Sunderland or
2: Crystal Palace
0: because ibi tó ti máa ní playing time.
1: Níbo ni Arsenal ti get it wrong àbí Arsenal kàn wò pé wọn really need profile mọ́.
2: So mo sọ lórí ọ̀rọ̀ Arsenal. Cherry Malik Fofana to ba wa sinu ko Arsenal o krabo but due to pe Arsenal gege bi so tele pe they will be play won really rely on

kíyín ẹ kalẹ ẹ sì kúṣẹ látàárọ àkójọpọ ìròyìn ilé wa ló ń dẹsẹ tí gbọ yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbọmọgbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye tí a kalẹ sí òpópónà láàfin avenue olùyọlé estate ìbàdàn tèmítọpẹ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ṣàlàyé wípé àwọn àtúntò ti mú orílẹ̀-èdè Nàìjíríà wà ní ojúnà ọrọ̀ ajé oní tírílíọ̀nù kan dọ́là nígbà tí yóò bá fi di ọdún 2030. Ìjọba àpapọ̀ ti sọ ìgbé lórí òṣùwọ̀n àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí di ọlọ́ranyàn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án fún wíwọlé àwọn ilé ẹ̀kọ́ fúnsà ọdún 2026 àti 2027. Ilé ẹjọ́ ti bẹ̀rẹ̀ gbígbọ́ ẹjọ́ tó ń pè fún mímú ìdádúró dé bá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ di mímọ̀ wípé àwọn àtúntò ọrọ̀ ajé lè tí ìṣèjọba rẹ̀ gbé kalẹ̀ ti mú orílẹ̀-èdè Nàìjíríà sí ojúnà ìmúṣẹ ọrọ̀ ajé oní tírílíọ̀nù kan dọ́là lọ́dún 2030 láì fi ti bí nǹkan ti ṣe nira fún àwọn orílẹ̀-èdè yìí ṣe. Ààrẹ Tinubu lọ sọ eléyìí di mímọ̀ lónìí nílùú Àbújá níbi ìṣíkejì ètò àṣeyọrí aṣíwájú lẹ́ni tí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn ọ̀jọ̀gbọ́n Lẹ́tàwá Yùwẹ́dà léè tó ṣojú fún. Níbẹ̀ ni ààrẹ ti sọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ìṣèjọba rẹ̀ wípé yíyọ owó ìrànwọ́ orí epo ti mú ìgbélárugẹ dé bá ìpawówọlé lábẹ́lé àti ìdókòwò sínú àwọn iṣẹ́ àkànṣe tó ṣe pàtàkì fún àtúntò ọrọ̀ ajé ọlọ́pọ̀ ọdún orílẹ̀-èdè yìí pẹ̀lú ipa onírúurú tó ti ní lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu dúró lórí wípé àwọn ìgbésẹ̀ lè tó nira tí ìṣèjọba rẹ̀ ń gbé ṣe pàtàkì fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti mú kí kópa nínú ètò ìgbéléwọ̀n àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí ní dandan fún gbogbo ilé ẹ̀kọ́ fásitì, ilé ẹ̀kọ́ gbogbo nìṣe àti ilé ẹ̀kọ́ ẹ̀kọ́niléṣe olùkọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹni tí í ṣe mínísítà fẹ̀tọ́ ẹ̀kọ́ ọ̀mọ̀wé Tunji Alausa ló kéde eléyìí lónìí nílùú Àbújá lásìkò ìpàdé kan tó láǹfààní àti ṣe pẹ̀lú ìgbìmọ̀ tó rí sí ìgbéléwọ̀n àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Alausa ṣàlàyé pàtàkì ìlànà yìí fún ìkákùnyawọ́ àti láti mọ àwọn ibi tí àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún tán kù sí pẹ̀lú àlàyé wípé ètò ìgbéléwọ̀n ọdún 2026 àti 2027 fún àwọn ilé ẹ̀kọ́ fásitì yóò bẹ̀rẹ̀ nínú oṣù yìí nígbà tí àwọn ìgbìmọ̀ yóò sọ ìgbà tí ti àwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe àti ilé tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ẹ̀kọ́niléṣe olùkọ́ tí yóò wáyé. Ó ṣàfikún rẹ̀ wípé ìjọba yóò ṣe àgbékalẹ̀ àwọn ìlànà tí ètò ọ̀hún tí yóò fi wáyé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọjọ́ ajé tí ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ ọdún 2026 àti 2027 fún gbogbo ilé ẹ̀kọ́ ìjọba àti ti aládàáni tó wà ní ìpínlẹ̀ yìí. Ìkéde yìí iná fi sí ojú òpó X wọn wípé ètò ẹ̀kọ́ kíkọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní yẹnturu bẹ̀rẹ̀ láti ọjọ́ ìwọlé ní ìbámu pẹ̀lú ìlànà léè tí ìjọba buwọ́lù. Ó tún sọ fún àwọn ilé ẹ̀kọ́ láti tẹ̀lé gbogbo àwọn ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ léè tí ìjọba àpapọ̀ àti ìjọba àpínlẹ̀ tó bá kéde pẹ̀lú ìkìlọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ tó bá kùnà láti tẹ̀lé àwọn ìlànà yìí léè tí wọ́n ti làálẹ̀ yóò fojú winá òfin. Ìjọba ìpínlẹ̀ yìí tún pàrọwà sí gbogbo ilé ẹ̀kọ́ léè tó ń lo ìlànà ètò ẹ̀kọ́ òkè òkun ní ìbámu pẹ̀lú ìlànà léè tó yàtọ̀ sí ti ìpínlẹ̀ yìí láti kàn sí àwọn ibi tó tọ́ fún àṣẹ àti ìtọ́sọ́nà.
ilé ẹjọ́ gíga lẹ́ tó wà nílùú Abuja ní tó fi ìlú Abuja ṣe ibùdó ti gùnlé ìgbẹ́jọ́ lórí ìwé ìpẹ̀jọ́ tó ń pè fún ní ìdádúró débá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ọdún 2026 àti 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpẹ̀jọ́ tó wá láti ọwọ́ Akinloye Oyeniyi láti ìlú Ògúnmọ̀ṣọ́ lórí tó ń pè fún àyẹ̀wò ìlànà ètò ìdìbò lẹ́yìn tó jáde láti ọwọ́ àjọ tó rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a mọ̀ sí OECEC. Lásìkò ìgbẹ́jọ́ lónìí ni onídàájọ́ Obiora ni ló pàṣẹ fífi ìwé ìpẹ̀jọ́ ṣọwọ́ sí àjọ OECEC àti àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè ìyẹn INEC. Ó sì sún ẹjọ́ náà sí Ọjọ́bọ̀ tí ṣe ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2026. Oyeniyi nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ ìyẹn Ayọ̀ Ọmọlúẹpẹ̀ ló ti tako àjọ OECEC lórí èròngbà àyẹ̀wò àwọn olùkópa nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ lọ́nà. Ní eléyìí tó ti fẹ́ kí ilé ẹjọ́ òun kó ṣàlàyé agbára tí OECEC ní lábẹ́ òfin orílẹ̀-èdè yìí àti òfin ètò ìdìbò lórí yíyẹ ìwé àkọọ́lẹ̀ àwọn olùkópa wò, ṣùgbọ́n kì í ṣe láti sun ọjọ́ àyẹ̀wò wọn. Alhaji Oriyomi Hamsat àti àwọn ọmọ ikọ̀ ìròyìn àti ìpolongo rẹ̀ ṣe àbẹ̀wò ẹlẹ́bẹ̀rún sí iléeṣẹ́ West Radio 89.3 FM nílùú Ìbàdàn lẹ́yìn tí ó ti ń pè fún ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ nínú ìlépa ètò òṣèlú rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní eléyìí tí wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ ìkànnì West Radio fún ìbáṣepọ̀ tó tayọ ètò ìdìbò ọdún 2027. Lásìkò àbẹ̀wò wọn lónìí ni Alhaji Oriyomi ti ṣàlàyé wípé ìrètí ọjọ́ ọ̀la rere ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lọ́wọ́ àwọn ènìyàn ìpínlẹ̀ yìí àti akitiyan wọn láti yan ẹni tó tọ̀. Àwọn àlejò náà ni àwọn aláṣẹ ìkànnì West Radio 89.3 FM eléyìí tí gíwá ìkànnì yìí alàgbà Ayọ̀ Emmanuel Ojo tó léwájú rẹ̀ pẹ̀lú olùṣọ́àgùtàn Shooks Owasuku àti dókítà Òkè lẹ́yìn tó jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ West Radio tán tẹ́wọ́ gbà. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè yìí ti pa owó tó tó tírílíọ̀nù kan ó lé 32 wọlé láàrin oṣù keje àti oṣù kẹjọ ọdún 2026. Eléyìí tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ láti ara àwọn ètò ìmọ̀ ìjìnlẹ̀ àti ìfẹsẹ̀múlẹ̀ òfin ẹnubodè. Ẹni tí ṣe alukoro àjọ náà Abdullahi Maiwada ló sọ eléyìí lónìí nílùú Abuja lásìkò tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ létí àjọ àpapọ̀ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Maiwada ṣàlàyé àwọn ìlànà létí owó ọ̀hún tó fi wọlé àti ìdánimọ̀ akitiyan ẹ̀ka iléeṣẹ́ àjọ náà létí ń bẹ ní àpapà. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nu bà lẹ́ẹ̀kan sí. Wọ́n máa fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti sọ di mímọ̀ wípé àwọn àtúntò ọrọ̀ ajé tí ìṣèjọba rẹ̀ gbé kalẹ̀ ti mú orílẹ̀-èdè Nàìjíríà sí ojúnà ìmúṣẹ ọrọ̀ ajé onítírílíọ̀nù kan dọ́là lọ́dún 2030 láì fi ti bí nǹkan ti ṣe nira fún àwọn orílẹ̀-èdè yìí ṣe. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti mú kíkópa nínú ètò ìgbéléwọ̀n àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí ní dandan fún gbogbo ilé ẹ̀kọ́ fásitì, ilé ẹ̀kọ́ gbogbo níṣe àti àwọn ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ni níṣe olùkọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Àmọ́ àfihàn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọjọ́ ajé ti ṣe ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ ọdún 2026 àti 2027 fún gbogbo ilé ẹ̀kọ́ ìjọba àtẹ̀lé tó jẹ́ ti aládàáni ní ìpínlẹ̀ yìí. Lákòótán àmúwá fún yín pé ilé ẹjọ́ gíga tó fi ìlú Abuja ṣe ibùdó ti gùnlé ìgbẹ́jọ́ lórí ìwé ìpẹ̀jọ́ tó ń pè fún mímú ìdádúró débá ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ọdún 2026 àti 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
ìpẹ̀jọ́ ilé tó wá láti ọwọ́ Akinloye Oyeniyi láti ìlú Ògbómọ̀ṣọ́ tó ń pè fún àyẹ̀wò ìlànà ètò ìdìbò tó jáde àti láti ọwọ́ àjọ tó ń rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a mọ̀ sí OICL. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ló wá láti ọwọ́ Tèmítọ́pẹ́ Akíkú ilé ẹ̀. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́fẹ́ fi tó wa létí lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, ọ̀ràn ayọ̀ lásán.

0: ri wo etokan etokan pelu olubemeka omotoso
1: ki la fe fogun foteseri
0: e je ka gba lafia laaye ka le roju laaye fi fokan bale daye serere
1: gugu awo laarin tokotaya ore sore laarin molebi obi somo ninu oja laarin alabagbe ati ladudo la o ma pari lori eto yi won fowo la gba oloju won fe to yin dun yin ko to dariwo e je yin du e gbogbo ọjọ́ wẹ̀ẹ́sẹ̀ láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM apostle yín lórí afẹ́fẹ́ lónìí ẹ̀jẹ̀ àparí ẹ̀ kọ́rọ̀ ohun ó tó dariwo the voice of the voiceless is here telephone 08058816462 kó tó dariwo.

0: West Radio 89.3 FM on Dagoma.
1: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò. Tẹ fẹ ma ta warawara bọ mẹta ṣe ń tà. West Radio ni kẹ ma bọ o. Afeti wa gbe ti yin laruge. Owó gajara lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹgbẹlẹgbẹ àti lajọlajọ. Ilé iṣẹ́ ńlá ńlá àti kékèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ ma bọ̀. Ẹ wá gbè wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ fẹ́, ojú kan ló wà.
2: The program you are about to listen to is a repeat broadcast. Thank you.

òun àwọn gangan náà fẹ́ kò wọ́n ní lárí àwọn gangan náà fẹ́ kò wọ́n jẹ́ èèyàn àdìgún bẹ́ẹ̀ ru abi gbogbo ara kìkì ìjà jákẹ̀sọ̀ kan pàkárí ká dire ètò bí ẹni dire ogun Mr. Sanitizer ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ kìí ṣe ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ń kọ́ látara ẹni tó ti kọ́ ẹ̀kọ́ yẹn ilẹ̀kọ́ tó dá o mọ̀jẹ̀ àfi tiẹ̀ kẹ́kọ̀ọ́ jákẹ̀sọ̀ kan pàkárí ká dire ètò bí ẹni dire ogun Mr.

kìkì ìjà jákansókan pàkan ríka adire ètò bí ẹni dire ogun. Ẹ jẹ́ àtún fojú kan wò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ya kárùwà dálẹ̀ báyìí tó tán ya tó jẹ́ pé lójú wa àwárí wọn gẹ́gẹ́ bí olóso lójú tiwa. Àwọn ọmọ yìí tí wọ́n ya tán yà yìí ẹ wò wọ́n dáadáa. Ọmọ míì ti wà nílé ìwé láti gba tó ti wà nílé ìwé láti ND1, ND2, ND3 títí. Àwọn òbí ẹ̀ ò béèrè bó ṣe ń rówó. Àwọn òbí ẹ̀ wọ́n béèrè bí ó ṣe ń rówó. Wọ́n kàn sáàmọ̀ pé ọmọ àwọn wà ní skúù, bọ́n bá bi Lámọrín, ó wà ní skúù, bọ́n bá bi Tàmọ̀dọ̀, ó wà ní skúù, bọ́n bá bi Làkáṣègbè, ó wà ní skúù. Skúù tó wà ṣe é fún lówó, ṣe é fún ní nǹkan, ṣe é fún ní àbẹ̀wò, ṣe é yẹ wò rí ẹwo tó wà ní skúù, ẹ worú ipò tó wà, ṣe é wò rí ni. Ẹyin gan èrò o, èrò lọ́bẹ̀ gbẹ̀gẹ̀rẹ̀. Bẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ̀ bá mọ iye àwọn ọmọ yìí wò, wọ́n á máa padà bójú yín jẹ́ ẹ̀. Ó mọ̀ gbọ́, orúkọ tí àwọn ọmọ yìí ò jẹ́, ó le jẹ́ blessing ni lórúkọ tán sọ. Ó le jẹ́ mercy, ó le jẹ́ rúkà, ó le jálìmọ́ lórúkọ tí wọ́n sọ. Wọ́n á sọ tán bá ti déta, tán ti débi, tán ti fẹ́ ṣe ìranù, tán fẹ́ ṣe. Orúkọ tán mọ̀ pera wọn. Bí kan máa rí sa, bí kan máa rí pi, bí kan máa rí yi. Orúkọ tí ò nítumọ̀ ni wọ́n á máa sọra wọn. Àbí orúkọ ẹlòmíì tó jẹ́ wípé ni wọ́n mọ ẹlòmíì mọ̀. Àdìgún bẹ̀rù, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ẹ máa ṣàbẹ̀wò sí wọn nílé ìwé. Ẹ ṣàbẹ̀wò sí wọn. Ẹ worú ìgbésí ayé tí wọ́n ń gbé bó bá jọ́kùnrin. Bẹ́ẹ̀ bá yẹ̀ wọ́n wò. Ayé fàmílé tèntutọ́ ni wọ́n á máa gbé ńbẹ̀ o, torí wọ́n mọ̀ wípé kò sẹ́ni tó fẹ́ wá wo àwọn. Ẹ lè fi igbá ti yín wé tàwọn ọmọ yìí. Igbá tọ̀dọ̀ yín yẹn ó ti pẹ́ gan, ó ti pẹ́ wípé bàbá kan wá sí skú yín, màmá kan wá sí skú yín. Ọmọ tó dáa lásìkò yìí, àwọn òbí ẹ̀ ò fi lọ́rùn lẹ̀ ni o. Ẹ gbọ́ mi o, àwọn òbí rẹ̀ wọn ò fi lọ́rùn lẹ̀ ni. Nílé ìwé yẹn ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀bi àwọn ilé ìwé míì ni wọ́n ti ń kọ́. Ìwà burúkú ni wọ́n ti ń kọ. Tó dẹ̀ jẹ́ pé ẹ̀yìn tẹ́ ẹ jóbi ẹ ní mọ̀ lé pé àwọn ọmọ yìí ti kọ́ tí ò dá. Wọ́n ti tọwọ́ bọ tí ò dá. Wọ́n ti rìnrìn tí ò dá. Wọ́n ti hùwà tí ò dá. Ẹ̀yin náà rò. Ẹni agbójú okùn lè jẹ́ ni agba. Ìrìn àjò tá à ń rìn. Débi pé táyé ń rán sáré tiẹ̀, Kẹ́hìndé ń sáré tiẹ̀. Táyé àti Kẹ́hìndé inú kan náà ni wọ́n ti jáde, ṣùgbọ́n bọ́n ṣe jáde inú kan náà, ṣé èrò ọkàn wọn papọ̀ síbì kan náà, ṣé wọ́n lè fẹ́ kọ́ máa wọn kó sórí ire bákan náà? Ìbéèrè ni o. Ẹ fọmọ sọ́dọ̀ Táyé, ṣùgbọ́n Kẹ́hìndé ló bi. Ṣé Kẹ́hìndé ó gbàdúà kọ́mọ yìí ó sórí ire jọmọ tiẹ̀ lọ ni? Àbí ẹ gbọ́ mi. Àdìgún bẹ̀rù, àbí gbogbo ara kìkì ìjà. Who be must all? Ọmọ tó o bá bí ni kó o tọ́. Ọmọ tó o bá bí ni kó o tọ́. Àdìgún ń sọ̀rọ̀ kan.

agbọn abẹ na won do aye o mo kan to ma gbeyin e because new school to wa yen o si ma lo 3 years leyin first year to lo yen to ba se lo de level o mo be a 400 level lo ma bere si lo ma enter e jo to your long biju aye biju aye biju wa lo ra biju wa lo ba to ba ti segbe ni 2026 lo ma segbe na mi tell you o fowo so ya fun e ma segbe ko siri nu kokun ẹgbẹ́ kòkó tó wò yìí kò sí rí nbẹ́ o má ṣe gbẹ́ sínú tó kọ́ títì jẹ́ kọ́ máa pè é ní jù tó dà bẹ́ẹ̀ jù tó lè lọ bí tó ń jù tó lè jáde lẹ́ni táìm tó ń jù tó lè jẹun nígbà tó ń jù tí ó máa wo wíńdò pé kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírí gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní Bayakara airport jọ ẹ láyé ẹ ti rẹ sí ní káwọn gbogbo yìí tó kú ní láìfẹ ó wà lọwọ lọhùn tó jọ ń torí ọlọrun tó bá ti ṣègbè má ṣègbè sí ní ti kọ tuntun.

0: 29 years. Ọmọ bo bíbí ibo ni ẹ.
1: Ọmọ bíbí ìlú Ogun State ni mi. Orúkọ mi ni Akanni Kudus.
0: Akanni Kudus. O tọ ọmọ ọdún mélòó báyìí?
1: Mo tọ ọmọ ọdún 29 years.
0: 29 years.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣé 29 years ló pè lánàá?
1: Bẹ́ẹ̀ni sá.
0: 29 years. Ọmọ bo bíbí ibo ni ẹ.
1: Ọmọ bíbí ìlú Ogun State ni mi.
0: Níbo lógun State?
1: Abẹ́ọ̀kúta.
0: Abẹ́ọ̀kúta gbọdọ̀ Abẹ́ọ̀kúta.
1: Ní eléwé ẹran.
0: Eléwé ẹran. Ṣé ọmọ ọbẹ̀ ni ọmọ Abẹ́ọ̀kúta ni bàbá àti màmá ẹ̀?
1: Àmọ́ ìbàdàn ni bàbá mi.
0: Àmọ́ ìbàdàn ni bàbá ẹ̀. Ọmọ màmá ẹ̀ ńkọ́.
1: Ọmọ mi ọmọ Abẹ́ọ̀kúta ni wọn.
0: O kà Abẹ́ọ̀kúta náà bí ẹ sí gangan.
1: Ẹ Abẹ́ọ̀kúta ló bí mi sí.
0: Iṣẹ́ wo ló kọ́?
1: Mo kọ́ ṣe shoemaking.
0: Shoemaking. Àwọn tó ṣe bàtà.
1: Bẹ́ẹ̀nsà.
0: Skúl wo ló lọ?
1: Lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school. Lọ sí police children school eléwé ẹran Abẹ́ọ̀kúta.
0: Okay.
1: Mo dẹ̀ lọ sí Baptist Boys High School. So mo dẹ̀ lọ sí University Dashi Laarin University of Education Ijebu Ode Ogun State.
0: Okay. Kí ni nǹkan tó gbé ẹ dé ọgbà ọlọ́pàá? Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó gbé dé ọgbà ọlọ́pàá?
1: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní January 27 so ọlọ́pàá wa parí ìdílé tí mo ti máa ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ń gbé ní school.
0: Níbo ni
1: ní Jẹ́bọ̀dẹ̀ ní Màwẹ̀jẹ̀.
0: Màwẹ̀jẹ̀. Bá a gbọ́sùn kéde, bá a gbọ́sùn kéde.
1: Bẹ́ẹ̀ni sá, ok. So bọ́ ọjọ́ yẹn mi ò sí nílé. So gbà tí máa di òru ó dà pé òru lọ́mọjúmọ́ lọ́wọ́ bọ́ọ̀sì bẹ́ẹ̀. Bàbá tẹ́mi máa
0: di. Níbo ni wọ́n lọ?
1: Ẹ̀mi ò sí àwọn bàbá lọ́dọ̀ gẹ́fẹ̀ẹ́ mi, ọlọ́gẹ́fẹ̀ẹ́ mi lọ. So mi sí around. So ìgbà tílẹ̀ máa mọ̀ ni mo dé tọ́pọ̀ ṣàpè mi gbà tí wá bọ́ọ̀sì bẹ́ẹ̀. So àtọ́jú yẹn náà mo ti kúrò ní Ìjẹ́bọ̀dẹ̀.
0: Ìbòlú wa wà?
1: Wà ní Abẹ́ọ̀kúta.
0: Inú agbọ́pọ̀ náà wà nínú ẹgbẹ́ òkùnkùn. Nínú ẹgbẹ́ òkùnkùn wo ló wà?
1: Ẹgbẹ́ òkùnkùn Ayé.
0: Ayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ni ó wà. Ìgbà wo ló dé ẹgbẹ́ òkùnkùn yìí?
1: 2013.
0: Yíyẹ wo?
1: 2013.
0: Ẹyẹ 2013
1: bẹ́ẹ̀ni.
0: Ok. Ní oṣù wo jàre?
1: Ní June.
0: June ló join. Kí ló fà á tó fi join ẹgbẹ́ yìí?
1: Àwọn ẹ̀gbọ́n tó gbé mi ṣẹgbẹ́ yẹn gbà yẹn ọmọ fúnnáàbù ni wọ́n. So gbà yẹn bí ẹ.
0: Ó ti wà ní institution gbà yẹn àbí?
1: No, mo ti sí la institution.
0: Ó ti wà ní.
1: Mo ti ṣetán ní SS3 gbà yẹn.
0: Ok.
1: So àwọn ẹ̀gbọ́n yẹn bí ẹ̀gbọ́n àdúgbò la ni màá pè wọ́n ṣá. But ẹ̀yẹn náà mọ̀ pé bí ọ̀rọ̀ yẹn ṣe máa ń rí lélẹ̀. So ọ̀rọ̀ dídò náà lọ ṣá sọ mọ́ra wọn tó olú ẹ fi fọ́ victim ẹ̀mọ́. Tó bá fẹ́ ká ní pé wọ́n máa ń sọ pé kíní tẹ fẹ́ ṣe yìí o, nǹkan báyìí ló wà láàárín ọ̀, nǹkan báyìí ló máa ń gbé yẹn, púpọ̀ èèyàn gan lè máa ṣe. But sweet talk, ọmọ sweet talk.
0: Ẹ̀wọ̀n nígbà tí bá wọ onítàn ṣé kò ṣe padà mọ́ ni?
1: Kò ṣe padà mọ́ bẹ́ẹ̀ sá.
0: Kí ló dé tí kò ṣe padà?
1: Torí èèyàn ò lè sọ pé òun ò ṣe mọ́ torí ọmọ àwọn after life yẹn ni.
0: Ọmọ after life ẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ọmọ wa ẹ̀mí ẹ̀ kiri láti pa.
1: Because ọmọ believe pé àwọn secret tó wà nínú confraternity yẹn pé òun máa fẹ́ máa.
0: Leke out.
1: Leke out.
0: Ọmọ fẹ́ sọ jáde.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tí ò ṣe ẹgbẹ́ yìí, kí ni àwọn nǹkan wo lẹ ti jáwọ́ lẹ ti lọ jà tẹ́tí pa àwọn èèyàn? Torí nígbà tí wọ́n fi wá bọ́ọ̀sì nígbà yẹn, wọ́n mú arákùnrin kan nígbà yẹn. Nígbà mìíràn tí orúkọ ìtọ́ bá ìbọn lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ tó pọ̀ rẹpẹtẹ ní.
1: Bẹ́ẹ̀ni, Asis.
0: Asis ò ṣe. Asis tó bá ìbọn lọ́wọ́ rẹpẹtẹ. Asis yẹn sọ nígbà yẹn pé ìwọ ló kó ìbọn yẹn sí ọwọ́ òun. Ó tọ́jú ìbọn sọ́wọ́ òun gbà yẹn.
1: Nǹkan tó sọ
0: kọ́ ni. Tí nígbà tá a mú Asis.
1: Ó sọ pé èmi ni mo gbé sínú yàrá
0: òun. Okay, ó ní ìwọ ló gbé sínú yàrá òun.
1: Nǹkan tó sọ kọ́ ni. Ó sọ pé òun ò sí nílé. Pé òun kò bá bọ yẹn nínú yàrá òun.
0: Okay, òun
1: pé òun wá bí mi pé mo dẹ̀ lé mi ni mo gbé síbẹ̀.
0: Olóhùn pè é.
1: Ṣùgbọ́n báyẹn kọ́ lọ̀rọ̀ ṣe rí sá.
0: Báwo lọ̀rọ̀ ṣe báyìí ló ṣe wá jẹ́?
1: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ti wà ní nọmba 1 ní 2020.
0: Ok, nọmba 1 ni wọ́n wà.
1: Ní 2020.
0: Ní 2020 ló jọyìn náà fún
1: ọyẹ́ náà. Ní stroke 2021.
0: Ọdún mélòó la fi ń gbé yẹn?
1: Ọdún kan náà ni ó lè kún pé ọdún kan gbà mí depending on academic calendar.
0: Ok.
1: So kò máa pé ọdún kan nígbà mí but ká ṣáà ni wọ́n yẹ ṣá. So èmi wà ní nọmba 1. Gbà témi wà ní nọmba 1 gbà tó fẹ́ ṣe handi nọmba fún wa. Inú gbọ́dọ̀ ti ṣe handi nọmba fún wa. So wọ́n kó àwọn ọ̀bọ yẹn lẹ̀ fún wa ni. So ìgbà témi náà dẹ̀ ti ṣe tán. mo ti se handing over awon obon yen sile fun won to iko si ni ti o ba die yo
0: ye o lo handing over ye o
1: mo se handing over ni bi 2021/2 ni mo se handing over so te yo kan ba miss gan ninu e wala ni tori ojo to ba ti fi le se handing over yen won le nu e pa lese kese won le se nkan ti o da fun e ti awon nkan to ku fun e ti o ba pe so mo se handing over lẹ́yìn tẹ́mi gan ṣe handing over ẹ̀gẹ́ gym bí mẹ́ta 2022/3/4 yẹn lọ́wọ́ burst ṣùgbọ́n ọmọ tí ó sọ pé mi mo kó bọ̀ sínú yàrá
0: òun
1: Asisi yẹn irọ́ ló pa torí pé ìkan lára wa ni.
0: Àwọn nǹkan tó bá nínú yàrá tẹ̀ náà nǹkan bí aṣọ agbára
1: jẹ́ máa sọ̀kọ̀ débẹ̀ ìkan lára wa ni and àwọn tí wọ́n máa ń kó àwọn kan yẹn sọ́dọ̀ wọn kì í máa ń jẹ́ ọmọ ẹgbẹ́ tó ti rí lè fojú wọn táwọn èèyàn dámọ̀ torí boston náà dẹ̀ ni ẹmọ irú èmi sìn àwọn èèyàn mọ̀ pé èmi ayé lèmi ọ̀kan èmi ò lè kó bọ̀ sílé torí wàhálà kékeré lè ṣẹlẹ̀ àwọn olùrú lè wà boston wà tàbáwọn ọlọ́pàá wọn máa ń mọ ọgbà ilé àwa báyìí but àwọn yẹn wọn kì í mọ̀ wọn kì í dáhùn wọn so ìgbà míì gan ọkọ̀ máa kọjá lára àwọn tó ní mọ̀ pé ara àwọn tó ń wá náà nìyẹn ṣọ́gbọ́n mi so gbà tó lé mi mo gbébọn sínú yàrá òyìn
0: ìwọ àwọn ẹyẹ gẹgẹ bíi amúra yín
1: òun ni amúra ní rẹjíìmù ichich rẹjíìmù òun ṣe ẹni tó bá jẹ amúra rẹjíìmù yìí ló máa jẹ amúra rẹjíìmù yẹn ní ọjọ ìgbà yẹn lọdún yẹn ní 2023/4 yìí òun ni amúra rẹjíìmù yẹn òun ló gbébọn yẹn fún òun ṣe pé mi mo gbébọn fún mi ọjọ tó gbébọn yẹn fún gan mi mọ pa ẹ torí èmi ti ṣetán láti 2020/21 so mi kì í
0: rí ọṣà oṣù ń bá ìṣìṣọ́
1: ẹ̀ṣìṣọ́ náà ayé ìṣẹ̀mí mi ṣùgbọ́n àwọn tí wọn student ṣe làwọn so èmi tèmi tí wọn bá hàn bá máa ṣe nǹkan fún ọdún mẹ́wàá tí bá wà nínú school fọdún mẹ́wàá tí mi bá participate wọn lè wá bá mi hàn lè wá drag mi ṣọ́wọ́ mi yẹn so èmi mo ti fi ẹgbẹ́ yẹn sílẹ̀ mo ti ṣiṣẹ́ bàtà lẹ́yìn iṣẹ́ bàtà yẹn gan mo ti ní ṣọ́ọ̀pù mi tí mo ti ń ta kárakáta mo ń fill gas mo ń ta rice and foodstuff àti àwọn kan mí náà ṣá torí mo ti sá fún wọn gan ṣọ́wọ́ mi yẹn so ọjọ́ tọ́lẹ̀ burst yẹn gbà tó máa já yàrá tẹ̀mí bá nǹkan olóró kankan níbẹ̀ bá bọ̀ bàdà bá nǹkan nínú yàrá mi ju aṣọ ogun nǹkan tó bá nínú
0: yàrá mi aṣọ ogun yẹn ṣe jẹ́
1: aṣọ ogun yẹn gbà tí aṣọ yẹn gbà tí mo wà ní number one ní 2020/2021 ìjà ṣẹlẹ̀ láàrin ara wa so ọmọ tó jẹ́ number 3 mi ọmọ ìjẹ́bú-òde ni so mo wá yọ kúrò ṣọwọ́ mi láti lè bawí ṣùgbọ́n ọmọ ìjẹ́bú-òde ni mi ò ṣe ọmọ ìjẹ́bú-òde ó wá dìjà tó ṣe pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ayé nínú ìjẹ́bú-òde wọ́n fẹ́ pa mí gbà yẹn so òun ni mo fi ṣe lọ́ọ́ fi bá mi ṣe aṣọ yẹn.
0: Ta ló wá ṣe aṣọ yẹn fún ẹ?
1: Ẹni tó bá mi ṣe aṣọ yẹn mi ì mọlé ẹ̀ gangan mi ì rírí but ọ̀rẹ́ mi tó bá mi ṣe ayé náà ni Ìbàdàn dẹ̀ ló wà.
0: Ìbàdàn ta ló máa ń ṣe iṣẹ́ fún wọ?
1: Ẹni tó máa ń ṣiṣẹ́ fún mi Akérèlé ní Ìtòkò Abẹ́òkúta níbí báyìí Fẹ́mi Akérèlé ló máa ń pè bẹ́ẹ̀ ni Ìtòkò
0: òun
1: ló
0: máa
1: ń ṣiṣẹ́ fún
0: wọn. Iṣẹ́ tó máa ń ṣe fún
1: àwọn iṣẹ́ tó máa ń ṣe fún mi iṣẹ́ ìbọn kọ́yìnbọn fún yàn kò máa ń rọyàn kọ́ṣá yàn ládàá kò máa ń rọyàn àti àwọn iṣẹ́ ìyọnú ó tán àwọn kan tó máa ń ṣe fún mi nìyẹn sá.
0: Ibo ló wà tí àwọn ọlọ́pàá fi mú
1: ẹ? Lọ́jọ́ táwọn ọlọ́pàá mú mi yẹn sá ọ̀dọ̀ Mr. Fẹ́mi Akérèlé tó jẹ́ ó máa ń ṣe oògùn fún mi ọ̀dọ̀ wọn náà ni mo wà àwọn ló ní kí n wá gba nǹkan kan so ọ̀dọ̀ wọn tí mo wà ni àwọn ọlọ́pàá ti dé tó ti gbé mi.
0: Kí ni àwọn nǹkan olórí kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí èyí àwọn nǹkan olórí kí ni àwọn olórí
1: àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi yìí mo kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ gan ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí mo dẹ̀ kọ́ nínú ẹ̀ ni pé kò sí nǹkan téèyàn lè máa fèsì láyé yìí kéèyàn má lọ bá èèyàn tó máa fún ní wrong advice sá ṣọ́wọ́ mi yẹn sá nǹkan tí mo kọ́ ni àná mo dẹ̀ kẹ́kọ̀ọ́ pé kéèyàn kò sí eré kankan nínú pé àyàn ń ṣe jàgídíjàgan àyàn ń ṣẹgbẹ́ òkùnkùn.
0: Kí ló wá fẹ́ sọ fún àwọn tó wà ń tà tó ṣe sí ìṣèlú kan báyìí? Àbáwọn tó fẹ́ wújọ́ yìí.
1: Àmọ́ wọn tèmi fáwọn tó wà ń tà tí wọ́n ẹ̀ sì join èmi á bá wọn bẹ ọlọ́run emi a ba won be olorun pe lagbara olorun nkan to ma di won lowo ti won fi ni join olorun a je ku sele si won and olorun ni je ki won ri join la ya talafia tori pe ati join yen o ko tu go won bayi no sa ati join na tun le sugbon better still ni pe ki yan ma koko join rara tori pe ti yan ba ti join life e ti wa in danger.
0: Okay. Ṣé ló fẹ́ kí ìjọba kó ṣe fún ẹ báyìí?
1: Nǹkan tí mo fẹ́ kí ìjọba ṣe fún mi ni pé kọ́ jọ kọ́ ràn mí lọ́wọ́ mi ní padà sí má tí ìjọba bá lè ràn mí lọ́wọ́ tó bá fèlè fún mi ní freedom máa ṣe understatement fún wọn bíbá pé mo fẹ́ renounce. Mo dẹ̀ máa make sure pé mo renounce bíbá mi dẹ̀ ní padà sí díẹ̀ mọ́ and ó mọ àwọn ẹ̀mí náà kì í join SWAT. Láti lè máa mú àwọn tó ṣe ń ṣepọn lè báyìí.
0: Kí lorúkọ lẹ́kọ̀ọ́ sí?
1: Orúkọ mi ni Akànnì Kudus
0: Ọláyẹ́.
1: Alias Kudusini.
0: Kudusini.
2: Tó sọ pé àwọn ẹlẹ́yẹ ìwèrè tó ṣe tó ṣe sọ mí dí ìtẹ́jú ìwèrè tó ní kú kíní kan tó bá ti mú wa ká bá ti dé kóòtù. Kọ́ bá wulẹ̀ sọ pọ́ fi kóòtù wọlé o kọ́ lọ pa wá ní bọ̀ kọ́ tó pa wá nǹkan kan ṣe mo ti sọ lọ́kàn mi èmi máa sọ mo lè sọ kẹrẹ́rìn o. Mo lè sọ kó fọ́nì sí yín o kọ́ tó pa wá nǹkan kan ṣe lè fẹ́ bọ̀ kọ́ pa kọ́ lọ pa wá ni. Tọ́ bá ti dájọ́ kọ́ rò jẹ fún èmi nì èmi ò mọ̀ bóyá àwọn fẹ́ jẹun. Mo fẹ́ jẹun kí jẹun tọ́ báyìí kí lè lọ kú torí àwọn ọmọ ọlọ́mọ náà jẹun tán bóyá ọṣẹ̀ jẹun tán lé wọn ni táwọn náà fi kú tọ́ fi wá kúkú tiwọn. Ogun Nike Philip.
3: Ìwọ́n ti ẹ̀ àwọn òbí ẹran lọ sùn pé kó lọ kàwé ogin admission 100 level ti ń sáré wá everybody kiri ẹgbọn abeg na won do bukaniana egbon abeg na won do eyena egbon abeg na won do aye o mo kan to ma gbeyin e because ni school to wa yen o si ma lo 3 years leyin first year to lo yen to ba se 100 level o mo be a 400 level lo ma bere si ni lo ma enter e join to your loan bi you aye bi you eye bi you alora bi you arobaga to ba ti segbe ni 2026 jo ma segbe na mi tell you. Mo fọwọ́ sọ̀yà fún ẹ má ṣe gbẹ kò sí rìn ní òkùnkùn ṣẹgbẹ́ kòkó tó wò yìí kò sí rìn bẹ́ẹ̀ o má ṣe gbẹ sínú tó kọ́tìsìn jẹ́ kó máa pè ẹ́ ní jù ó dà bẹ́ẹ̀ jù tó lè lọ bí tóhùn jù tó lè jáde lẹ́ni táìm tóhùn jù tó lè jẹun nígbà tóhùn jù tí ó máa wo wíńdò kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírí gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní yes man buy akara airport join like here to resin count gbogbo yi to kun life we wa lowo lon so join to your lon to buy ti segbe ma segbe say no to cortism.

Adigun bẹ̀rù abi gbogbo ara kìkì ìjà jákàsókàn pàkárí kadiri ètò bí ẹni dèrò ogun Mr. Sanitizer. Ẹ dákun, mo máa ń sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wípé ọ̀nà tẹ́ ẹ lè gbà láti jẹ́ èèyàn pọ̀ kì í ṣe kẹ́sẹsẹ wàá lọ máa wù wá ayé ẹnìkan bàjẹ́ ayé ẹnìkan dáa. Ẹ dákun, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ worú ọmọ yìí kùdísínì kùdúsìná sọ kùdúsínì ló sọ rẹ. Ó dẹni tí ń pààyàn kiri, ó dẹni tó ń gbébọn fún, tó ń transfer àbọn, tó ń gbébọn kiri, tó ń gbébọn kiri. Àdìgún bẹ̀rù, transfer àbọn láì ṣe wípé wọ́n transfer ẹ̀kọ́ àtàkàrà pé bọ́yá ń fúnyàn lékuru jẹ. Ẹ gbọ́ mi o, ẹ̀mí àwọn èèyàn ò jọ wọ́n lójú. Ọ̀nà wàá dà, ṣebí wọ̀ ya wọn. Wọ́n ní bọ́n rádàn, wọ́n á máa fo òbẹ̀ ṣẹbọ́. Tán bá rí ọmọ tán wá, wọ́n á padà bọ̀ wá sórí ìtì ẹ. Torí wọ́n tó jẹ́ ìyá wọn, ó kọ́ wọn ni wọ́n fi lọ darapọ̀ mẹ́gbẹ́kẹ́gbẹ́. Àwọn tí wọ́n ti darapọ̀ gan wọ́nà láti kúrò ńbẹ̀. Ọ̀nà wo lẹ fẹ́ fi mú wọn lọ́kùnkúndọ̀? Tẹ́ ẹ fẹ́ fi tọwọ́ ọmọ yín bọ sọ, táyé ò ní pè yín ní ìyá àyà, tán ní káwọ́ ìyà lẹ́yìn léjìká. Ẹrù o, èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì. Àwọn kan wá wà tó jẹ́ pé wọ́n máa ń kọ́ wọn ní kọ̀kúkọ̀, àwọn tí wọ́n destroyer ni wọ́n, wọ́n máa ń destroy ayé ọmọ ike ni. Láwọn agbègbè tí mo fẹ́ dákọ yìí, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti ẹ̀pọ̀ dáadáa, ṣùgbọ́n mi rí wọn dàbí àràmọ̀ báyìí nígbà tó jẹ́ pé wọ́n ti ṣe tamina tí wọ́n ṣe yẹn. Ní ìwòròdù, ìwòròdù kan náà yìí, ìwòròdù yìí, ayé àwọn ọmọ míì ó ti bàjẹ́ débi wípé kò látúnṣe. Àbí ìgbà tọ́mọ ké bí ọmọ 15-16 years tó bá ń gbé igbó lọ́wọ́, tó ń gbé lọ́wọ́, tó ń sọ pé òun mú. Ọ̀nàdà tí wọ́n ní padà pè sí ẹgbẹ́kẹ́gbẹ́, ó mọ̀ gbọ́ wọn pé àwọn míì small, àwọn pa àwọn míì orúkọ tí ìyá ò sọ wọ́n, tí bàbá ò sọ wọ́n, orúkọkórúkọ, wọ́n á sọ wọ́n sọkúsọ, wọ́n á pè wọ́n pèkúpè, wọ́n ní pè wọ́n ló kọ rí. Àdìgún bẹ̀rù, ọmọ tí wọ́n bá sọ ló kọ rí, tó wá dé tà ti ń sọrọ ẹ̀ lórúkọ burúkú, sọ́nà èmú rẹ̀ ó kọ ìdílé ẹ̀ yóò padà wà ń bẹ̀ wò. Ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ ń kiri? Wọ́n ń jà ń gáràjì. Bàbóun bàbá tí ń lọ ni wọ́n lọ fọ́nbọn lórí. Wọ́n yìn níbọn lórí, orí ni wọ́n ti sùtẹ̀, ọpọlọ bàbóun bàbá yọọlẹ̀. Ṣérú ìdílé yẹn, wọ́n lè ṣàdúrà fáwọn tó ń jà. Àwọn ọlọ́pàá wá, wọ́n nẹ́ni 2-3 lẹ̀mí ẹ̀dágbére. Àwọn tó dẹ̀ wá ń lù nẹ́ni 5 ni. Ẹ gbọ́ mi, wọ́n nẹ́ni 5 ni. Káti ẹ̀ wá ti bì kan wò. Kinní kan ti ṣẹlẹ̀ nílùú kiri ìrí, ó ti tó bí 20 years sẹ́yìn ní kiri yẹn. Tí kọ̀ǹdọ́tọ̀ àtagbèrò tí wọ́n wọ ara wọn sẹ́nu mọ́tò tó jẹ́ pé àwọn méjèèjì ló kú papọ̀. Ẹ mọ bí tán ń pè ní náírà ńkọbọ, ẹ̀yin tẹ́ ẹ bá ń lọ gbọ̀ngàn, tẹ́ ń lo òṣogbo, tẹ́ ń lọ fẹ̀, ẹ gbà kiri ibi táwọn tó máa ń ta dòdò yẹn tí wọ́n wà. Ìkànnì náírà ńkọbọ, ìkànnì síná bolẹ̀. Ẹ dákun, àwọn ọmọ tó ń hùwàkiwà lérí pọ́n gbagárájì káàkiri, òní mo fi ń kí ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Onímọ̀ ṣe yìí, Mákindé, gómìnà yìí gbìyànjú pẹ̀lú ẹ̀, pẹ̀lú ohun tí wọ́n ṣe yìí. Wọ́n ti ẹ̀ dànsákì, wọ́n gbìyànjú. Nínú gbìyànjú wọn, òun ni yóò fi jẹ́ kí ayé àwọn ọmọ míì kó dáa. Torí báyé àwọn ọmọ yẹn bá dáa, wọ́n á padà máa rántí wọ́n gbẹ̀yìn. Wọ́n á rántí wọn. Lẹ́yìn ẹ, ẹja wá kúrò lọ́dọ̀ tiwọn. Kí náà ń pòókọ bí? Àpáta. Àbí ṣe bá pàtà ń bí? Lápáta yìí, àwọn ọmọ kan ti wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ti di condemn iron condemn iron níbẹ̀.
ìdí rẹ̀ ò tí wọ́n fi di condemn ayọ̀n tán bá lè rí ọba yìí owó ti tọ̀rọ̀ ni wọ́n fẹ́ mọ̀ bó ṣe jẹ́ àgàgà kan tó wá rí pé ó múra bí ẹni tó lówó lọ́wọ́ wọ́n á tẹ̀lé aláyé ẹ̀fáwà lówó aláyé ẹ̀fáwà lówó ó ní àwọn nǹkan máa ń lò ṣùgbọ́n àdìgún bẹ̀rù gbogbo ara kìkì ìjà torí ọmọ gidi tí wọ́n ń gbé tò yìí torí àwọn òbí gidi tí wọ́n ń gbé tò yìí wọn ò ní fẹ́ lo òun yẹn torí ọmọkúlóko yìí yóò gbọ́nlé lọ̀rọ̀ orú wọn bẹ́ẹ̀ a sì tún rí àwọn ọlọ́pàá náà tó jẹ́ wípé sọ́kú bọ́ wọ́n ti sọ ibi bọ́stọ̀p tí wọ́n wà di central bank wọ́n ti sọ di central bank owó tí wọ́n bá gbà ń bẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ò dájọ́ àwọn èèyàn wá sọ yín di gbà kólẹ̀ ẹ wá sọra yín di yẹ̀yẹ́ ẹ sọra yín di ń táwọn èèyàn ò bọ̀wọ̀ fún mọ́ torí pé sọ́kú bọ́ bribe tẹ̀ ń gbà ó ti fẹ́ jẹ́ kí mò ń bọ̀ láti ibì kan lónìí bàbá kan driver òun ló drive wa dí drive tó wá drive wa yẹn òun wá mú owó lọ́wọ́ fẹ́ fún àwọn ọlọ́pàá ó dẹ̀ ti rí páwọn road safety wà wájú ó kàn mú 200 yẹn ó dàn báyìí tẹ́ everybody rí ó fún ọlọ́pàá yẹn road safety dá dúró ó ní kò sówó pé kò sówó àwọn yẹn padà fílẹ̀ mo wá rántí ọ̀rọ̀ tí ẹnìkan ti sọ fún mi rí pé òun bóun ṣe wà yìí òun o òun máa join ọlọ́pàá ṣùgbọ́n òun ò join nínú kóun ó le nítorí kóun ó le fọ orílẹ̀-èdè mọ́ bí ò ṣe torí bribe yẹn òun fẹ́ máa dájọ́ ojoojúmọ́ àjọ ojoojúmọ́ bó o lo fẹ́ máa dá ó ní iye tó ń wọlé ₦200 ẹ wo àwọn dílà ilé epo ìyẹn ló fi ṣàpèjúwe fún mi àwọn dílà ilé epo tó jẹ́ pé wọ́n máa ń ta epo àwọn tó nílé epo bó o bá gbé ₦100,000 wọn. Wọ́n mọ̀ pọ̀ ₦100,000 ló gbé ṣùgbọ́n kó o mọ̀ já o lè kọ́bọ̀ ₦100 ₦200 ₦100 ₦200 ₦50 ₦20 ₦10 kó o mọ̀ já o lè yẹn ìyẹn ló dùn wọ́n jù torí wọ́n mọ̀ wípé tútù náírà lọ́nà 1 million èló ló jẹ́ 2 million kọ́ nìyẹn ni tútù náírà lọ́nà 1 million adigun irú yẹn wọ́n mọ̀ wípé o fẹ́ ba yí àwọn jẹ́ ni àwọn náà wọ́n wá fẹ́ fún yàn láàyè ẹ̀wòrú ọmọkùnrin tí mo ní wípé ó nù máa jọ ìyẹn ọlọ́pàá kó n fẹ́ràn sí ọlọ́pàá nítorí bribe tó n fẹ́ mọ gbà ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò kí lẹ̀ ń gbìn sínú àwọn èèyàn kí ni tẹ̀ ń gbìn níta ẹ bá gbìn ni nípínlẹ̀ èkó mo lọ sí atọ́kùn ètò sísí ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò kan ìgbà tí mo wá débẹ̀ tí mò ń sọ̀rọ̀ mo wá ń sọ̀rọ̀ yẹn lọ ìkan nínú àwọn ọlọ́pàá tá a ti jọ ríra rí tó ti gbọ́ ètò mi rí nípínlẹ̀ èkó nígbà yẹn bó ṣe pè mí sẹ́yìn nìyẹn pé bàbá òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ ó wá ṣàlàyé nǹkan tó padà ṣẹlẹ̀ tí mo ti sọ fáwọn rí ẹ̀dákun owó tí bojú ọ̀rẹ́ yé jẹ́ yẹn gan lẹ fi ń ba orílẹ̀-èdè jẹ́ tọrọkọ́bọ̀ tẹ́ ń gbà tẹ́ rò pówó gidi ni ó làwọn ọmọ kéékèèké yìí ń rí tán ń wò wípé kàkà kíkú mọ́jẹ ṣèṣe a fi ṣàwà dànù báwọn ṣe wà yìí àwọn náà ò ní fẹ́ mú un tó dáa àwọn ò fẹ́ dàrú ni àwọn ò dàrú ni àdìgún òbẹ̀rù gbogbo ara kìkì ìjà jákàsókò pàkàrí ká dire ètò bí ẹni dirogun níbi tá à ń wí tá à ń sọ yìí àdìgún mò ń bọ̀.

0: ẹnu o. Adigun bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà yìí náà lè dá sí. Ẹ lè dá sétò yìí. Ẹ lè bá Adigun sọ̀rọ̀ lónìkan ẹ̀yin nìkan lórí fóònù. Ẹ lè bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Mo sọ̀rọ̀ kan pé ilé ìjọsìn kan wà tó jẹ́ wípé wọ́n gbé ẹjọ́ wọn lọ kóòtù 1.46 billion naira. Ìní wọ́n dá wọn lẹ́jọ́ wípé kán fún ìdílé tó nílẹ̀. Ṣùgbọ́n lọ́ọ̀yà gangan fẹ́ gba 500 million. Ẹ gbọ́ mi, òun gangan fẹ́ gba 500 million. Èdè àìyedè wá ṣẹlẹ̀, olórí ẹbí òun náà fẹ́ gba 500 million. 500 million pẹ̀lú 500 million ó jẹ́ 1 billion. Ó wá ku 46 million naira, àbí 1.46 billion. Ẹ dákun. Irú àwọn ìdílé yẹn wọ́n gbé kéèsì wá sọ́dọ̀ wa. A sì ń parí ẹ̀ lábẹ́nú nítùn bí ìnùbí tí ò ní di ogún mi ó tẹ̀mí. Kódà Adigun bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà. Àìmọye ọkọ àti ìyàwó tó jẹ́ pé ọ̀rọ̀ míì tí wọ́n ń sọ kò dórí rédíò. Tá a dẹ̀ parí ẹ̀ lábẹ́nú. Tá a pe ọkọ, tá a pe ìyàwó, tá a pe àwọn méjèèjì tí fẹ́ wó sì tún máa lọ padà. Gbogbo nǹkan kọ́ gbogbo aṣọ kọ́là sá lórun o. Ẹ gbọ́ mi o. Gbogbo aṣọ kọ́là sá lórun. Kì í ṣe gbogbo ìgbàlẹ́ mọ̀ fẹ̀dí ara yín ta. A lè yanjú ọ̀rọ̀ lábẹ́nú nítùn bí ìnùbí láàrin ẹ̀yin pírẹsẹ́ńtà àti ikọ̀ rẹ̀. A yanjú ẹ̀ kò ní di tí ó bọ́ ta débi pé táyé ó mọ̀ kan ìdí ó mọ̀. A yanjú ẹ̀ bó sì jọ́rọ̀ owó ni. Adigun bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà. Àwa ń bá èèyàn gbowó o. Ìjọba ni ò fààyè kí wọ́n jẹ́ ń sin gbèsè yẹlẹ̀. Àwa ń sìn o. À ń sin gbèsè. À ń sìn. Bẹ́ẹ̀ èèyàn jẹ́ èèyàn lówó tó pe Adigun bẹ̀rù àgbà. Àgbà o. Adigun, nọ́mbà Adigun rèé. Ẹ lè bá ń sọ̀rọ̀ ohun WhatsApp náà. 080-86-19-7436. 080-86-19-7436. Nọ́mbà Adigun bẹ̀rù nìyẹn. 080-86-19-74-36. Bọ́yẹ ẹ̀fẹ́ dá sétò ní ẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀ lémi kan ẹ̀yin kan. Ẹ̀fẹ́ kájọ yanjú nǹkan kan lábẹ́nú. Bó sì dorí ètò náà lẹ̀yìn fẹ́. A tẹsẹ̀ bọ̀. Adigun bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ pé nǹkan ń ṣe tó jẹ́ pé ó rẹ̀ lásìkò yìí kìí ṣe rírẹ̀ wípé bọ́yá wọ́n ṣàìsàn ó rẹ̀ ìjẹ́ èèyàn wọn ó ti wọ́. Ọwọ́ òbí ló ti ṣẹlẹ̀. Ọwọ́ òbí ni. Ọwọ́ òbí ni. Pàápàá jùlọ àwọn Haúsá ní makaranta àbí kí náà ń pe ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ makaranta. Àwa sọ pé skul àbí àwa sọ pé léèwé. Ẹ dákun. Àwọn ọmọ tẹ́ẹ̀ náà lọ léèwé yìí sẹ́ẹ̀ ń yẹ̀ wọ́n wò ẹ ń ṣe surprise visit fún wọn. Sẹ́ẹ̀ ń ṣe fún wọn. Bẹ́ẹ̀ bá ń ṣe surprise visit. Tẹ́ ń ṣe fún wọn, ayé àwọn ọmọ yìí ò ní rọ́ bó ṣe rọ́ yìí. Kádàrá àwọn ọmọ yìí ṣe pàtàkì sí yìnyín torí pé lọ́jọ́ ọ̀la báwọn ọmọ yìí bá da wọn padà wọ́n á wúlò fẹ́mi náà. Wọ́n á wúlò fẹ́yìn, wọ́n á wúlò fẹ́mi, wọ́n á wúlò forílẹ̀-èdè, wọ́n á tún wúlò fúnra wọn ara wọn náà kọ́kọ́ wúlò fún ìdílé wọn ní ó kọ́kọ́ jẹ púpọ̀ ńbẹ̀. Adigun, ẹ mọ̀mọ̀ jẹ́ á fi ayé àwọn ọmọ yìí tàfàlà. Ẹ mọ̀ jẹ́ á fa ayé àwọn ọmọ yìí ṣe kòkànmí. Bá a bá sọ pé ó kànmí, a lè so le padà wá kẹni tí ó kàn wá o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti won ti musi gere manje e lo wo awon condemn omo loke imosan lodo awon swati e lo wo won boya ko ye yin awon condemn kan wa to je pe won fi nbogun ninu seli won fi fe salaye fun awon omo kan wi pe mo wu wa ti o da mo se nti o da in to ba se ti o da aye ri o aye nwu o iwakiwa to ba wu aye o pada ri o pe o wu e woru kudisi ni to soro lekan igbeyin ni doloku ada later lo sese mo wi pe egbe to njoin o se number 1 o se number 2 o se kini kan lo sese mo igba to wo pa laba esegi tawon olopa ko mo mu gari si lo gbogbo bi se soro orun owo en seje ni o orun owo re o n si eje eyin na ewo omo onile onu lona igba yo omo baba je tan a wa mo se la ila ila la la ila koni ba mo koni ba mo iwo omo na iwo gangan mo fe ba soro bayi kilo de to le ton re bi to ba je pe dile ti won ti bi o idile ti o ti na ni ogo ni ogo ni o sugbe idile yin won ki na ni ogo bo baje fun o baje nu baba baba gbogbo aye lo bi o iya aja arabuka lo bi o iya o na ni ti e kilo de ti won na o le na ni ti ara e ki won na o wo wi pe emi na gbodo ti e tiraka tori awon omo ti won na ba bi abi ru ile aye ti baba e lo ni won na fe lo ni ko ye ko ri be ko ye ko ri be o ye ko je ki nkan change abi ase iya kan ni iya kan iya 101 years lomo omo re n gbe igbo fun pe ko bo nta igba ti won wa awon ajo ndla wa pada ri pe iya ni nta gbo won wa ko mogun gari si iya lowo omo de ti sa lo adigun iya ti o bi to bi omo to gbegbo fun iya re yen e ma gbo mi o boyo ro yen o ye yin iya 101 iya yen bi omo kan omo ti iya yen wa bi lo bi omo to n pada gbe igbo fun iya aya e iya yen iya wa ni outside country sugbon iya e iya 101 yen iyen wa lorilede Nigeria gbogbo n to sele yi ipinle Eko lo ti sele won rawo to ya iya n wo pako pako leyin ganta lodo awon olopa tan koko mu si ko to di wipe won pada gbe lo adigo beru agbogbo ara kiki ija e woru yoyo to fe pada ko ya yen si o ti e ti ko si ni o ti ko ya yen si ni at age of onbaye ya je o so wipe en to da lo nsi adigo beru ise to nse o le pada mu ola to ba ri pe ise to nse da won pada la o nibi wi pe won gbese fun o tabi won connect e meyan adigo beru agbogbo ara kiki ija wa na ta nse to lori radio opolopo wa ta nse to lori radio yi ki se pa are ni bi wa o gbo mi o are eyan bi wa funra lara wa la ntunra wa bi to ra afẹ ki aye ti awon omo wa ko dabi ojo n to je pe aye awon baba wari bakan eyin na wo omo olowo wo le ri nu awon presenter papa julo presenter yoba omo olowo wo lo je pe gege bi Davido so le present on kan ya n to fe ya lo fi lo bo bi orin ni fi nkore melo nu awon omo olowo yen lo je yoba to je wipo na o se o present ba se present e dakun e tun ra yin bi ba ba ri ya bi yan ba ri baba bi yan awa na a pada tun ra wa bi ni a le pada wa je yan adigo beru agbogbo ara kiki ija imoran ta n fun yin eyin omo yi eyin na e tele
1: awon bi eran lo sun pe ko lo kawe ogina admission 100 levels inside where everybody kiddy. Egbon, I beg now, I won't do Pukanyana. Egbon, I beg now, I won't do Ayana. Egbon, I beg now, I won't do Ayi. Oh, more cotto mad brain. Because in school to Ayan, which might look 3 years. Laying first year, to Luye. To bash 100 levels. Oh, my be a 400 level, no my bears, me no my entire. A jump to your lawn. Be you a ye, be you a ye, be you a lola, be you a lola. Two batty shake me 2026, your man shake bet. Now me tell you. If I also your phone, my shake bet, Osiri no cocoon. Shake bet, Pokoto, Osiri in bell. My shake bet, say no to courtesan. Jacob Mac be any Jew, Udabe. Jew totally love it, don't. Jew totally jarred anytime, don't. Jew totally jelling back, don't. Jew to my woman do good. Koto bota ju ti o ma collect mi leme o mo o free gan ojo ti ya ba ti ni I will make for you yes me park buy akara airport join la year ti be sin count gbo yi to kunu life o wa lowo lon so join to your loan to buy ti segbe ma segbe say no to courtesan
2: to so pe awon leye o were to se to se so mi di te di were to ni ku kini ko to ba ti mu wa ka ba ti de courtu ko ba wi le so po fi courtu won le o ko lo pa wa ni bo ko to pa wa nkan kan se mo ti so lokan mi emi ma so mo le so kere rin o mo le so ko fo ni si yin o ko to pa wa nkan kan se le nfe bo ko pa ko lo pa wa ni to ba ti dajo ko ro je fun mi ni emi o mo boya ka won fe jeun mo fe jeun ki jeun to ba ki de lo ku to ra awon olomo na jeun ton boya o se jeun ton le won ni tawon na fi ku to fi wa kuku ti won ogun naike philip

gangawo ni gbogbo aye n dàdìrì kiri tí wọn pọn yìí. West Radio 89.3 FM, gangan agbẹ́magbẹ́.